0: Pasipayo àwọn alàgbà níbi ìka sọ dídì lédè ìgbè.
1: Ọ̀gá mi wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣẹlẹ̀ èrò wá pọn mẹ́lẹ́ níbi ká máa fẹ́ pọ́pọ́ wọ̀ nínú èdè tuntun láti já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òde ìmọ̀ ìjìnlẹ̀ ló já pé gbangba lẹ́sìn ọyẹ bẹ́ẹ̀. Bọ́ọ̀lù FM 92.9 ìfẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmì tó já síwájú oríṣiríṣi ètò àgbẹ́kọ̀ṣe lọ́wọ́ wa níbẹ̀. Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmì tó mọyán lórí aṣíwájú elédè ẹni gbogbo ìjọlẹ̀ ọ̀rọ̀.
2: Band FM

fún wa àwa ń yọ̀ torí pé a sùn ají láyọ̀ àti àlàáfíà adúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bá aláùràbí o tó jí wa símọ̀lẹ́ alàyè lóòrọ̀ tòní ta gbapá tó ṣe gbé ta gbẹ́sẹ̀ tó ṣe gbé ta lanu wa ta sọ̀rọ̀ tí ọ̀rọ̀ náà sì ń bá làákàyè mu adúpẹ́ lọ́wọ́ olúdayé aṣẹ̀dá ọ̀run ọba tó jẹ́ pé òun náà ló pa mọ́ tí ò gbowó ọba tó pa mọ́ tí ò gbòbì tó ṣọ́ wa tilétilé tẹbí tara tọ̀rẹ́ tójúlùmọ̀ tó jẹ́ ká jí símọ̀lẹ́ àlàyé lóòrọ̀ tòní a ọ̀rọ̀ fáyọ̀ bí ò ṣọpẹ́ ọpẹ́ náà láàmàdú torí pé ọ̀pọ̀ omi ló ti gba bí afárá kọjá ọ̀pọ̀ òjò lọ́rọ̀ tilẹ̀ ti fi mu àwa rèé a wà láyé a wà láàyè a tún wà ní ààyè ara wa tí làbá ṣe bí kò ṣe ọpẹ́ fún olódùmarè ara ẹ̀ dìde ẹ bá mi jó ènìyàn mi ẹ bá mi yọ olúwa mi ló gbé mi ga nínú ewu gbogbo ó pa mi mọ́ nínú ewu gbogbo ó mú mi yè kí ló wá ṣe mí bí ò ṣọpẹ́ ọpẹ́ ní tèmi lọ́jọ́ gbogbo ara ẹ̀ dìde ẹ bá mi jó ènìyàn mi ẹ bá mi yọ olúwa mi ló gbé mi ga a máa dúpẹ́ ni a máa yin ọlọ́run lógo fún ìdásí fún orí àkàkàtàn èyí tó ṣe nínú ayé wa láṣẹ ń sọ pé ọpẹ́ ló ń jẹ rẹ ọpẹ́ ló ń jẹ rẹ èyí jàmàlà èyí jẹ kọ́kọrẹ́ o ọpẹ́ ló ń jẹ bàbá ọpẹ́ ló ń jẹ rẹ ọpẹ́ ni ọpẹ́ ló ń jẹ rẹ èyí jàmàlà èyí jẹ kọ́kọrẹ́ o ọpẹ́ ló ń jẹ bàbá a máa lanu a máa fi gbé onígun ọ̀rẹ́ ga a máa dúpẹ́ ní gbogbo ìgbà ni torí pé nínú ìyìn náà ni ọlọ́run ń gbé bá a ṣe wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fún wa láti jí símọ̀lẹ́ àlàyé la dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ bond fm tó jẹ́ tọ̀sọ́tòru tábùkẹ́ fi ń pọnmọ tiẹ̀ náà ni ẹ fi ń dúró tì wá ní gbogbo ìgbà kò sígbà tí a ṣètò báyìí tí a ní rí ẹni bá wa dá sí i a dúpẹ́ lọ́wọ́ yín ẹni nìkan ṣayé yín lágbára ti èdùmàrè wọ́n ní níbi tí kinní kan bá ti dájà sí báyìí náà ni gbogbo ẹranko ń bá a na lágbára ọlọ́run lágbára lẹ́dà gbogbo ohun tẹ́ bá ti dáwọ́lé ní dáadáa ni o ká máa láwọ́ ayaba ìgbà láṣẹ ti èdùmàrè bó ṣe máa jẹ́ nìyẹn o bond fm náà lẹ́tí ń gbọ́ wa 92.9 iléeṣẹ́ rédíò tó ń lọ wájú táwọn tó kù ń tẹ̀lé adéyé ẹlẹ́wù ara ẹlẹ́wù wọ̀nyí jẹ́ pé ara kì í tán ilé alára àti bond fm 92.9 àkàlẹ̀ sí 1a adékúnlé fàjì ìkẹjà dra ní onígbòǹgbò sda ní ìpínlẹ̀ èkó àrùmísà lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ láwẹ̀fọ́ wa aláìlú ọba rílíwọ́nù bàbá túndé àrẹ̀mọ oṣọlálẹ̀ akérèdì fọ́s cfr olóyè èkó bàbá fuad ọbọ̀ of lagos ọmọ kúte sàlógún bàjá ọmọ òṣàgìrì gbàgìrì ọmọ ayọ̀ pọ̀tọ̀ bí ẹni yànde lágbára náà lágbára ẹlẹ́dà ẹ̀mí gígùn lọ́pọ̀lọpọ̀ àlàáfíà tó pé kéde àrùkọ àfijì kí bàbá wa aláìlúwà ọba rílíwánù bàbá túndé àrẹ̀mú oṣùọ́lálẹ̀ akínrúdì fọ́s cfr ọbọ̀ of lagos olóyè èkó bàbá fuad kúte sàlógún bàjá ọmọ òṣàgìrì gbàgìrì ọmọ ayọ̀ pọ̀tọ̀ bí ẹni yànde ọmọ kútere sàlógún bàjá ọmọ òṣà ní ẹbẹ ẹ má bẹ kútere òṣà ní gbowó tí ń gbòbè tí ń gbẹdìẹ tí ń gbẹyẹlé kútere a máa gbòdìdì orí lọwọ ẹ ní orí mi rèé mo wà mọrùn tipẹtipẹ ni wà lọ di ìlàgbára bond lawa 92.9 aṣọ́gbogbo pẹ̀lú àṣẹ elédùmarè abiodun lorúkọ tèmi ọmọ fọlọ́nṣọ ìpòrò ìpòrò mọ̀kọ lọ́rọ̀ ọmọba kọ́ni lọ́rọ̀ ọmọba kọ́ni lẹ́jọ́ àbújáde ọmọba tẹ́ni wíjọ́ kí wúrò wúrọ̀ rẹ̀ má ba gbọ̀n ọ́ lẹ̀ ṣọmọ yóò bí kẹtẹ ó fi gbogbo ọmọ tiẹ̀ bá gbogbo gbogbo wa larí sọ̀gàn sọ̀gàn wa lálóko márùn àwọn omi abodògùn láàrin ọkọ̀ aborísù tó gbòlò lébè ábìrì iṣu bàràkàtà lébè ẹni fẹ́ jìjà bí ẹwà ẹni kó má gbà kóró kọjá torí àlọ́ba gúnlẹ́wà bí òyìnbó ìgbóná ọlọ́ba pìtì pìtì ẹ̀ láàlọ́ba pìtì pìtì ẹ̀ làwọn ọba tó làlàlà tó ṣílẹ̀ kún ọ làálẹ̀ tó ní mélòó mélòó lọ lọ́ṣàfẹ́ kó lẹ́rù ọba o ìgbóná ló máa gẹṣí kàrà ìkàkà lójú ọ̀tá tó rí ṣe sí tó máa pe logun ọ̀fẹ́ ẹ̀gbá mu oore lọ́pọ̀lọpọ̀ ni wọ́n máa yẹ ẹni wọ́n lọ̀fà
won ma ye ni won loje aye baba wa soro somo ye lo fe ti aran wole gere gele gbale ere ba ri ebi ito ti o para si ni o awa lo mo ba sun ma ti lekun tori ke awon ayaba ibi e ba wa eyin obi mi o ile re na ni ti ma je o ma mi lo mo baba mi o ma mi lo mo lo sako osakan ti won pe lo ba lu fo lo kere ni ikija labe okuta lagbara olo lagbara leda ite ba wa ile re na ni o ma je ante si waju pelu awon eto wa ni kede ti ma pari atotunu mi a lo gba awon adura aro e mo pe adura aro bond fm ko se ma gbo ni gba nko gbe na ni awon adura wa o si ma mu ge ba se nlo senu wo wa o ye ka fi ona wa le olo ni owo iyan la ma nse ni bond fm ko pa wa mo ko je ka ri se ka ma pa san ka ma pofo o na ni a nse a gbo adura aro ilana esi kristeni muslimi esiko abalaye ati bebe lo leyin adura aro a gbo awon orin ni woba lo ni ranpe leyin e to ba di ago merin abo eto wa eto yin akoko iso tele na ni e ma gbadun ni ti ojise oluwa yo ti ma wure fun wa ti o ti ma so awon eto eti won ni nle ijosi won fun wa akoko iso tele ago merin abo si marun to ba di ago marun lo ni kogo eto wa eto yin wakati ti sile na ni e ma gbadun ni ati enu baba wa ninu oluwa lati ijo African Church Bethel Cathedral ni alagbigba ni ilu Agege to wa di ago marun koja isedun meedogun adura ki poju eni ba ni adura o poju won ni obi kekere ki isegbe okuta kremi goro ìṣẹ́gbẹ́ òkúta ìbí ẹ ti jẹ́ nìyẹn tó bá ti wá di aago márùn ààbọ̀ alọ́gbọ́ bójú ọjọ́ ṣerí látẹnu olúmìdí ọ̀làlérì lóní ránpẹ́ nìyẹn tó bá ti wá di aago máfàkù ìṣẹ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà ni ètò wa ètò yín eré òwúrọ̀ yóò máa gorí afẹ́fẹ́ níbi tí wọ́n ti pàdé prophet peter olówó pọ̀rọ̀ kú àwọn èèyàn pè wọ́n ní oríṣi ọba ẹ mọ̀ pé àwọn àdúrà tí wọ́n àwọn míì tí máa ń wájọ́ tà lẹ̀ ní báyìí tó máa ń fi kọ àwọn prayer point yẹn sílẹ̀ ó ní agbára òjíṣẹ́ olúwa tó ń bu àwọn òjíṣẹ́ olúwa ẹgbẹ́ ní prayer point pastor peter olówó pọ̀rọ̀ kú nìyẹn tó bá ti di aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ láǹfààní láti gbọ́ wọn lórí ètò àìtó yín ire òwúrọ̀ tó bá ti wá di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà ni ètò àbọ́nà ṣe rí níbi tí wọ́n ti láǹfààní láti mọ gbogbo bí ojú ọ̀nà ṣe rí jákèjádò àwọn agbègbè tí ẹ ti ń bọ̀ àti agbègbè tí ẹ ń lọ á lè ràn yín lọ́wọ́ lálẹ́ tètè débi tí ẹ ń lọ lásìkò torí pé tí ojú ọ̀nà bá ti ní gárígádá láwọn ibi tí ẹ fẹ́ gbà á lè sọ àwọn ọ̀nà míì èyí ẹ máa gbà fún yín tó máa mú kó yá yín kẹ tètè débi tí ẹ ń lọ tí ẹ ní fi ọ̀pọ̀lọpọ̀ wákàtí àbí àkókò ṣòfò nínú súnkẹrẹ fàkẹrẹ aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí mẹ́fà náà ni apá kìíní bọ́nà ṣeré tó bá ti wá di aago mẹ́fà lóníkangó wọ́n ní àkì í falágẹmọ sójú agbo ká tún máa wò sàmì kókó inú ìwé ìròyìn mọ́gàjí àwọn ìròyìn ọba àwọn ìròyìn pírẹsidẹ́ǹtì ìròyìn o pírẹsidẹ́ǹtì ìròyìn kókó inú ìwé ìròyìn yẹn tó bá ti di aago mẹ́fà yóò gorí àpèrè ibi tí àwọn ìròyìn tó kù wọn á ti máa yẹ̀bà ṣùgbọ́n àwọn kò gbà ó mẹ́fà náà lọ gbé tí wọ́n ń papá jánu wọ́n ti kántákántá ṣùgbọ́n ala náà ló máa fi oko ọ̀lẹ̀ hàn níbi jẹ́ ti gbádùn ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe ọ̀pọ̀lọpọ̀ àkànlò èdè àti àwọn ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àkóónú tó jáde láti inú àwọn òwe ìròyìn ojoojúmọ́ ilé wa gbogbo wa kò síbi náà ti ń dáná alẹ̀ ọbẹ̀ náà ló dùn jura wọn lọ ní gbogbo ayé fi sọ pé kókó oníwèrè bond fm ó yàtọ̀ pa bí wọ́n ṣe ń sọ ní ilé ìlọrin yẹn bí ìlọrin yẹn a sì máa ṣẹnu wa dídé síbi torí pé ẹnìkan kì í jẹ́ kí ló fẹ́ táwọn tó kù mi bá tún dé wọ́n tún máa tẹ̀síwájú lórí àwọn ètò alárin ètí a ní fún ìgbàládé iṣẹ́ ìgbàgbé
Abiodun Folorun so loruko temi. I decide ko iko olokun ola. Omogi merin le ba ja se lori. E ja se gi orogbo lori tori olorogbo le be sogo. Ka se gi obi lori obi ni bi ku barun. Ka se gi ata lori emi ti o jata emi yepere. Ka ma se ka ka ma fe wi owuru di tori ta ba ku aso ni wa fi gbere fi. Ko sa yo ko se didi. Omo elomi abora le won ajo made. Ko sa yo ko se didi. Omo elomi abora le won ajebo. Ko sa yo ko se didi. Omo elomi abora le won ajaya. Aso bayi le didi eniyan. Eyan to abori lara ju aso lo. Eyan laso yi eyan lagbara Olorun lagbara leda gbogbo e da ta na mu wora bi aso. Ayo ni pa won ya lara wa. Laso ti eju mare. Eyan ko la ma pe igba na lo ma je wa. Lagbara leda bo se ma je fun wa niyan lagbara olugbe ye ka lo gbo adura ro la na ti e ti ti pe ni mi se ni ati o ti fun apala yi e se o be se n se ti ni be bon fm 92.9

gbogbo ẹni tó ń gbọ́ wa ọjọ́ ajé monde ojú ọjọ́ májẹ̀mú bí bàbá yẹn ṣe ń dá májẹ̀mú ní tí ó ti sò yẹn tó ti lálọ àyá níyẹn tó ti fòkúta ṣe rọ rí alámọ̀ gbọ́dọ̀ máa rántí pé ọjọ́ monde ọjọ́ tó ṣe pàtàkì ní ọjọ́ májẹ̀mú ni kò sí ń tó fún wa ní ìdánilójú pé èyí máa rí ọjọ́ monde a rí bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí mìíràn débi pé yóò lọ sọ́fíìsì débi pé yóò lọ ṣọ́ọ̀bù débi pé yóò lọ bí ọjà àánú ọlọ́run ló ń dá wa sí báwa náà ṣe wá ń lọ kámọ́ bá ọlọ́run dá májẹ̀mú pé tó olúwa tó o bá ti dá mi sí wọ́n mọ ìyàn lóde wọ́n mọ ọjọ́ ọjà o a lè mọ fún ọlọ́run gan ní ọrẹ ọpẹ́ torí pé ọjọ́ monde ọjọ́ tó ṣe pàtàkì ni kámọ́ ìyàn ọlọ́run lóde ìyẹn lónìí ìbá ti wá ń lọ lórí ọjọ́ ajé ọjọ́ monde ọjọ́ májẹ̀mú ṣẹlẹ̀ yanú àṣẹlẹ̀ a máa rí tagbé ṣe ọ̀nà alákùnrin.

0: ọ̀run yóò pàyí mọ́ a máa lọ láyọ̀ gbogbo ọkàn máa bẹ̀ láyọ̀ ọ̀nà wa yóò fi là ìyanu ṣẹlẹ̀ a máa rí ká yóò ṣe mọ́ sẹ́yìn lórúkọ jésù náà wá àmì.
1: Band FM
2: 92.9 ọba tó jí wa dáadáa láàárọ̀ ìwé ẹ̀nà dúpẹ́ èyí ni àdúrà àárọ̀ tìtèrè orúkọ imam alhaj abdulgani adébáyọ ìgigaga aláwàṣẹ àgbà fún ìlọmọ àjọyọ níjẹ ṣátẹdé ọlọ́run alábẹ̀rọ jíjí láti jí yìí ọlọ́run dákun a máa jáde lọ gbogbo ibi tó kálukú wọn báyà sí ọlọ́run jápàdé àánú ọlọ́run ọ̀làlá ìlàhà ìlàlá ká máa gbàgbé aya àtọ́lọ́run tí ó sọ fún wa one is travel and gospel only is the rule was all the rule wàrà àgùntàn ọ̀tọ̀kù láà lálà pẹ̀tù fún yìí ẹsẹ̀ sùúrù ẹ̀sìn mọ́ fún wa yín sùúrù ẹ̀sìn mọ́ rọ́jú ẹ̀ torí náà gbogbo ẹ̀dá tí máa ṣe léyìn o wọ́n kálẹ̀ bá ìjèrè lọ́dọ̀ ọlọ́run bí ọba ṣe sùúrù ó lè èyí tá a ti bá ayédèmísì bí ọba gba kádà arúgbà kedere báyà ṣe sùúrù ká sì wọ gbẹlẹ ọlọmọsà gbàdúrà wa gbogbo àwọn aláṣẹ iléeṣẹ bon fm 92.9 àtọrọ lọdọ ọlọrun fẹnu kọọkan wọn àṣeyọrí ìbẹrẹ tí ní ọdí àṣejò ọlọmọsà bá ṣe fún wọn láì lórí kankanlẹ àtọkùnrin àtọbìnrin àtọnílé àtàlejò tó wá ń fẹ bon fm náà ọlọjọ yẹn gba fẹnu kọọkan wa orúkọ mi lẹẹkan sí imam alhaji abdulgani adébáyọ ìgigaga aláwàṣẹ àgbà fún ìlọmọ àgbà gbogbo oníjẹ ṣàtẹdó national grand chief imam ayatollah muslim center of nigeria salamu alaykum wa rahmatullahi wa barakatuh.
3: Lẹ́sọ́lẹ́ sọ lórí wa o.

0: Siano e Mineral Rito at Manu Equator 5.3 Anishere of Mineral Rito. In Dalimetu, who do Baliba and Dama Livy Moon and Padua Lati Pubaba, what not only 080-33-34-1194. Yeah, Kasi 080-33-34-1194. Akinimono, yes, you are.
1: Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìsinmi ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí ìrònú ọ̀pọ̀ àánú rẹ ní ìrè kọjá mi ní kúrò lórí ilé ààwẹ̀ mọ́ kúrò nínú àìṣedéédéé mi kúrò sí wẹ̀ mínú kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Orin David 51:1-2. Ẹ kú ojúmọ́ o, a kí gbogbo èèyàn káàbọ̀ sí orí ètò wa tí à ń pè ní Afinimọ̀nà. Afinimọ̀nà ni Jésù Olúgbàlà. Níbi tí ẹ ti máa ń pàdé bàbá wa nínú Olúwa, Archbishop Prophet Dr. T.O.S. Owó ẹ̀yẹ J.P. pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run láti ìjọ Kérúbàn Sírabùn, Ìmọ́lẹ̀ Ọlọ́run tàn, Àgbàláàánú Headquarter, 5 Short Street, Ìbí Ọparun, Anísẹ́rẹ́ Street, Off Mere Road, Ìjàyè, Lagos. Délé Ògbìnládé Àìsègbàgbọ́ Dáràn ni atọ́kùn ètò.
2: Bàbá wa nínú Olúwa, Olúwa yóò máa sọ agbára ibi ọ̀tún o. A sì ń dúpẹ́ fún àwọn àkòrí lákọ̀tún tí Emmanuel tó ti kọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà lọ́gbọ́n. Ẹlòmíì báyìí wàhálà ṣáá. Àwọn ẹlòmíì wọ́n á ṣiṣẹ́ títí tó bá débi àsìkò tó yẹ kí wọ́n máa kórè àríbá kan, wọ́n á ní ègún ni. Kí wá ní ègún yẹn gangan kí ó pa ẹ̀ka káàkiri àti pé báwo ni a ṣe lè ṣẹ́gun rẹ̀.
3: Agbára rẹ̀ ká. Agbára rẹ̀ ká gbogbogun tó ń gbọ́ mi jẹ́ lọ́jọ́ mi. Agbára rẹ̀ ká. Ọlọ́run ayérayé ìdí àánú ìrànlọ́wọ́ fún wa. Agbára rẹ̀ ká. Agbára rẹ̀ ká gbogbogun tó ń gbọ́ mi jẹ́ lọ́jọ́ wa. Agbára rẹ̀ ká. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín torí ẹ̀yin Ọlọ́run. A gbé yín ga ní gbogbo ọ̀nà pé adágbére ní gẹ̀jọ́. Ẹ̀jẹ̀ adágbére lè kú lọ́wọ́. Ó tún wù nínú àánú yín ẹ tún dára padà lọ́sẹ̀ yìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ọlọ́run ẹgbẹ́ ọpẹ́ wa.
4: Àmì Jésù.
3: Ní gbogbo ọ̀nà la mọ́pẹ́ wá bí ẹni tó mun nọ́rò. Ọlọ́run ẹgbẹ́ ayín wa.
4: Àmì.
3: Jẹ́ gbogbo etí tó ń gbọ́ mi níbikíbi tí ẹ wà. Lórí bẹ́ẹ̀dì ni orí ìrìnlẹ̀ wa ní ibikíbi tí ẹ wà. Mo gbàdúrà fún yín. Gbogbo ogun tó ń gbomi lójú yín ẹ ò ní rí wọn mọ́.
4: Àmì Jésù.
3: Gbogbo ogun tó sọ yín di aláìní ẹ ò ní rí wọn mọ.
4: Àmì Jésù.
3: Gbogbo agbára tó ní kẹ máa ṣe lásán lórúkọ Jésù tó dópin láyé yín.
4: Àmì Jésù.
3: Mo sọ àsọ tẹ́lẹ̀ ó ọwọ́ kọwọ́ tó fi àmì sí yín lára tó ní kẹ máa ṣàṣedànù kẹ máa ṣàṣetì ọwọ́ náà kó gbé dànù.
4: Àmì Jésù.
3: Àmì mọ́ tẹ́gbẹ́ àmì mọ́ tọ́gbà ó yá kó parẹ́ pátápátá.
4: Àmì Jésù.
3: Àánú kó fọ̀n láyé yín.
4: Àmì Jésù.
3: Ó yẹ kó o ti ní promotion. Àmọ́ mi ò jẹ́ kán fún ẹni promotion àwọn tó dé lẹ́yìn rẹ ni wọ́n fún. Mo wí lórúkọ Ọlọ́run alàyè àmì yẹn ó yá kó parẹ́.
4: Àmì Jésù.
3: Gbogbo ogun tó dúró tó lẹ̀ ní ṣàṣeyọrí lórúkọ Jésù kò lànà dànù.
4: Àmì Jésù.
3: Ọwọ́ ìgbédìde Ọlọ́run sínú ògo sínú ọlá ó yá kó wọnú ayé
4: yín. Àmì Jésù.
3: Ó wí pé ọwọ́ kan kan mi ó sì gbé mi dé lórí epun mi. Ọwọ́ ìgbédìde lọ síbi ògo lọ síbi ọlá ó yá kó lọ máa bá yín.
4: Àmì Jésù.
3: Gbogbo agbára tó sọ yín di akúrẹ̀tẹ̀. Agbára tó sọ ọmọ ológun dọmọ olófo. Agbára tó ní kẹ máa làágùn kó máa yọ. Agbára tó ní kẹ máa ṣiṣẹ́ bí ẹni kẹ máa gègé rí. Agbára náà kó dòkú.
4: Àmì Jésù.
3: Mo ní kó dòkú
4: o.
3: Oṣù yín lọ sópin ẹ̀mí yín ní pin.
4: Àmì.
3: Ogun ayé yín kó dópin.
4: Àmì.
3: Ìdààmú ayé yín kó dópin.
4: Àmì.
3: Ẹ̀rọ bí ayé yín kó dópin.
4: Àmì.
3: Àìráyá ní kó dópin.
4: Àmì.
3: Láti ní lọ aforúkọ tuntun pè yín.
4: Àmì Jésù.
3: Ògbó titun, ayọ̀ titun, ẹwà titun, oyá kó wọnú ayé yín.
4: Àmì.
3: Níwọ̀n ìgbà tó kú ọjọ́ tó kù kó sùn yóò parí. Àánú tó ṣòro ó gbàgbọ́. Ó ìṣẹ̀lẹ̀ abàmí ayọ̀ tó nígbò yá kó ṣẹlẹ̀ láyé yín. Oore pàjáwìrì ti pa ọ̀tálẹ́kún Ọlọ́run kó ṣe fún yín. Àbọ̀ Ọlọ́run kó dájú.
4: Àmì.
3: Bẹ́ẹ̀ ló máa rí.
4: Àmì.
3: Jésù Kristì Olúwa wa.
4: Àmì.
3: Ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí náà ni ẹ̀gún. Ìdí àti bẹ́ẹ̀ yànnà náà ẹ̀gún. Ẹ̀gún wà ogun wà. Ẹ̀gún ni ẹ̀gbọ́n ogun. Gbólúwa ti ń bẹ tó ń bẹ láyìí àtogun àtẹ̀gún nínú ayé ẹnìkọ̀ọ̀kan tó ń gbọ́ mi lówùúrọ̀ yìí ó yá kó dópin.
4: Àmì.
3: Ẹ̀gún ló ń mú kí ọmọ ìyá mẹ́fà kókósókó ẹgbàáfà nítorí ẹ̀gún ni. Ohun tó ṣẹlẹ̀ ẹ máa rọ́ ọmọ ìyá mẹ́fà mẹ́fà fà ni wọ́n kò sí kankan tó lọ secondary school ìní kò sílẹ̀ tó yọ yunifásitì nítorí pé ó ti wà bẹ́ẹ̀ nínú ìdílé wọn pé bí wọ́n ṣe máa wà láyé wọn nìyẹn. Àfi tí àánú bá fọ̀hún gbogbo ìlàkàkà wọn lórí zero ló máa ṣe kíni ló máa ń jẹ́. Bí àsọtẹ́lẹ̀ ìbí kan bá ti wà àbí kí ẹni yẹn múra nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lé ní lórí ilẹ̀ alàyè won jagun ni sugbon won mo di ogun ti won ja eyan ba de mo bi ogun to nja o ma npe ninu e ni oluwa ti nbe ugba agbara to fin sinu e o ya ko dopin laye yin a ma ri pe ni nile mi awon obirin to wa nbe koko elomi bi o ba de le opo meta merin ko ni duro ko de se pe be lo buru gbogbo eyin te wa ninu ibeye loruko oje oran tu yin sile e ma tu sile o e sare di awo oro yi e ja wo genesis 25 verse 23 to 26
4: oluwa si wi fun pe Oye de meji ni nbe ninu re iru eniyan meji ni yo ya lati ninu re wa awon eniyan kan ni yo leju ekeji lo egbon ni yo si ma sin aburo nigba ti ojo re ti yo bi si pe si kiyesi ibeji ni o wa ninu re akobi si jade wa o pupa ara re gbogbo si dabi aso onirun won si so oruko re ni iso ati leyin eyi ni arakunrin re jade wa owo re si di gigise iso mu a si so oruko re ni jakopu isaki si je eni ogota orun nigba ti rakeli bi won fun
3: haleluya o mo fe ke wu awon oro won yi ki won to bi won ni aso tele ti so pe egbon ni yo ma sin aburo gbogbo bo ti wule ke egbon o sa ire to egbon yi ko ni yo rona lo gbogbo ilakake agun re ko ni yo un ayo fun gbogbo okan to wa ni porita meta yi ti egbon to ni ke ma sin aburo ke ma pe aburo ni dadi mummy loruko Jesu egun e ko pare
4: ami Jesu
3: egbon mi atetun wa ko si bi ti o ni de tori aburo e ani e ko sanu ko ti ranti un so oni o ranti abegun to wa ninu aye ti pe o ni gboke gbogbo agbara to ni o ni gboke o ni bi agbara na ko do
4: ami Jesu
3: mummy mo fe ke wu aso tele egbon ni yo ma sin aburo won to we bi won tan aburo bi je gini won lo si gigigi se pe wo o ni lo se ko si bi kankan to fe je gini to fe lo ara ore mo fe ke mo wi pe aso tele ti wa won o ti bi won amo nigba ti egun ma wa sise won ti dagba won ti digende ni itesiwaju ni rin ajoye isele nba kan sele ebi npa egbon aburo si ni onje lowo egbon wa so pe a jo aburo mi o de try ko fun mi lo onje je igba ta aburo ma gbe oni to ba le yonda ojo ori re fun gbo gbogbo agbara to ni ko mo yonda ogbo o re feyan ko le seru agbara yen ko doku e ma ri eni to mo wi nigba to wa ni primary o ma force ni sugbon egbon to so pe eru lo ma se oni ge o le re ni to ma to lo si university ilu won a se gate ma ki se ko mo se egbon lo baye re fira bayi ni egbon yonda ojo ori re o yonda ogbo re faburo re gege bi aso tele pe labe bo ti wule o mo egbon ni yo ma sin aburo egbun lagbara pupo ki si mi ki si ikanju sugbon to ba ti gba to le sare to olorun leyin to le sumo olorun wa bo ninu e o nitori pe ohun to le ni aso kiji pale gun loruko oro abo dana lara yi loruko jesu ni mo so eleyi e o tun ni rogun na mo bayi ninu irin ajo yi ni won lo egbun yi si se gini o n tele egbon ninu irin ajo haleluya
4: Hallelujah.
3: Amọ nigba kan de korita meta kan. Baba won wa ni ko won lo se gini. Ti won lo wa o nje aladinu wa. E wo bi ti egun ti sise. Iya ba gbo, o ba gbe aburo mora. Aburo lo lo wa nje fun baba. O de dodo baba. Egbon de ni irun lara. Igba ti aburo dodo baba, baba gba. Orun ti mo n gbo irun yi ko n so orun. Ti mo fowo kan yi ba o lo se je. Amo su fun aburo. Gbogbo ire to ni lo su fun aburo. Ni egbon ba wole. Igba je egbon de baba wa ni won ti sure baburo mi mo pe wo ko po gbogbo eni to n gba ogbo lowo re to n se aya logo re ti o je ko rogolo lorupo Jesu olorun ko gba pada fun e
4: mo
3: le ma ko gba pada fun
4: amen
3: baye egbon ti baba na pada tun so ninu irin ajo e ja wo genesis bakan na genesis 27 verse 39 to 40
4: isaki baba re si dahun o si ni fun pe wo ibijoko re yo je ora ile ati bi iriorun lati oke wa nipa ida re ni iwo yo ma gbe iwo yo si ma sin arakunrin re yo si se nigbati iwo ba di alagbara tan iwo yo ja ajaga re kuro ni orun re
3: egbo e to agbo sadura niyan baba pada wa so fun pe gbogbo leyin to so tan ohun ro na ni pe iwo yo ma sin arakunrin re gbogbo laala re abe aburo lo ma wa oni goke oni lola gbo gbogbo ogun to ni ko ma seru ni mi to ye ko ma soga gbogbo ogun to ni ko ma gbe ta mi to ye ko ti ma gbele ogun na ko la rara egun ko fi aye sile ke ra anugba
4: ami
3: ngba to ba di alagbara tan yo bo ajaga ajaga won mo pe ebun ni ajaga e ajaga yi je nto le da ni ni loki da ma ri awon eran kan won fi igi si ajaga si won lorun bi ami mama gbogbo ami to wa ninu aye re ti oju oro lore ti oju oro lanu ami e ko la na danu pa je so won pe akoko ti to ara mi aimoye testimony awon eyan fan ti wa dupe nitori pe won mo pe olorun a fi ni mona olorun iyanu ni olorun to se gbogbo lodi lodi olorun ni mo ni ko wa wa ki se owo eye olorun a fi ni mona to ngba ni to tun ni sile lowo ile na la ni ko wa ori ba mo ma nsoro yi mo ni to ba se ya olorun ma se ya aya se mommy dide soro are ma je ku tetere o nitori akoko se ninu akoko nlo leyin program yi pe mi number temi ni 08033341194 ona ni account wa ti a lo ona ni 00318967 15 le kan se 00318967 15 access map to yin owo eye on lo wa nibe account keji wa fun eyin te be san ida mewa ati ore ona ni 23 24 95 95 67 23 24 95 97 UBA CNS Agbala Anu Cathedral Avenue Mana gbadura fun gbogbo
4: eda
3: alaye mi te tin gbo mi loruko Jesus e ri wa baka
4: na mo
3: anu agbe yin ro Jesus Christ Oluwa wa
4: amen
2: ope pataki lojo baba wa Bishop Prophet Dr. TOS Oweye JP Church of the Lord bo wa fun ile ade atabi ori nkan to yo loju gbogbo aso ko ni ansa si ohun o se lo si odo baba ki won gbadura fun e ki won so ipile ogun to nja o kini o fa pelu oni abayo pe baba wa sori 08033341194 so nka ni olotu eto emi dele ogbulade ni atoku eto 07855863441 I say that boy down
5: Happy Mono Little Tito is on the top of the Bala Emi. I told you to see you are here. Can you kiss your root here? And when I can be in a panda, it is let in the same way. You are here. You are here. You are here. You are here. You are here. You are here. You are here. You are here. You are here. Archbishop Prophet Dr. TOS. You are here. You are here. You are here. You are here. You are here. Five short streets. And you are here. You are here. You are here. You are here. You are here. You are here. You are here. You are here. You are here. You are here. You are here. 08033341194
6: Band FM 92.9

Hallelujah.

0: sọ pé àpò ẹ̀jẹ̀ jésù.
1: Ẹ̀jẹ̀ jésù.
0: Sọ̀rọ̀ fún mi.
1: Sọ̀rọ̀ fún mi.
0: Níbi ìyànjẹ.
1: Níbi ìyànjẹ.
0: Sọ̀rọ̀ fún àwọn ọmọ mi.
1: Sọ̀rọ̀ fún àwọn ọmọ mi.
0: Níbi tí wọ́n ti yàn wá jẹ.
1: Níbi tí wọ́n ti yàn wá jẹ.
0: Àdúrà.
1: Ní orúkọ Jésù.
0: Ẹ̀jẹ̀ Jésù. Sọ̀rọ̀ fún mi.
1: Sọ̀rọ̀ fún mi o.
0: Níbi tí mi ò ti ní àǹfààní.
1: Níbi tí mi ò ti ní àǹfààní.
0: Sọ̀rọ̀ fún àwọn ọmọ mi.
1: Sọ̀rọ̀ fún àwọn ọmọ mi.
0: Níbi tí àwọn ọmọ mi ò ti ní àǹfààní.
1: Àwọn ọmọ mi ò ti ní àǹfààní.
0: Àdúrà.
1: Lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o. Ẹ̀jẹ̀ Jésù.
0: Ẹ sọ̀rọ̀ fún mi o.
1: Níbi tí mi ò ti ní àǹfààní. Níbi táwọn ọmọ mi ò ti ní àǹfààní.
0: Ẹ sọ̀rọ̀ fún mi. Torí ní àwọn iṣẹ́ tí oníṣègùn náà máa nílò láti tú àwọn tí ẹ sílẹ̀ nínú ìgbìkùn ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ̀jẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ rẹ̀ sí kán sílẹ̀ ní ìyá.

0: aṣọ ìpele template ti ya sí méjì láti òkè dé ìsàlẹ̀ ilẹ̀ sì lẹ́tìtì àwọn àpáta sì sàn àwọn ẹsẹ̀ òkú sì sí sílẹ̀ ọ̀pọ̀ òkú àwọn ẹni mímọ́ tí ó ti sùn sí jìn
1: ọ̀dọ̀ lóṣù tó jẹ́ òkèdè ọgbọ́n ìlú dìde fún ẹ wọ́n tó jẹ́ òkèdè ẹ̀jẹ̀ rẹ sọ gbogbo ìyára tí olú abẹ́ ṣe fún mi láyé gẹ́gẹ́ bí oníṣègùn wọn nínú ẹ̀jẹ̀ ló parí sí ní láìsí ìtàjẹ̀ sílẹ̀ kò sí olùkọ́wọ́ ọ̀sẹ̀ bí àbádẹ́ mọ sẹ́kù rẹ̀ ìyọnu ìlàyé fẹ́ gbà nígbà tí ẹni tó fẹ́ ṣe àmì gan jìnà sí wa tètè fún 400 years láàrin matthew sí malachi lọ́lọ́run tó báyìí sọ̀rọ̀ mọ́

0201-889-9999. Ki Olorun ki o bukun fun yin Jesu loluwa.

κόρη. Μου το κασικά φαρί. Ήμπιε γένο. Το πίτσι μου λόγω κόρη.

ọkùnrin léde ayé gbogbo ẹ gbọ pé fọlùwẹ ẹyin èèyàn rẹ ẹyin tẹ dọrùn ní àgbẹlẹ ọlọrun ẹ fi ọpẹ pẹlú ògbógbó ọlọrun wa tó pa ọmọdé ní ọjọ ràn wá lọwọ ọba tó jẹ àtúlẹ máa nà yẹn gbò lórí ètò kókó onúwé rẹ lónìí fẹ bọndẹ fẹm náà ètò.net wà nínú gbogbo jẹ àrùn níkẹjà lẹ́nìí tí sọ́jà jẹ́ mọ́ndé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kejì ọdún 2020 ọlọ́run wa lógo ni o bàbá ológo tí ọmọ àgbògo lọ tún jí ọlálẹ́kan lórúkọ

0: ojúmọ o.
1: Ẹ kú ojú ẹ̀wò wo lólùfẹ́ iléeṣẹ́ Bond FM. Mo lólùfẹ́ ètò kókó ní ìwé rẹ̀ àjíire bí. Bóni ṣe jẹ́ ọjọ́ ajé àní wówó tì. Àárówóná àrílò àní lọ́wọ́ àní lápò àní ni lọ́rùn láṣẹ ti Èdùmàrè. Ìwé mọ́ ní ẹni tó tan Ọlọ́run wá kò ṣàì nígbà ìgbọ́ pé Ọlọ́run ń bẹ. Ọlọ́run a sì máa sẹ̀sọ fún àwọn balẹ̀ wa. Ìjẹ́ ọ̀ náà látọ̀ wá láàárọ̀ tòní kó ṣáájú wa kó kẹ́yìn wa tó kókó inú ìwé ìròyìn Abiodun fún Ọlọ́run ṣọ́ lórúkọ tèmi.
2: Ẹ gbogbo kan máa rí bá dàgbóró dàgbóró àwọn òrìṣà jẹ àgbòjà ògùn máa rí bá balùw. Ẹ gbogbo tí ń bá sánwó àbíjọ́ kan máa rí bá ṣọ̀gọ́. Ẹ gbogbo tí ń bá ń da aṣọ àbúrò sí òjò lọ́rùn ìjókòó máa rántí pé ọba ní méjì ń lọ bá àwọn ọba ní méjì àgbègèrè àwọn. Ọya máa kọ ọya àfárá kànú rẹ kọjá àmàgbètò òkè ìbàdàn kọjá àpàdé ẹbọ ọdún tí ọba ní kókó inú wẹrin kọjá abẹ́ láwùjọ àwọn ètò àwa náà sì kọ́ ọba òkè lójú àfákùkọ wa. Ǹjẹ́ ẹ jẹ́mọ̀ pé iléeṣẹ́ tó ń sọ̀rọ̀ nípa àdúrà ìjọba àpapọ̀ tá a mọ̀ sí AMCOM wọ́n ní gbèsè òsì ẹ̀ sí òsì ohun tí ní òsì láàrin wa owó táwọn ń lépa rẹ̀ gẹ́gẹ́ bíi gbèrè tó fẹ́ gbà wọ́n lọ bí bílíọ̀nù lọ́nà ọ̀ọ́dún náírà 300 billion naira.
1: Wọ́n ní kájà rẹ̀ egún kájà máa gbò gbogbo ara jákọ́ ló gbà o. Lórí afárá tó jẹ́ pé nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní afárá náà ó rọkàn jà mọ́. Àwọn ẹgbẹ́ àwùjọ wọn ti ń pè pé ìwúlórin ó gbọ́dọ̀ wáyé lórí gbogbo àwọn tó ṣiṣẹ́ afárá náà.
2: Orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú ilé-ìfowópamọ́ ìdàgbàsókè ládàá tó pè ní EB. Àjọṣepọ̀ ti ń dánmọ́ lórí wọn báyìí láti ri pé wọ́n máa gbìyànjú lórí àwọn àlùmọ́ọ̀nì ilẹ̀ láti tà á lọ sí òkè òkun èyí tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé a máa jèrè rẹpẹtẹ iṣẹ́ ti ń lọ lọ́wọ́ lórí.
1: Wọ́n ní eré pàdé pàdé làgbàlagbà ò lè sá tó bá di pé ẹ má jẹ́rìí wọn lọ àgbàlagbà sáré ẹni tó ga ṣe ò ní lè bá o. Ó máa ní ìjọba ọ̀rọ̀ àwọn adájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí inú ewu ni wọ́n wà o. Wọ́n ní wọ́n tún jí adájọ́ àgbà kan gbé tó jẹ́ ti ilé-ẹjọ́ ga ti ìpínlẹ̀ Kánò lẹ́yìn ti Bayelsa tó yẹ kó ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí.
2: Òun wọ́n yá ṣe lọ́mú kọ́ yìí nílé rán àwọn olùfọ́ṣẹ́fẹ́ gba ìlẹ́rìí òun àjà lásìkò ṣe lọ́jọ́ gba ìníkòsò. Iléeṣẹ́ ológun di ọ̀nà méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ǹjẹ́ jẹ́mọ̀ ikọ̀ wọn ti ń gboríyìn gidigidi báyìí kódà ẹ̀rọ gbẹ̀kọ jẹ́ akóníjanilégbọn asòfin mohammed ali ndume ó iṣẹ́ akin òun náà ni ààrẹ bọ́lá ahmed tinubu ṣe o nǹkan tó kọkùn ni pé ìrólágbára pẹ̀lú ẹgbẹ̀lẹ́mùkọ́ wà tí irinṣẹ́ oníkan gbé kalẹ̀.
1: Wọ́n ní ó ti lé rí kò nílé mọ́ àgbánú àdánwò nìkan lọ́ọ́ máa fi ṣe wa o. Wọ́n mọ ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ báyìí látàrí ìjì tó ń jà ní agbègbè kan apá ìpínlẹ̀ Katsina. Wọ́n ní àwọn ilé tó ń lọ bí igba náà ni ìjì náà bàjẹ́ o.
2: Ẹsẹ̀ méjì a máa yìjà dọ̀nà bá ṣáájú ìkejì a sì máa tẹ̀lé. Jẹ́jẹ́ mọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti forúkọ àwọn tí ó léwájú tó yẹ kó wọ́n lọ ta kàngbọ̀n. Wọ́n ti forúkọ wọn ti fi léde láàárọ̀ yìí òótọ́ tarí ẹ̀ sí gbogbo ayé láti wò wọ́n dá ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́yẹ kó wọ́n díje lu ipò gómìnà kódà àwọn tí wọ́n lọ sílé ìgbìmọ̀ aṣòfin púpọ̀ yìí.
1: Àgádágodo òfinú ara wọn o. Àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ara ní Yorùbá ronú tó jẹ́ pé wọ́n ṣègbè fún àti ké tata síta. Wọ́n ní alàgbà Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ sì sọ pé ẹ ṣe ti Bọ́lá Ahmed Tinubu ó dàbí pé ẹ ń pàdé yẹn o tí nǹkan bá ti fẹ́ ṣe Tinubu ó dàbí pé ẹ ń pàdé lẹ́yìn o tí nǹkan bá ti fẹ́ ṣẹnure fún Àtíkù ẹ kàn ju bọ́ǹbù ọ̀rọ̀ kan lẹ̀ ni tẹ́fì bá Tàtíkù jẹ́ pé ó dàbí pé ẹ̀yà àti Tinubu ẹ̀ ń pàdé ń kọ̀rọ̀.
2: Wọ́n ní ibi olúfimọ́ ńlá fọ̀rọ̀ ọmọláyé fi yẹ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ba lè da fún yín ẹ kọ̀wé ká fi pò
1: wọ́n ti ń jẹ́ kọ́dímọ̀ fún tolórí tẹlẹ́mù pé ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ó máa rí ti àwọn alátẹ̀lé ààrẹ tẹ́lẹ̀ rí muhammadu buhari tẹ̀wọ̀n sí buhari media office. Wọ́n níṣẹ́ ìlórí ayédèrú iléeṣẹ́ ẹ mọ́ fọ̀rọ̀ kọ̀rọ̀ kan olóògbé buhari lọ́rùn.
2: Ǹjẹ́ jẹ́mọ̀ pé orílẹ̀-èdè amẹ́ríkà ń sọdímọ̀ pápá jọ àmọ́lẹ́gbẹ̀ẹ́ aṣòfin wọn. Wọ́n ní ìjọba àpapọ̀ ṣe rí máàsì Nnamdi Kanu ilé tó yẹ pé ẹ fi pamọ́ tẹ́fi sún akóló ẹ taari ẹ jáde láì wá taari Nnamdi Kanu jáde gbogbo ìrànlọ́wọ́ tá à ń ṣe fún yín ní Nàìjíríà a kì ọ̀bẹ bọ àní ṣèrànlọ́wọ́ fún yín mọ́.
1: Wọ́n ní bínú ọba lọ́wọ́ kò ní jókòkè odò o lè lé ló ṣílẹ̀kùn fún títa ọwọ́ àwọn jagunjagun orílẹ̀-èdè wa Nàìjíríà ti tẹ jagunjagun kan tó ní aṣọ àwọn ológun tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń lò àti bàtà wọn tó fi mọ́ gbogbo èròjà wọn lò ló ń taari ẹ̀ sí wọn.
2: Wọ́n ní wá gba kàrà wá gba dùndùn lọmọdé fi ń mojú ẹni. Ẹni tó bá jẹ́ pé a bá fẹ́ gbìyànjú àti fúnlé bòtòrò bábá yọ̀ǹda ògúdùgbẹ́ kó lè wá ká lè gba òbítòrò lọ́wọ́ ẹ̀ kò lè wọ̀ o. Ìjẹ́jọ́ bọ̀ pé ìjọba àpapọ̀ wọn ti ké sí àwọn ọmọ Nàìjíríà tó ń jẹ́ dókítà oníṣègùn òyìnbó ṣùgbọ́n tó yẹ pé wọ́n ṣẹ́ lókè òkun pé a ti ṣètò àwọn nǹkan ràbàǹdẹ̀ àwọn nǹkan ràmàdà àwọn nǹkan gbádùn fún yín ẹ máa padà bọ̀ wá sí Nàìjíríà ẹ̀ wá ṣiṣẹ́ yín torí pé kíni àkọ́kọ́rọ́ ìwé àṣẹ tẹ́fì iṣẹ́ ẹ gbà á tààrà sòsè ní kejì ní pé àwọn nǹkan míì tó jẹ́ àwọn nǹkan má ní gbàgbé tá a ṣe lọ́jọ́ fún yín ó ń bẹ́lẹ̀ ẹ máa padà bọ̀ wálé.

0: tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdàmú ìbọràn ń dáàbò bo ni ẹ̀ẹ̀mejì ló gbàwòsàn ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé e kalẹ̀ ẹkùn ìpariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ìṣẹ̀dá dámọ̀ ó jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sachet lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
1: Ẹ̀yin mọ̀dé yìí, èmi gan tuntun wípé màá máa polongo Mediana kiri ni. Torí ẹ wo kò sí ìyanu tá a fi yarun àdùkẹ́ tí kì í sunkún. Irun rẹ̀ le nígbà tó wá yá, èé ṣe gbogbo alẹ̀ irun ẹ̀. Bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kán rí mú mi. Àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà tún ṣe Mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹ̀ṣẹ̀ ni mò ń yọ. Mediana 0-13 Air Booster Cream ìyẹn gangan ni àbá máa pè ní òdógún. Lọ́jọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ó, ni ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi. Làpálàpá sá lọ. Bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́. Kódà a tún lè lo Mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn. Dá Mediana 0-13 Air Product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Product wà káàkiri ilé ìtajà. Ó yàpè sórí 0702-500-7861 0809-1799-333. Mediana gbogbo ohun tí irun rẹ nílò.
2: Ó nídìí tá a fi ṣètò tó yẹ tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
3: Ó nídìí.
2: Ó nídìí tá a fi tara ṣàṣàṣàrí àtijọ́ àti mu lójoojúmọ́.
3: Ó nídìí.
2: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ògùn M&B paracetamol the red one jagun labi abara pupa lójoojúmọ́.
3: Ó nídìí.
2: Lọ́gán nígbà ara ríro yọ lágọ̀ọ́ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò ní ìrora rárá. Nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́ oògùn M&B paracetamol the red one jagun labi abara pupa ni kó o fi dá padà síbi tó ti wá.
3: Ó nídìí.
2: M&B paracetamol jagun labi abara pupa dára fún àtẹ̀bí rẹ ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol ó máa fún ọ ní ìtura lágán lọ́wọ́ kan.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bíbí tí àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn mi ò máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oyún bá ti bọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè mo gbé o dẹ́tà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa fi tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Dára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi dẹ́tà rẹ ṣe ogún ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ dẹ́tà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́tà rẹ.
5: Jẹ ìgbádùn dẹ́tà rẹ ní wẹ̀lẹ̀mù limit 100 MTN.
6: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì síbi ìdúkọ àti iyọ̀.
7: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
6: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
7: Gbàgbé àpòpọ̀ yìí, Epsolid Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsolid Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsolid Charcoal eru àdáyébá eyín funfun dáadáa.
8: My brother, I hear say Lafarge don't change name.
9: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. Where Ella built Old Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week country since 1960.
10: HBM Nigeria, Mali Lafarge.
9: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond
11: beyond buildings.
12: Ẹni tó bá fẹ́ pẹ́ gan àjànà kú ìdàgbàsókè Lagos Island lábẹ́ Honorable Prince Taiwo Ajibade Oyeko ni a sọ pé òun rìn kan fìrí bàbá rẹ́rìn ká sọ pé àrẹ́rìn láàrin ọdún kan ṣoṣo. Honorable Prince Taiwo Ajibade Oyeko gbóúnjẹ fẹ́ gbégbàwo bọ̀ pẹ̀lú àwọn ipa ribiribi tó mú ìgbáyé gbádùn bá gbogbo ènìyàn tó wà ní Lagos Island. Ṣé ti àwọn ọ̀nà ọlọ́kanòjọ̀kan tí wọ́n gùn lé la fẹ́ sọ ni infrastructural project fífún àwọn ènìyàn ní owó ìdókòwò business grants àti sunny equipment ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lọ́nà ọgọ́rùn-ún 100 million support. Fún àwọn olókoòwò kékèké, ọ̀dọ́, àwọn aládàáni, bákan náà, àwọn akẹ́kọ̀ọ́ jàǹfààní, ọkọ̀ ọ̀fẹ́ tó ń gbé wọn lọ iléèwé, summer coaching, school feeding, free jam, GCE form, nígbà tí àwọn àgbàlagbà àtàwọn aláìríkàmù kọ náà tún ní orí ọ̀fẹ́, àǹfààní mádàndúfò lórí ètò ìlera. Káka díẹ̀ ká dákẹ́ ní àwọn àṣeyọrí. Honorable Prince Taiwo Ajibade Oyeko, láàrin ọdún kan, la fi ń kí wọn kú oríire. Happy 1 year in office. Honorable Prince Taiwo Ajibade Oyeko, the executive chairman, Lagos Island local government, àwọn olùkéde ni special advisers, chief press secretary and senior special assistants.
13: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi starter àti látara ẹ̀wà soya, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi starter.

0: oríire o Fáṣeyọrí ọdún kan nípò alága Lagos.
1: Alága àwárí ìjọba ìbílẹ̀ Ṣomolu, Honorable Abdulateef Hashimi, enigan ló pé ọdún kan tí ìjọba tó ní ètò tó dára fáráàlú, ọdún kan tí àṣeyọrí àti ìdàgbàsókè ti ń bá aráàlú, ọdún kan tí iṣẹ́ tó ní ìtumọ̀ ti sọ̀kalẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ṣomolu local government. Àwa team LA ní Ṣomolu ń fi ayọ̀ kí ọ̀gá wa àti ọmọlúàbí àkọ́kọ́ ní ìjọba ìbílẹ̀ Ṣomolu local government kú oríire ọdún kan tí wọ́n gorí àlééfà gẹ́gẹ́ bí alága wa. Ẹ̀rín gbọ́rọ̀ wo yẹpẹrẹ kọ́ lè pa sí iṣẹ́ alága wa láàrin ọdún kan àtúnṣe ojú mọ́kàndínlógún ti wáyé tí 15 sì ń lọ lọ́wọ́ báyìí. Oúnjẹ arúgbó àti ìrànwọ́ olóṣooṣù kò gbẹ́yìn. Ètò ìrànwọ́ oní 100 kan náírà fáwọn olókoòwò kéékèèké náà tẹ̀ síwájú. Ètò ìrànwọ́ owó oní 5,000,000 fáwọn aláàárẹ̀ nílé ìwòsàn lóṣooṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Akí Honorable Abdulateef Hashimi kú iṣẹ́ takuntaku. Àwa ikọ̀ team LA wá ń kí yín pé ẹ kú ayẹyẹ ọdún kan lórí ipò. A gbàdúrà sí Ọlọ́run fún àṣeyọrí tó pọ̀ sí kí àwọn ọdún tó ń bọ̀ lórí ipò fún yín jẹ́ ọdún ìdàgbàsókè fún gbogbo wa ní ìjọba ìbílẹ̀ Ṣomolu lápapọ̀. Olùkíni team LA ìjọba ìbílẹ̀ Ṣomolu local government.

0: Good time moments. It's Kivo Prima.
1: Kivo Prima.
2: Ẹ̀kọ́ gíga Al Hikma University, àkọ́kọ́ rú ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, tí a mọ̀ lórí ìpìlẹ̀ ìgbàgbọ́ ẹ̀sìn Islam ní ọdún 2005. A kì í kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ lásán, bí kì í ṣe káàkọ́ ọmọlẹ́kọ̀ọ́ tó ń gbẹ́ni dépò aṣáájú pẹ̀lú ìmọ̀ tó péye tó ń sọ ní díẹ̀ níyì. Ẹni ẹ̀yẹ láwùjọ, gbogbo àwọn ètò ìgbẹ̀kọ́ wọn ní NUC Fiontelu. Ilé ẹ̀kọ́ gíga Al Hikma ló gbapò kíní láàrin àwọn ilé ẹ̀kọ́ aládàáni ní ìpínlẹ̀ Kwara látọwọ́ Kwásímà tó sì ṣe ipò kẹta ní North Central Nigeria lọ́dún 2025. Wá kẹ́kọ̀ọ́ ní àyíká tó fini lọ́kàn balẹ̀ pẹ̀lú ètò ààbò tó péye àti àǹfààní san díẹ̀díẹ̀ owó ìgbẹ̀kọ́ tó rọrùn. Ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún medicine, surgery, law, nursing, mass communication, agriculture, software engineering, accounting àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà tètè lọ forúkọ sílẹ̀ lónìí lórí ẹ̀rọ ayélujára www.alhikmauniversity.edu.ng. Al Hikma University, Ìlọrin Nàìjíríà, learning for wisdom and morality. Olùkéde Dr. K.A. Oladimeji, registrar and secretary to the governing council.
3: That your day and have a good time. Kivo Prima, even when you.
4: That's the sound of life, the rhythm of people on the move. And you remember every step, the side-stepping setbacks, and the glides through growth. And then there's ICO Insurance, made for the moves you make. Through life's rhythm, enjoy protection that moves with you. Connect with us today. Visit icoplc.com. ICO Insurance, made for the moves you make.
5: Adeleye Nature Cure, ile-iṣẹ́ kan ara ọ̀tọ̀ níbi tí wọ́n ti mọ̀ ti fún tẹ̀dọ̀ nípa ká ṣe ìtọ́jú àrùn àìlera ẹsẹ̀ tàbí àìlerìn káyan kùsàkùsà, àrùn tàbí àìsàn ẹsẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí èyí tó ti joyè ọmọ takúsà àgọ́ ara. Òórùn ṣúkẹ́ṣúkẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún ti jókòó. O fẹ́ dìde dúró ọ̀ràn, o fẹ́ jókòó wàhálà.

0: o fe lo di ariya irunba o tori ese omo re tabi ebi re nsajoyo o le lo tori ese ton san toru lese fi rowo ti o je o le so koda ese to tekun gba bi opa kanango ti won ba so fun o pe ko sona abayo so fun won pe rara o ori ti o gbe ni gbe ni kalawo re magaji to danto ni adeleye nipa egun tito won mo nipa re bi gongo ni ile ise adeleye nature care wa ni 27b prince tunde balogun street ohun na ni abeokuta street alaja bus stop nilu idimu e pe won tabi ke ba won soro lori whatsapp 081-493-3-5460 Adeleye Nature Cure Olorun Oba ni fun won se gba be be
1: Hello, good day. It's Wanya Badu Kedo LCDA. Alago Lori Re. Mejo Abiyabu Jimo Ishola Jibade Re. Mani Ki Ma Ki. Isi Ma Ron Ileti Wipe. Shishye Mima. Oluko Gosimi Mo Lori. That is to say. Bogo Pupo Makato Mo Lori. Awe Nyoni Want to say. No Se Se Pataki. Ki Bogo Wame To Galen Bata. Sati Neto Pari Oshu Loku Kudu. Bila Agome Fa Agwa Aro. Si Agome Jo Agwa Aro. Yato Si Awanto Mojito Ishele Pa Jawiri. Ko Bodo Siri Lori Boy Bina Ti Moto. Bila Tiye To Galen Bata Iban Lolowo. Taku Gota To Dot That's the way that you do. I was a can you see that? So, Popolo, Abuja Bara, so the only Yale at Baraya Gora, Bob Jagoda, Nitipa, and you can go about there. No, but you're going to see today. Oh, Fiafi, you're a father. I'm talking like Borova. Oh, Nico, what's on the Taya? I'm going to go. Come to Balinbata, Saturday to Paris, you look good. Lucy Coco, oh, you can't. Mezo, I'm going to know it's better. Executive Chairman, I'm going to go to LCD.
2: Ẹrù ò lè bá sọ́mọ̀ nítorí ìbọn ọlọ́dẹ òkè ló wà bàbá wá gbé mi gòkè.
3: Ẹni wà nílẹ̀ kìí gba ìlàwùjọ, ẹni wà lókè láyé ń pọ́nlé, ẹni àpọ́nlé nìwọ náà. Ìwọ náà ó padà dìde bó o bá lè múra dáadáa. Máa bọ̀ níbi tí àdúrà ti ń gbà lẹ́sẹ̀kẹsẹ̀, àdúrà fún gbogbo àgbáyé. Gbogbo Monday àkọ́kọ́ nínú oṣù, Agége Stadium Lẹ́kọ̀ọ́ ló tún wáyé. Àkórí Automatic Answer ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Monday ọjọ́ kẹta oṣù kẹjọ ló máa wáyé. Aago márùn-ún àárọ̀ kùtùkùtù, Àkàbà Ògo àti Gòkè, Agége Stadium Lẹ́kọ̀ọ́ la gbé sí. Níbi tí Ọlọ́run ti ń dáhùn àdúrà pẹ̀lú májẹ̀mú lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwọ náà wá gùn tiẹ̀, a kì yóò sì lè dá o dúró mọ́. Wòlíì Ẹ̀sìnkáyà Olúgbóyè Ọládèjì, General Evangelist, CAC Nigeria ló bá sí. Lọlọ́run lò ó. Monday ọjọ́ kẹta oṣù kẹjọ, Agége Stadium Lẹ́kọ̀ọ́, aago márùn-ún àárọ̀ kùtùkùtù. Fún ìtọ́ni 08033932654.
4: Pọ́lọ́sẹ̀ àti wá àtọ́gbọ́n àpẹ níyàlẹ́.
5: Ẹgbẹ́ onípákó àtàjìrì ẹgbẹ́ onínkankanlé àtàjìrì àtàjìrì làwọn máa ta látàrí kí nǹkan ó lè ba rọrùn fún gbogbo oníṣòwò àti òṣòwò ní ìpínlẹ̀ Èkó ní àjọ LIRS ṣe fi oṣù mẹ́rin gbáko lé àkókò tó yẹ kí àwọn èèyàn san owó orí wọn sí àpò ìjọba ìpínlẹ̀ Èkó. Àwọn owó orí wọ̀nyí dẹ̀rẹ̀ kì í ṣe láti fi ara ni aráàlú bí kì í ṣe kí ìjọba ó lè bá lówó pèsè àwọn ohun amáyédẹrùn fún takọtabo lomu al-Haj Abdullatif Kade Adelodun President Lagos State Planks and Building Materials Market Association President Planks Association of Nigeria.

0: app LIRS fún àwọn tí a wà ní ìpínlẹ̀ Èkó. Torí láti ọ̀sẹ̀ kìíní ní oṣù August ni àwọn ẹ̀ṣọ́ yóò ti wà níta láti máa fi gbóró òfin gbé gbogbo ẹni tó bá kọ̀ tí ó sanwó orí. Àníṣòwò àṣẹ short àṣẹ jèrè la máa ṣe o. Alhaj Abdulrazib Kayode Adelodun ààrẹ ẹgbẹ́ onípákó àti nǹkan kọ́lé ló ń rọ̀ wá.
1: O ma dun, o ma larinrin. Ojurowo table tennis championship. Nibi ti awon tun omo table tennis gba daada lokunrin lobinrin. Yo ti fi ball eleyin lori table sere owo. Ijoro mefo toto ni dije yi pin si under 15, under 30. Awon agba ton ti le ni ogbon odun, awon obinrin lagbalagba ati lodolangba. Awon akose mose ton fi se ball eleyin ori table jeun lokunrin ati lobinrin. Owo ati ebu pataki lori chirisi wa ti awon akopa yo fi tipaje. Osu jula ni dije yo bere. Ase kagbadi December. Ojurowo square opposite ogbode Dun Tava Palace. Yóò ti wáyé.
2: Ìdíje yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sátidé, Sunday àti ní gbogbo ìsinmi lẹ́nu iṣẹ́ láàrin aago mọ́kànlá òwúrọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́. Fọ́ọ̀mù ti wà ní títà báyìí ẹ pé 0902-546-4541.
1: Chief Architect Gbọ́láwọ̀n Owódùn ní òkí, ògbóni Dun Tava of Lagos, lágbátẹrù ìdíje yìí, ojúlówó table tennis championship team lolùkéde.
2: Ojúlówó table tennis championship àjùmọ̀ṣe ni.

0: ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́ bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ìṣaralóore ó kún fún vitamin protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ nítorí oúnjẹ òwúrọ̀ orí pig ní ìfẹ́ orí pig rich for your pig.
1: Àríkẹ́ríkẹ́ èyí ló dé tó rojú kókó báyìí.
2: Ojú mo ṣì rí tí àwọn tí máa bọ̀ ẹ́ jẹ́.
1: Ah, èyí ni mo ṣe.
2: Ẹni bá rí ọgbọ́n ṣe ní fùrù kọ̀kọ̀ bí ẹni bí oyè sọ kìdí lẹ̀ ká tó wọ̀gùn sí. Yóò rò pé iṣẹ́ kìdí ló ń pín lọ sí ìdíyelé lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Tí ò ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan yẹn.
1: Ah, àìsàn àtàrò yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
2: Ṣé èmi ni màá ṣẹ̀rọ sọ fún yín pé kẹ lọ mójútó ara yín? Bàdàdà ò fẹ́ má kárí o. Ó rí egbògi bàbá òkè ihò.
1: Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè. Kọ́ mọ aráyé tó gbó ja lẹ́ẹ̀rẹ́ fún ìgbò jẹ. Ọ̀pẹ́ ìyìn tó ń ro gbogbo orogbo. Ara títa jẹ, ara títa ara yíyí. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Bàbá òkè ò lè nípò jẹ àtúrà. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani júlẹ̀. Bàbá òkè òwe kalẹ̀ sí. Ọ̀pẹ́ ìyìn tó ń ro gbogbo orogbo. Ara títa jẹ, ara títa ara yíyí. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Bàbá òkè ò lè nípò jẹ àtúrà. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani júlẹ̀. Bàbá òkè òwe kalẹ̀ sí. Shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deeper Life Church Jakonde Gate Oke Afa Igbo Road Epe 08094471143 08094471143 Bàbá òkè ò elépo yìí bẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀.
3: Ìgbà ń tán, ó má dùn, ó má dùn, ó láàdùn.
4: Ọ̀rọ̀ ni Ọlọ́run máa pàpà rí jẹ́ fún wa.
5: Egun ẹni bá jòrè orí a máa yá àtọ́kùn ẹ̀ ní gbogbo àwọn òṣìṣẹ́ ní ọ́fíìsì alága ìjọba ìbílẹ̀ Somolu Honorable Abdulatif Ashimi Finki alága wa Honorable Abdulatif Ashimi kú oríire ayẹyẹ ọdún kan tí wọ́n gorí àlééfà gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Somolu tí gbogbo ìlú Somolu sì ń dùn ìgbà bẹ́ẹ̀ ni gbogbo wa ní ọ́fíìsì alága ìjọba ìbílẹ̀ Somolu local government wa ń panupọ̀ láti máa ṣàdúrà fún ọ̀gá wa Honorable Abdulatif Ashimi pé ibi gíga láyé yìí ẹ ò ní tẹ́ ẹ ò ní tí ẹ ò ní pin ìkìlá agbára Ọlọ́run ọba apada saburu kò ní pọyìn lẹ ṣe ń ṣojú àánú fún àwọn òṣìṣẹ ní ọfíìsì ìjọba ìbílẹ Somolu Ọlọ́run ọba túbọ̀ máa gbé yín ga o inshallah bi kudratillah olùkíni gbogbo àwa àpapọ̀ òṣìṣẹ ní ọfíìsì alága ìjọba ìbílẹ Somolu local government Honorable Abdulatif Ashimi la ń kí ọ̀gá wa o.

0: iṣẹ́ ọba ni ministry ni ìpínlẹ̀ ọ̀ṣun tó jẹ́ ministry fún iṣẹ́ òde ministry of work kí wọ́n yẹ̀ wọ́n wò dáadáa ṣé ọ̀ọ́tí gbowó kọ́bẹ́ ṣé wọ́n ṣe àyẹ̀wò afọ́ràn wọ́n buwọ́ lù dáadáa wípé ó yẹ ní lílò kó tó di pé àwọn àgbà iṣẹ́ lọ àbí wọn ò yẹ wò dáadáa bóyá àwọn ọ̀gá látòkè pé wọ́n ó ní gbogbo eléyìí wọ́n gbọ́dọ̀ yẹ̀wò wípé torí pé owó òlù ọgọ́rùn-ún bílíọ̀nù náà ni wọ́n fi ṣe afárá ọ̀hún wọ́n ní ní báyìí àwọn wàá tún ké sí àjọ icpc náà yàtọ̀ sí àjọ kórẹ̀ kí wọ́n yẹ̀wò dáadáa torí pé a ò lè máa lo owó ìpínlẹ̀ ọ̀ṣun ní ìlòkulò tá à ń lo ìgbàlé ní ìlòkulò tí à ń lo omi òjò jẹ́ bí àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ national citizen advocacy forum ní ìpínlẹ̀ ọ̀ṣun ṣe sọ lórí afárá làmẹ́kò tí wọ́n ní ó yẹ̀ gẹ̀rẹ̀ láwọn apá ibìkan
1: lọ́jọ́ ìwé kiri ìwé ìròyìn telegram láàárọ̀ yìí wọ́n ní ẹ̀dá fẹ́ yáwó ọwọ́yá ọlọ́run bá ni òdójúlẹ̀ dá ẹ̀dá fẹ́ yáwó kò ọwọ́yá ọlọ́run bá ni òpèsè ńgbèsègbèsò ní jẹ́sí wa lórílẹ̀ wa nàìjíríà ǹjẹ́ jẹ́wọ́ yìí pé ẹni tó jẹ́ alága fún àwọn àjọ kan tó pè ní alliance for economic research and ethics alàgbàdélé òye lánàá economic research and ethics alàgbàdélé òye lánàá ni wọ́n máa gbé ọ̀rọ̀ kan kalẹ̀ tí wọ́n ló ń kọ ní lómi ní jọjọ́ o lórí àwọn tí wọ́n ń yáwó lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ní àwọn kan bẹ tó yẹ pé wọ́n jẹ́ àwọn ilé iṣẹ́ kan tó yẹ pé wọ́n máa pe ọmọ nàìjíríà pé ṣe wọ́n fẹ́ yáwó yáwó wọ́n ní kódà gan ẹ̀yin kọ́ lẹ máa pè pé ẹ fẹ́ yáwó ṣùgbọ́n lórí ẹ̀rọ ayélujára àbí lórí ọ̀rọ̀ nípa nǹkan kódà kẹ wọ́n ní ohun tí ojú àwọn tí wọ́n yẹ owó ohun tó ń rí ọlọ́kọjá bẹ́ẹ̀ lórí àwọn tó yẹ pé wọ́n ń ya lówó lórí ẹ̀rọ ayélujára nínú àbíjáde kan èyí tí àlàgbà náà tó ń jẹ́ alánodè wọ́n ra wẹ́ẹ̀bẹ̀ sílé ìfowópamọ́ àgbọ̀nrín ìwà nàìjíríà pé ẹ ń láti gbé ìgbésà tó yára bí àṣà òwéwé lórí àwọn èèyàn wọ̀nyí torí pé wọ́n ń fojú ọmọ nàìjíríà ní màbo gidigidi o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ inú àwọn ọmọ nàìjíríà ló jẹ́ pé wọ́n ti pokùnso lórí ọ̀rọ̀ nípa pé wọ́n yẹ owó torí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pè wọ́n náà máa bẹ̀rẹ̀ sí dà wọ́n láàmú wọ́n ní owó tí wọ́n ń gbé lé owó orí tí wọ́n ń yá yìí wọ́n ní ọkọ̀já bẹ́ẹ̀ wípé nígbà tí èèyàn kan bá tó bá yẹ ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n á sọ pé tó bá máa di ìparí oṣù wọ́n fi san ẹgbẹ̀rún mọ́kànlá àbọ̀ wọ́n nígbà tó ń tọ̀ tó bá ya kò ní tí ì rí ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n á sọ pé o lè sun síwájú bí eré bí àwàdà gbèsè wọ́n wá di gọ́bọ́í lọ́rùn ń tọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní pé tó máa ṣépè fún ọba sí oríṣiríṣi wọn ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé wọ́n ti lọ gbẹ̀mí ara wọn lórí ọ̀rọ̀ àwọn ní tó yẹ pé ó ń yá wọn lówó lórí ẹ̀rọ ayélujára wọn yìí alàgbọ̀ yìí wá ń ké sí ilé ìfowópamọ́ àgbọ̀nrín ìwà nàìjíríà pẹ̀lú gbogbo àjọ tó yẹ pé wọ́n rí sọ̀rọ̀ nípa ẹ̀yáwó lórí ẹ̀rọ ayélujára pé ẹgbẹ́ àwọn ìgbésẹ̀ tó yára kankan lórí ọ̀rọ̀ ìfẹ́ tó kọ́ sí pé wọ́n kọ ọmọ nàìjíríà gbogbo sínú ìyọnu pátápátá èlé tí wọ́n gbà lórí owó ọ̀pọ̀ àkókò ìkẹ́gi ni pé kọ́ máa dà wọ́n láàrú kọ́ máa gbé wọn ṣépè wọ́n lu ó burú jáì pé kí ilé ìfowópamọ́ àgbọ̀nrín nàìjíríà àti àwọn àjọ ogun tó ràn bá kàn kọ́ tètè gbé ìgbésẹ̀ tó yẹ lórí àwọn ayánilówó lórí ẹ̀rọ ayélujára yìí ẹnu ọgbọ́n ìwé ìròyìn ní telegraph láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí ń bẹ̀.
0: nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní wọ́n ní àgádágodo kò fi níhun ara wọn o ó máa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń tẹ̀lé alàgbà Olúṣẹ́gun Ọbásanjọ́ o tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí wọ́n fara ya látàrí kìnì wọ́n ní alàgbà Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn fura sí wọn ìgbà ó dàbí pé nǹkan tí àgbàlagbà wọn fi ń jẹ̀kọ́ wọ́n tọ́jú ẹ̀ sábẹ́ ewé o wọ́n ní bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ nípa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó dàbí pé ìmùlẹ̀ ni wọn o ń pé wọ́n jọ gbàtọ̀ ara wọn jẹ pàápàá lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 wọ́n ní alàgbà Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n fẹ́ máa lo dẹmọ fáwọn bó rọ́wọ́ mi bó òrínú mi dẹmọ mo wà ìpè gbogbo gbà ni wọ́n máa ṣe àríwísí sí ìjọba alàgbà Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ṣùgbọ́n ó dàbí pé wọ́n ṣiṣẹ́ fún ọlá bẹ́lẹ̀ o kí ni wọ́n rí kí lọ pọ́n wọn ṣe kán tó kọ́ pọ́ nírin o wọ́n ní ohun táwọn rí ojú pé gbogbo gbà báyìí ẹni bá ti ri pé ó jẹ́ alátakò gbòógì sí alàgbà Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ó kàn máa sọ ọ̀rọ̀ kan tí bòbá ti ń bọ̀ ni ìpè tàdí alátakò gbòógì náà ìpè Alhaji Abubakar Atiku ni ìpè àwọn ọ̀rọ̀ tí wọ́n máa sọ ó máa ń ṣe àkóbá fún Atiku o wọ́n ní wọ́n tún ti bẹ̀rẹ̀ báyìí wọ́n ní wọ́n ju ọ̀rọ̀ kan ní kòpẹ́kòpẹ́ yìí ìpè Atiku Abubakar ìpè torí pé ó fẹ́ di ààrẹ tipátipá nígbà táwọn ṣì ń ṣe ààrẹ ní ọdún 2003 ìpè ó sì lọ gbé mílíọ̀nù márùn-ún fún Gàrí Nàábà tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin nígbà náà ìpè tí ẹ wá ń pariwo impeachment mọ́ àwọn ìpè ọpẹ́lọpẹ́ ọlọ́run ìpè Atiku ìpè

0: náà ni Peter Obi ti ṣe ti ẹ̀tọ́ báyìí wípé ìjọba kwakwaso la bá wà báyìí ju táwọn bá wọn sọ pé pé tó sọ pé tẹ́jẹ̀ wá ń ṣe ẹ yìí wípé ọdún kẹrin ti Rabiu Musa kwakwaso la bá wà lò bí ààrẹ pé olórí oníṣègùn Ọbásanjọ́ wọn ní adíje tó yẹ pé wọ́n ń tẹ̀lé tiwọn pé Peter Obi àti Rabiu Musa kwakwaso.
1: Gbogbo olúwe ìròyìn tẹ̀síwájú ẹjọ́ ní fúnra sọ bó ṣe ń wò mí tó ń fà mí tó rí mi ń kà kékin lè bẹ́ẹ̀ dẹ́sí ọ̀rọ̀ òṣèlú òṣèlú ní ètí ìwá sí agbo òṣèlú ọlọ́wọ́ náà bá mi bí owó wí owó bá mi máa ṣe ọlọ́mọge bí òde ni máa ṣe aláṣọ tuntun ó da lọ́wọ́ ó da lápò owó da lè fọpamọ́ owó da lọ́rùn ọlọ́run bò ní pé tiwa ń gbèsè ohun tó bá sọnù ká gbọ̀dú àti ìwà rí kò léèwọ̀ lọ́jẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn àjọ Seraph láàárọ̀ yìí o ìyẹn social economic and catholic project Seraph tó ń sọ dímọ̀ pé aláwọ̀ ní gbàsẹ̀ wọ́n ti gbé ilé-iṣẹ́ lépẹ́ Nemphis Limited ó wà Nigeria gbogbo ọ̀rọ̀ sílé ẹjọ́ o owó kan tó lọ bí tírílíọ̀nù lọ́nà igba àti mọ́kànlá náírà 211 trillion naira won ni odun 2023 o na ni ile ise elepo na lo pe won ni awon gba owo yi awon si na owo kile ngba te gba ba o le se gba kile fi se won ni un ti o nta re pe o n bi ajo Seraph nuno do ba pe ejo won si ko number ejo nla lo yi won ko ni ajo e ti friday to koja lo o na na gbe ejo na lo si ile ejo gajawa papo to wa nlo abuja ti Seraph si so di mo pe ki ile ejo ko pase won NFC limited pe ko wa se alaye lori owo yi bawo ni won se na ah asa ti e lo to po to yi 211 trillion naira ele gba ebe owo oja en ba o le se wa na mbole ko si mbolo wa won ni akoko na won lowo kan to pe ni trillion metadi ni adoba abole die naira 1.6 trillion naira won ni won ni owo yi pe o je owo kan ta won gba lo to ni ona to tokan ba kan ba kan wa kan na won so won tun ni awon ta won si gbo na lo pe awon to je Nigeria ni gbese ni won lawon fe mo ko awon to ye pe won je gbese na to so won ma se so owo na won lawon fe mo ko se alaye re won ni owo kan na to an be to ye pe owo na lo bi trillion lọ́nà mẹ́ta lé ní ọgọ́rùn-ún àbò dídí ẹ̀ 1.3 trillion naira wọ́n ní wọ́n sọ pé wọ́n ná owó yìí lórí bí wọ́n ṣe rẹ́ gbìyànjú àti pé wọ́n kó epo àti pé wọ́n gba epo jáde wọ́n tún ta epo síta wọ́n ní wọ́n ná 1.3 trillion naira báwo lẹ ṣe na ó lóòótọ́ òun náà iléeṣẹ́ náà ní àwọn ìwé àṣẹ láti lè pé bóyá wọ́n pa wọlé wọ́n sì náwó ṣùgbọ́n kí wọ́n ṣe àlàyé rẹ̀ ni tá à ń wí bẹ́ẹ̀ bá náà tí ọba ṣàlàyé ẹ̀ dájúdájú ètè kan bẹnu ìyá àbẹ̀ta tó mẹ́ta tó tuntun gbin dájúdájú àwọn nǹkan bẹ́ẹ̀ tó wọ́n fi pamọ́ fún ọmọ nàìjíríà wọn náà fẹ́ kí wọ́n ṣàlàyé Seraph wọn sọ dímọ̀ fún NFC Limited pé gbogbo nǹkan tó yẹ pé ó dàbí pé ó jẹ́ ìwé àṣẹ tẹ́ ẹ lè mọ̀ pé tó ẹni pátápátá láti fi sọ pé ẹ fẹ́ náwó àwọn àmọ́ ṣùgbọ́n bákan náà lẹ ní ẹ̀tọ́ fún ọmọ nàìjíríà ṣàlàyé pé tó owó orí ń tafi ṣe rèé o bó ṣe rìn bó ṣe rèé o ẹ ṣàlàyé kankan 211 trillion naira a fẹ́ mọ̀ bó ṣe jẹ́ Seraph ló sọ bẹ́ẹ̀ mi kọ́ ẹ̀nà ọgọ́ ìwé ìròyìn The Nation láàárọ̀ ẹ bá ròyìn yìí ń bẹ̀.
0: Òótọ́ náà lówó dà ṣùgbọ́n Kwame Nkrumah ẹni tó jẹ́ ààrẹ àkọ́kọ́ ní orílẹ̀-èdè Ghana ó ní seek for the political independence and other things shall be added to you. Ẹ kọ́kọ́ wá ètò ìjọba òṣèlú náà gbogbo ètò kù láti ké fún yìí o. Ọ̀rọ̀ nípa òṣèlú ó ṣe kókó ó ṣe pàtàkì o. Ọ̀rọ̀ òṣèlú náà ló máa yẹ ká mọ ibi tí à ń lọ àti àwọn ètò ìṣúná tí wọ́n ṣe fún kálukú wa tó fi jẹ́ pé àwa ń sọ̀rọ̀ nípa owó tí ó sọnù bí ò bá sóṣèlú owó ò ní sọnù. Nínú ìwé ìròyìn ti leadership tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní ẹ má bọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀ wà lọ́rùn o. Àwọn tó jẹ́ ti olóògbé Muhammadu Buhari tí a mọ̀ sí Buhari Media Office náà ni wọ́n ń sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń jẹ́ pé wọ́n fẹ́ máa sowọ́ papọ̀ mọ́ iléeṣẹ́ ọba àkọ́tọ́ ní ayédèrú ni ìyẹn Presidential Foreign Intervention Promotion Council and the Presidential Economic Advisory Council tí wọ́n pe iléeṣẹ́ méjèèjì PFIPC àti PEAC gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ dímọ̀ wọn ni ọ̀rẹ́ orí ìtàgé tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ yọ ti Muhammadu Buhari kúrò ẹ má torí pé Buhari ò sí mọ́ kó jẹ́ pé ẹ fẹ́ fi ọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀ lẹ́nu lálòde òun náà ni wọ́n sọ̀rọ̀ náà dímọ̀ pé iléeṣẹ́ tí wọ́n sọ pé ó ní àbá ètò ìṣúná tó lọ bí bílíọ̀nù kan ó lé mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan náírà 1.3 billion nínú àbá ètò ìṣúná ọdún 2026 jẹ́ pé iléeṣẹ́ ọ̀hún wọ́n sì ń sọ pé ayédèrú ni wọ́n ní lóòótọ́ àti lódodo ìgbọ̀n àwọn náà ń gbọ́ bó ṣe jẹ́ pé wọ́n ń fà á mọ́ra wọn lọ́wọ́ lórí ayélujára bí ajere àti lórí ìròyìn gbogbo tí ó ń jáde wọ́n ní Buhari ò mọ̀ kankan nípa ẹ̀ wípé iléeṣẹ́ yìí ẹ sì sọ pé ẹ mọ̀ kankan ń pa ẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì ní ọ́fíìsì ní Àjàkejì ní olùléeṣẹ́ ọba orílẹ̀-èdè wa Nàìjíríà Federal Ministry of Health Office tó yẹ pé ibẹ̀ náà ni wọ́n ní ọ wà ní àsìkò tí a wà yìí o wọ́n ní nítorí náà ẹ má pe Buhari sí o Buhari ò mọ̀ kankan nípa ẹ̀ gbogbo ìgbà tí Buhari fi ṣe ìjọba rẹ̀ pé kò náwó síbẹ̀ kò dẹ̀ buwọ́lù kò sì sọ fún mínísítà fún ètò ìṣúná láti rí pé wọ́n darí iléeṣẹ́ bẹ́ẹ̀ sílẹ̀ o nítorí náà wọ́n ní àwọn ò mọ̀ kankan pa o gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣàlàyé wọ́n ní àwọn tó jẹ́ pé

0: ìgbà tí Buhari ń ṣe ìjọba, òun náà ni àwọn àjọ kan tí wọ́n ń gba ìjọba lámọ̀ràn lórí ètò ọrọ̀ ajé. Ètò ẹ pé àwọn àjọ ọ̀hún wọn ò fi iṣẹ́ wọn sílẹ̀ Firetime Advisory Body, òun náà ni wọ́n pè é. Wọ́n ní ọ̀jọ̀gbọ́n Doyin Salami olóṣì léwájú ẹ̀. Eléyìí tẹ́ wá ń sọ yìí, Buhari ò mọ̀ ń pa ẹ̀ o. Ẹ má torí pé Buhari ò sí láyé mọ́ tẹ fọ̀rọ̀kọ̀rọ̀ kọ lọ́rùn. Gẹ́gẹ́ bí àwọn Buhari Media Office bọ́ ṣe ń sọdúnmọ̀ láàárọ̀ tó.
1: Gbogbo olówó ìròyìn tẹ̀síwájú kò burú kò bàjẹ́ tó wáyé pọ̀ fẹ́ kí n ṣe ẹnu dédé síbi lórí ọ̀rọ̀ owó díẹ̀. Wọ́n máa wo lọ wọ́n máa wò ó díẹ̀ wọ́n sì máa gbìyànjú àti máa ka ìròyìn. Tó bá sì fẹ́ kí n lọ sá gbolóṣè wọn lọ ṣùgbọ́n jẹ́ kí n kọ́ gba ọ̀dọ́ wa bá mi lọ náà o. Torí pé wọ́n ní owó yá ṣe ló mú kọ́ yá gba ìnira olùfọ́ṣẹ́ ló gba ìlẹ́rìí ohun àjàlẹ́sọ̀ kò ṣe náà lè gba ìníkòsò. Ìyá jẹ́ mọ̀ pé wọ́n ti gbóyè fún ọba Líwá Madúdé Ààrẹ máa kí olú ìfọ̀sọ̀lówó ìgbọ̀bà fún àti wọ́n jẹ́ alága àwọn lọ́balọ́ba àti lóye lóye ní ìpínlẹ̀ Èkó ní ìlú Èkó. Wọ́n ṣàpèjúwe ọba náà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àlá ẹni tó rán sáyé láti wá fi ẹ̀rín pẹ̀rẹ̀kẹ́ gbogbo àwọn lẹ́kùn wọn súnmọ́ wọn. Ìjẹta lẹni tó ń sọ̀rọ̀ dímọ̀ ẹni tó jẹ́ míṣánná àgbà ti ìjọ Nairobi Society of Nigeria Sheikh Shehu Ahmed Jide Onikan àná náà sọ̀rọ̀ dímọ̀ o nígbà tí wọ́n ṣe àdúrà pàtàkì fún ọba alayé náà ní ọjọ́ Ẹtì Friday ànáòde níbi ìrun jàmá eléyìí ní ọjọ́ Ẹtì Friday tó kọjá lọ níbi ìrun jàmá tó yẹ pé àwọn àjọ náà tó gbé kalẹ̀ wọ́n
0: olùgbé ní Samuel Omotara Street ní kóká àgùdà ní agbègbè sùúrù lérè o. Wọ́n ṣàlàyé pé àwọn gbọ́dọ̀ mú agbègbè àwọn olókùúkúdùn kí àwọn ìwà ipá aṣiloògùn àti ìwà ọmọ ọ̀páàlẹ̀ kó lè rodò kó lọ mú mi o. Ó jẹ́ kó dìímọ̀ pé àwọn ń bẹ̀bẹ̀ àwọn sì ń tọrọ wípé oníkálukú kó mójútó ààyè ẹ̀ dáadáa o. If you see something say something. Tẹ̀ bá ti kófìrí àwọn nǹkan tó yẹ pé kò yẹ ládùúgbò ẹ tètè yà sọ o. Wọ́n láwọn fẹ́ kí iléèwé kó máa dúró déédéé ní agbègbè pàápàá ilé wọn lábẹ́kọ̀bẹ̀rẹ̀. Wọ́n ní bákan náà làwọn fẹ́ kí àwọn èèyàn kí wọ́n ran àwọn òbí tó bá kù díẹ̀ káàtó fún lọ́wọ́ kí àwọn ọmọ tiwọn náà lè kàwé torí pé ìwé náà ní sọ ní dọ̀gá o. Àgbà Habib Babatunde Azeez ó wá nọwọ́ sí ẹni ìtàn primary school ìpè ipò tí iléèwé náà wà kò dáa tó nbẹ torí náà wọ́n taari àwọn ìwé sí àwọn akẹ́kọ̀ọ́ ọbẹ̀ ìwé àjàpọ̀ àti oríṣiríṣi láti rí pé iléèwé náà wọ́n tuntun ṣe o. Ní báyìí wọ́n ní àwọn opó tó jẹ àǹfààní ìrónilágbára ọ̀n lọ bí 50 tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gba ẹ̀bùn oúnjẹ gẹ́gẹ́ bí ohun ìrọ̀jú ní kóká àgùdà kó lè máa lọ dáadáa jẹ́ bí àwọn ẹgbẹ́ kan tí wọ́n pera wọn ní àgùdà Uptown Unity Forum lábẹ́ Habib Babatunde Azeez bọ́ ṣe ṣe lánàá.

0: ọmọdé yìí èmi gan tún sọ wípé máa máa polongo mediana kiri ni torí ẹ wo kò sí ìyarun tá a fi yarun àdùkẹ́ tí kì í sunkún irun rẹ le nígbà tó wá yá èéṣì gbogbogbò alẹ̀ irun ẹ̀ bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí irun àrí kan rí mú mi àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà túnrunṣe mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ ni mò ń yọ mediana 0-13 air booster cream ìyẹn gangan ni àbá máa pè ní òdogun lọ́gán tí mo bẹ̀rẹ̀ sí lò ni ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi làpálàpá sá lọ bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́ kódà a tún lè lo mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn dán mediana 0-13 air product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí mediana air product wà káàkiri ilé ìtajà ó yà pè sórí 0702-500-7861 0809-1799-333 mediana gbogbo ohun tí irun rẹ nílò.
1: Twins Fajar Superstore ti kalẹ̀ sísan bó tẹ̀dú gbogbo olùgbé Ìbẹ̀jù Lẹ́kí àti Ajá ẹ máa yọ̀. Ọjọ́ kìíní oṣù kẹjọ, 1st of August 2026 la ó ṣe ilé ìtajà ńlá Twins Fajar Superstore ní Lẹ́kí Ẹ̀pẹ́ Expressway, Peace Garden Estate Gate, Sangotedo, Ajá, Lagos. Ó yá gbogbo ọjà tẹ́ ẹ bá fẹ́ rà bí ohun èlò ilé, àwọn ẹrọ ọmọ òkópó àtọmọ ìrìnsẹ̀, àwọn oúnjẹ inú agolo, àwọn ọtí lónìrànràn, ọ̀pọ̀ aṣọ òun bàtà àti gbogbo ohun èlò ilé pátá ẹ máa bọ̀ ní Twins Fajar Superstore ní Lekki Ẹ̀pẹ́ Expressway, Peace Garden Estate Gate, Sangotedo, Ajá, Lagos. Ìròyìn ayọ̀ tún ni pé èbùjá burata ń bẹ̀lẹ̀ fáwọn èèyàn láti jẹ ₦5,000, ọ̀mbrẹ́là, transistor radio, fáànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fẹ́ni Barajà dojú àmì wá ní o. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 070-002-11211 070-002-11211 ní Twins Fajar Superstore. Ra ojúlówó ọjà pẹ̀lú ìrọ̀rùn.

ẹ̀yìn òbí àti gbogbo alágbàtọ́. Oríire wọlé dé o. Ilé-ìwé Muslim Association of Nigeria. Èyí ni ilé-ìwé àgbáríjọ àwọn Mùsùlùmí lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ti ti gbẹ́tò ńlá kalẹ̀ o. Fẹ́kọ̀ àwọn ọmọ yín bẹ̀rẹ̀ látàwọn ògbówẹrẹ. Ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti tó fi dé girama. Ẹ̀yìn ìfìnàgbàtì ìfìnàfẹ́.

0: is life changing prayers and prophecy. The convention is over, and Lomna Golden Jubilee Convention will take place at the Apostolic Church Nigeria, Lomna International Convention Center, along with that 50 by the Express Way in Lagos. As for Embo Mujinde, Lomna Territorial Chair, Pastor Petro Onuladele, National President, the Apostolic Church Nigeria, Pastor E.O. Abid, Lomna Territorial Administrative Secretary, and Lomna, fight the good fight of faith, lay hold on eternal life, where unto thou art also called.
1: The members of 1500 people in Nigeria live in France to attend training. Venue, Police College, Ikechukwu, Lagos. Date, 26th of July to 31st of July, 2026. Inspector General of Nigeria Police Command and all members of the 1500 people of Nigeria are to be trained in preparation for community. We enjoin all members of the 1500 people of Nigeria in Lagos to register for this training at BGN office in their respective local government areas or at BGN office 1990 on Labanji Street, Orisha Bus Stop off Balogun Street in Kedja, Lagos, date 26th of July to 31st of July 2026. Security of life and property of Egyptians and Nigerians in our family. For more information, call 0913-925-9762 or 0805-050-2295. Announcer of Family Tragedy, Legal Aid Commander, BGN. Say no to crime. See something, say something.
2: Ọ̀sẹ̀ ìyá ìjẹ̀bú fún ìtọ́jú ara, ọ̀sẹ̀ ìyá ìjẹ̀bú fún ìtọ́jú ara. ṣe ló ń ṣiṣẹ́ bí gbogbo ìṣe nígbà tó jẹ́ pé ibi tá a bá rìn nínú ọ̀nà àkókò ìrọ̀lẹ́ dé ọ̀sẹ̀ ìyá ìjẹ̀bú kan jẹ́ àtẹnuròyìn kò sí wa ní nọmba 8 àdájà ìlú mọ́kànlélára street up ìsàlẹ̀ àríyá bẹ́lẹ̀mọ bus stop sango ogun state àbíkó pé wá sórí 08036203932 08036203932 lẹ́ẹ̀kan sí 08036203932 ọ̀sẹ̀ ìyá ìjẹ̀bú láti ilé iṣẹ́ ọ̀nà ṣàbò medical healing home wo kò kọ̀ fáwọn.
3: ìròyìn bẹ́ẹ̀ sí wájú bọ́lẹ̀ fm láwà 92.5 fm lápò tó kárí ayé lójúlé ké ìwé ìròyìn nation láàárọ̀ yìí wọ́n ní bá àbájá àtìrẹ́ àti pé bá àbájá tàbá ní òní tán gbà lásìkò ìjà mi lójú àpò ẹgbẹ́ òṣèlú operations of apc wọ́n ní gbogbo olùkẹ́ ìlú òṣèlú náà ẹgbẹ́ òṣèlú náà wọ́n ti yọjú ẹ̀ títí ìrùbí òkú ọ̀bára wọn jà mọ́ lọ́pàá tó jẹ́ pé àwọn tí ó ti ṣètò ìtọ́ lẹ́gbẹ́ òṣèlú wọn ni wọ́n taari okò wọn jáde kódà wọ́n ti gbé sí orí ìkànnì àwọn àjẹlẹ́tò tó rẹ̀ nàìjíríà wọ́n náà tí ó ti ṣètò ìgbógbónà ẹgbẹ́ òṣèlú náà wọ́n lọ sí méjìdínlọ́gbọ̀n láwọn ìpínlẹ̀ méjìdínlọ́gbọ̀n pé ikán ìpínlẹ̀ kan ni wọn ò rí yọjú báyìí pé wọn ò tí ì fi orúkọ wọn sí orúkọ ẹni tí ó ti ṣètò ipò àdìgbàkejì rẹ̀ wọn ò tí ì fi orí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n àwọn ìpínlẹ̀ tó kù ọjọ́ ìpínlẹ̀ mẹ́tàdínlọ́gbọ̀n ti ẹgbẹ́ òṣèlú apc kan ti fi orúkọ àwọn tí ó ti ṣètò ipò tí wọ́n ti fi orí ààrẹ agbọ́rọ̀ ayé báyìí wọ́n ní kábẹ́ẹ̀lì láti ìpínlẹ̀ èkó ọba mi kájú amzat náà ni wọ́n mú ọlọ́mọ alárìnkò àjọ aláyáyè ní ìpínlẹ̀ ogun tún ṣe kí ìdá ní ìpínlẹ̀ rivers eric ọ̀pà ní ìpínlẹ̀ àbíyá wọ́n tún tẹ̀síwájú mohammed abubakar ìpínlẹ̀ bauchi mustapha nílùú ìpínlẹ̀ borno daminu buhama ìpínlẹ̀ gombe aliu wadada ìpínlẹ̀ nasarawa baba malam wale ìpínlẹ̀ yobe isaac aliya ìpínlẹ̀ dede bato ìpínlẹ̀ kọ́mìfà sheriff ofeweru ìpínlẹ̀ delta francis kubuto ìpínlẹ̀ bọ̀yì peter bayenogo umar mohammed jigawa abayezu kano ikoraga katina omar bago niger nẹ́fù ìdí kẹ́tì sẹ́ àkílẹ̀ mùsùlùmí ìpínlẹ̀ ìgbàgbọ́ ìwọ ẹ̀nà ti ìpínlẹ̀ àpẹẹrẹ àti ṣáúdàláwà ti ìpínlẹ̀ ṣàkàtú ètò yìí àmẹ́dàlẹ́ ìpínlẹ̀ ọ̀ṣọ́.
4: wọ́n ní àtìrẹ́ ìrọ̀lẹ́ lọ́rùn lọ́rùn ká tún máa kọfẹ́ o ó máa ní ọ̀rọ̀ tí gómìnà ti ìpínlẹ̀ èkó alàgbà babájídé olùṣọlá sanwóolu ó jẹ́ iṣẹ́ tí wọ́n ti ṣọwọ́ sí àwọn ìlú national media association of nigeria mainland division lánàá òṣèlú láti ẹlẹ́ni tó jẹ́ ọ̀gá àgbà ní iléeṣẹ́ tó ń bójútó àṣà àti ìṣe sí ìpínlẹ̀ èkó rẹ̀dàrẹ́tọ́ lẹ́gọ́sí art and culture alàgbà ìdòwú johnson látàrí ayẹ ọdún kan ìfisíkò àwọn olóyè ẹgbẹ́ ìdílé kóso general religion association of nigeria mainland division lábẹ́ ẹni tí ó jẹ́ alága wọn ní alàgbà ṣèyí johnson ọ̀jọ́ra wọn ní ètò ọ̀hún náà ni wọ́n ṣe pẹ̀lú ìròyìn lágbára ọ̀ tí ìjọ ti ró àwọn ọmọ ẹgbẹ́ láti àwọn ẹgbẹ́ ìdúnukó lọ bíi mọ́kànlélógún nínú ẹgbẹ́ ìdúnukó ilé láti fi sọ̀rọ̀ agbára wọn ní àwọn ọmọ ẹgbẹ́ ìjẹ́ pé wọ́n gba nǹkan ìròyìn lágbára wọ́n máa lọ bíi ìgbà ó lé mẹ́wàá yẹn tó rà tẹ̀ wọ́n ní àwọn nǹkan tí wọ́n pín níbi ètò ìròyìn lágbára náà ni machine ìrànṣọ ogun yẹn tí wọ́n fi ayọ̀rọ̀ tí wọ́n fi yan nǹkan nítorí ìgbàlódé títí dàǹkan mọ́ ìtìtì dáhùn tó yẹ pé wọ́n ta nǹkan mú kí wọ́n lè máa lò ẹ̀rọ tí wọ́n fi ṣe lóde yàtẹ̀ta machine àti àwọn oríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé tí àwọn gbẹ́nàgbẹ́nà tí wọ́n lè lò tí wọ́n fi ń fa jáde tí wọ́n fi ń gbẹ́dúró ìgbà tó ń sọ̀rọ̀ ibi ìṣe ọ̀hún ẹ tó jẹ́ alàgbà ìdòwú johnson ní ẹ̀dà rẹ́tọ̀ lẹ́gọ́sí art and culture ó ní níjọba ìpínlẹ̀ èkó sùn bí àwọn ẹgbẹ́ ṣe rọra wọn lọ́wọ́ o ó ní àfọgbọdọ̀ máa péjọ lọ́kàn ní àìsí ẹgbẹ́ ìgbà gbọ́dọ̀ máa rọra lọ́wọ́ pé bí wọ́n ṣe rọra wọn lọ́wọ́ ó tún mú kí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ èkó tó lọ sókè dáadáa sí oníkìíṣẹ́ ẹnìkan tí wọ́n tún ṣe ń ṣiṣẹ́ sí pé a máa dí ìwà ọ̀daràn kù ní àwùjọ wa orí tí mò ń wá dùn ní pé tí àkókò tó dàgbà ọmọ tó jẹ́ a ti pé ju sọ pé bóun ṣe rí àwọn ọmọ kéékèèké níbi ọdún ìdílé fúnlọ̀ kójọ tí ó ju òun nínú pé àṣà àti ìṣe kò ní bí ìmẹ́rí ní ìpínlẹ̀ ti èkó alàgbà ìlú johnson wọ́n gbé sí pàtàkì àtàtà báwọn ẹgbẹ́ onídùúró kí wọ́n wá rọ̀ wọ́n pé gbogbo àwọn nǹkan tó bá fẹ́ máa ṣe ọgbọ́dọ̀ máa gba fàmí ìtìlẹ́wọ́ ìjọba o ìjọba lè fọwọ́sí àgbègbè tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé ìjọba mọ̀ sí nígbà tí ó ń sọ̀rọ̀ àṣíwájú káyọ̀dé láìdé makọ́lì tí wọ́n jẹ́ ọkọ̀ gbòógì nínú àwọn ìgbìmọ̀ àgbà ní ẹgbẹ́ onídùúró ti ìpínlẹ̀ ti èkó wọn nínú àwọn ti ò pé àwọn táwọn ọkọ̀ ajẹ́lé lọ́wọ́ wọ́n ń tẹ̀ síwájú wọ́n ti taari mílíọ̀nù kan náírà lọ́wọ́ nígbà tí ẹni tí òun náà jẹ́ alága bámbà fún gbogbo bí o ti onídùúró nípínlẹ̀ ti èkó kò lè mú gbà onípọ̀ tó náà tó taari owó ẹgbẹ̀lẹ́
5: Wa ni iṣẹ́ tó dáa lọ́wọ́ wàá ṣe tí bàbá àti ìyá ẹ̀ kò ní dàgbà yàrá gbára.

0: Lagos International Airport tó wà ní orí òkè Off Mabuko Road Adékunléyé àgbà Lagos State bute mẹ́ta ń tó gbogbo ènìyàn síbi àgbàyanu ìtọ́jú wọn Biggest Annual Revival and Conference eléyìí tí ó wáyé lọ́jọ́ kẹta lọ́gọ̀ oṣù keje títí di ọgọ́ second ọdún yìí lábẹ́ ìránṣẹ́ àgbà Prince WIAM Olaremi JP olùdásílẹ̀ AKA Abba Wonder Center for Dr. D.E. Ìfẹ́ǹsì General Basia àkọ́kọ́ lọ́kọ̀ọ́dún 1984 sí 2023 Koko Emmanuel Olúlayọ̀ Ọlásẹ́lẹ̀ General Basia yóò máa wà níkàlẹ̀ lọ́jọ́ náà máa gbà ní gbogbo gbogbo ènìyàn àkòrí ìtọ́dún yìí ni Pitou Worshippers Tuaru Oríkẹrin ẹsẹ̀ kẹtàlélógún sí ìkẹrìnlélógún ó yá máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò sì mú ọ lára dá ìsìn yóò máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday sí Saturday aago márùn-ún àárọ̀ mọ́kànlá àbọ̀ àárọ̀ mẹ́fà àbọ̀ àṣálẹ́ ṣùgbọ́n lọ́jọ́ Sunday aago mẹ́sàn-án òwúrọ̀ ìsìn yóò máa bẹ̀rẹ̀ inú gbọ̀ngàn ilé ìjọsìn opposite Akinjere Fish Market ẹ lè darapọ̀ mọ́ orí ẹ̀rọ ayélujára Instagram Facebook àti YouTube lórí AAC orí òkè ó fi gbà láàrẹ dọ́là ọlọ́run wọ́ndà ó ń ṣiṣẹ́ agbára.
1: Nutrition they need, natural grains, protein, and iron to support your physical growth

Ọlọ́pàá ló ń fẹ́ ìṣòro fún Adéyásí Bọ̀ wáyé.

0: pe mi o se anu fe ni se mi o se anu fun olorun alagbara o gege ni mo be o ninu awon to se anu fun loni ojo aje monday ojo keta ni lobo osu keje ninu awon to ta lore ipari osu olorun ba ku ko oruko mi aje oluwa adefola ni okun ade mr pilot ba ko oruko aya ni mori to gbo okun ade ata omo mi na ti fi aje okun ade akere oluwa okun ade oluwa ta wa lore ipari odun ore ipari osu keje odun 2026 oluwa ta wa lore oluwa saanu fun mi ninu irin ajo aye mi lose yi oluwa saanu fun mi ebe mo be olorun saanu fun mi o lori ise mi lori aya lori awon omo mi olorun saanu fun mi lori gbogbo ti mo ba ka wole olorun dakun saanu fun mi o gbogbo won to n gbo mi laaro yi o ti debi ise ni o ti debi oja re o ti debi owo re ni ewo abose wa lona pata o se fe ku ole olorun ma saanu fun e ore ipari osu ore ipari osu keje odun 2027 olorun ma ba de ta olore yen wa da ore ipari osu titu aje to keyin osu keje re lọkẹtadinlọgbọn osu keje ẹgba ọdun ole mẹrinlelọgbọn o meje kọja ìṣẹjú mọkànlélógójì 741 AM àkàbọ torí ètò bọnà ọjọ rí apákejì iléeṣẹ fọn 92.9 pẹlọmọ yín ọrẹ yín àbúrò yín adé olúwa adé fọláni okùn adé mr pilot látàrí ìṣẹlẹ láabi tó ń ṣẹlẹ lóòrèkóòrè ní ọ̀nà kára olóṣìṣẹ́ rẹ̀ múlẹ̀ wípé mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ gbàgbọ́ ìgbọ̀gbọ́n yẹn ọ̀la ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje lójú ọ̀la ní ìjọba àpapọ̀ pé àwọn ó bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe ibi ẹnu tó lanu tó ń gba ọkọ̀ lọ́wọ́ àwọn awakọ̀ ní kárà lójúmọ̀ márosẹ̀ lagos ti ìbàdàn express road torí náà inú fún àyàfẹ́ tó ń bẹ lókun àyà gbogbo awakọ̀ àfàfà kẹ́kẹ́ mú kó o nítorí pé kí ni ìyàtọ̀ máa bá ìbẹ̀rẹ̀ láti ọ̀la lọ ó yẹ jẹ́ kí n bọ́ sójú gbogbo fún kẹrẹ́màkẹ́ ọkọ̀ rè é lọ́nà kẹjà sí lédè mú palàbọ̀ lọ́nà òkòrò tó jẹ́ sáyọ̀nà lagos badagry express road ọjọ́ ajé monday ni gbogbo alábẹ́ débi àlọ́ láyọ̀ àtàlábíà a sì débẹ̀ láyọ̀ àtàlábíà mú kó yẹ kó kọ́ lè rò gba wa bí ó ṣe wá yá tó kọ́ táà ní ní sọ́ọ̀bà tó kọ́ lójú gbogbo wa ẹjẹ́ àjọ bẹ̀rẹ̀ sí ni mu alájọ mọ́tàgọ́ ló rọrùn ìbólẹ̀ gbà ìbólẹ̀ dé bó lẹ ṣe débẹ̀
1: mo
0: kí yọ̀ gánu
1: ìbólẹ̀
0: gbà

0: ìjà látàrí ọ̀nà tí ò darí bí ẹgbẹ́ bí táwọn bàbá onítàsí máa ń jókòó sí yẹn ìyẹn yàrùbájà tàṣí pa àtìlẹ́gbà bíríìjì ọ̀nà tó fẹ́ kòtò ńlá burúkú kan tó fẹ́ bẹ́ẹ̀ láti ẹ̀dúpẹ́ lọ́wọ́ òjò tí ó rọ̀ lẹ́nu jọ́lẹ́ta yìí ẹ̀kún omi yẹn ti fà pẹ̀lú ẹ̀ ọ̀nà tí ò da táwọn kan tó fi agiri jáde nu gárígádá wọ́n wá torí bojú pópó pẹ̀lú àwọn ọkọ̀ tó ń bọ̀ láti ọ̀nà pẹ́sẹ̀ ọlẹ́ẹ̀kọ́ gbogbo eléyìí tó ń ṣokùnfà fún kẹrin bàtẹ́rọpọ̀ láàrin yẹn alàgbàdo wúre alàgbàdo wó níbo lẹwà bó lẹ ṣe dé gbogbo bẹ látàkọ bàbá.
1: láti àtọkọ tó aláàrọ pọpọ nígbà tí wọn kú pé kí ẹ tó yẹ láti súpà láti mọ́lẹ̀ tó yẹ.
0: láti súpà kàtàgbọ́ alẹ́ ti kọ fún ọ bàtẹ́rọpọ̀ lẹ́kọ́ nínú bí azule yẹn náà. láti aṣọ kò tún ala kankan alagbado ohun network yẹn tó àti gbogbo ẹ jẹ́ ń bẹ lórí omi jẹ́ ń bẹ lójú òfurufú ẹ jẹ́ ń bẹ lórí irin ìyá ọkọ̀ ojú omi mú bẹ́ẹ̀ gbogbo ẹ jẹ́ wà lójú pópó pátápátá gbogbo ẹ yẹn rìnrìn àjò láàrin ìpínlẹ̀ ti kàn sí méjì gbogbo ẹ tó ń gbu alùpùpù ọ̀kadà kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ọkọ̀ ọkọ̀ lọ́sí ọkọ̀ bàbà gbogbo àbàgọ̀ ọkọ̀ ayọ̀kẹ́lẹ́ àbọ̀ ọlọ́run gbogbo alọ́sẹ̀ jẹ́ alàgbà pizza yẹ sáré gbọdọ̀ wà ní o.
1: ó wà ní

0: wasi ko se about a ba nbo lati abadulu ta ba nbo lati kofu abayomi ta ba fe jade lati ta mo se mo nbo lodo yin e yara gege ta ba nbo lati boni camp wasi o tu ba nba ju e gbogbo bi tu mo melu bayi awon ko ko nbe ti won lo o I'm not going to be able to do that. A ma to lo ko ju ala kokon la ko ba wa yi ala do ri ori sa mo ja ti le wi o o ti yo ga mi o yesa a ko ba ni yesa a ko ta ti a ko mo te no mo ti o ra wo lo ka ta ni o la ko ni pa ala do ri ori sa mo ko ba do ju mi a ma so yin ko ba ti wo ko la ko le ni ti ti traffic ko ka ko ba do ju mi ko ba ko ni ni da inu o ko ba ke ma te le o fe to yi ba ti ven lo bi je pe gbogbo yen le sojo mi boyo la bojo ite ko si bi ojo ni wen ezi ojo ti friday ba ti ke to yen yo nje di mama ka wo ma hello ah era mama o ku ni ko ma era mama ma ti o ti ni lo bi ti je ko bu ti je ko bu
1: e wa ni wo la
0: Oba keri ti o ba n toju yin tabo lewo igarere si yin to fe toju mo fe ki afun yin e je ti fe mure na ma se ma anything keri oke lo wa fun ni nje o e ba de e ba fun ni nkan oga ni ru eni be tin ba fe fun lowo mama e gboro ba ni o pelu ire le se n do ni mama se ko e ko e bro simple question o ya o jo yin
1: e wa lowo e wa lowo
0: mama o ye se da kan lo bayi lórí afẹ́fẹ́ báyìí máa yá yìí lẹ́nu mama mapo kẹri tó ń dáńtọ́ ni àwọn olówó ẹgbẹ̀tì tó ń lọ́wọ́ ẹ̀ máa lẹ́gbẹ̀ẹ́ sí àkàndọ́ bá jẹ́ èdè text message àbúrò ta fún ẹ ọwọ́ kẹrin lọ fún mẹ́rin mo fẹ́ fún 1 million naira mo fẹ́ fún 1 million ẹ máa ti àkáǹtì mi ẹ mọ̀ kàkáǹtì mi fún ẹ fún 1 million.
1: ₦1 million
0: tó kéré kìfìfì mama o ya ba ko le lo
1: owo to le owo lo mi o po
0: ba yo ready eni mi le ma ya yin lenu ke bugo wa Nigeria n do right ba ko le lo
1: ba sele no se no ba ki mo lo o wa lo
0: ani kire be
1: ele ti pe e wa do ba ki
0: mama o la bi mo ya mama do do apo ni ra je ye Monday, o se du koja. Ye ti lo.
1: Ba ko ti so fai. O se du koja. Ye a ka. So fai. O se a wa to mo pa de ru ma se mo mo. A le so ko mo ni ko ti je pe ni ko to ko ti ko ta so. A wo ti je ma wa. Mo ra se ni so ti je ko ti ko wa.
0: Apple,
1: Apple,
0: àbájá.
1: Ajá
0: ni wọ́n já kulò, ajá ti gbọ́n wọ́n já kulò.
1: Tòbí Frank wọ̀n tó tẹ́tẹ́ lé lọ́wà, tòbí Jákàdé lọ́wà.
0: Àmọ́ wọ́n ti já kulò fún ìyànà kájà, wọ́n ti kí ọmọ alájọ́ ọ̀nà tẹ́tọ̀ wájú ọ̀hún àjẹrẹ sí yá àjá àbílẹ̀ títà ìfún ilé.
1: Àwọn tó wọ́n abẹ́ tẹ́lẹ̀ ayé táyé fún mi. Tẹ́lẹ̀ àwọn tó wọ́n abẹ́ tẹ́lẹ̀ wọ́n ti àkọ́ fún mi kọ́ba tí mo ti kọ́ra. Wọ́n ti àkọ́. Ìjọ wo ni mo pariwo lórí rédíò pé àjá ti ṣe ní ìgbà tí mo máa padà lọ lórí ìgbà tí a bá jẹ ọkọ àwọn láti máa lórí ìṣẹ́. Ẹni wọ́n bá ti wọ́n lè tẹ̀ sí àwọn mọ́tò kò ní ní ẹni tó gbà wára lórí
0: Yóò bẹ́ẹ̀ ni. Mo bá kẹjọ́ àtẹ̀jọ́ méjì yìí, kẹjọ́ lọ ìjẹ́jọ́. Alájà kí Mògúnmọ́lá, Akamọ́tẹ́ Làǹgà, àwọn ọ̀tẹ̀, wọ́n ní pilot. Ẹ mọ́ jẹ́ kí àwọn ará adé lọ káyà ọdún bẹ́ẹ̀dì mọ́lé o. Nígbà wọn gbọ́gbọ́n mi fún inú 1,000,000.
1: Ọ̀rọ̀ fún mi lọ́wọ́.
0: Ẹni fún mi ọ̀mà.
1: Ọ̀rọ̀
0: kẹ́ẹ̀lẹ̀ ẹ̀ ní pákéjì rárá ni ẹbí ẹ̀fẹ́ wọn ní kúrú káwọn lè káwọn ọlọ́pàá ló amójú fún yín náà.
1: Ní pákéjì bá wà náà yẹn ẹgbẹ́ bá wọn ṣe o. Pákéjì náà ìdúró lé náà máa kó gẹ́gẹ́ bí ara yín ká má ṣe lọ́dọ̀
0: tètè ló gẹ́gẹ́ o. Èyí ń bẹ́ẹ̀ ní kúrú ṣé bẹ́ẹ̀ wà yín tẹ́mi àti bóyá tẹ bá ní ṣíṣe ṣe tẹ̀fẹ́ ṣègbéyàwó fọmọ abẹ́lẹ́jọ jọ́ọ̀bí. Mo bá ládé ojú màmá, máa ná kí mi yẹ̀ lójú agbó. Àwọn èèyàn akọjá olórin láti mi, máa ná kí mi yẹ̀ fún yín. Àwọn ọmọ kí mi lọ sí títà ìṣòro ti lé ẹ̀dá 1.9 ti padà fún mi. Ṣé èmi yá padà ni?
1: Àlọ́ àmàlàwọ́ àmàlàwọ́ àkàfọ́mi. Báàrọ̀ ra wọ́ àmàjẹ̀ ìfúnra wọ́ àmàlẹ́ ọ̀pá wọ́n ti lẹ́yìn kan wọ ọkọ̀ wọ bàtà àmàjẹ̀ ìkàkàmára.
0: Ṣé ni ọkọ̀ wọ̀ yìí? Ìjà lọ mọ́. Lẹ́yìn kan wọ ọkọ̀ wọ bàtà àmà Ẹja.
1: Ẹja ní Jàmbújà, jáwé ìjà ní ìjà tuntun.
0: Ó dá màmá, àtẹ̀jí ẹlẹ́ẹ̀kẹ́ ìjẹ́ ìjọ.
1: Bàbá mi fẹ́ náwó fẹ́ ṣe náwó fẹ́ lórí àjò wá wá ní ìgbàjọ́ ní jọ́kìtì wá dé bùkátà wá bẹ́ẹ̀. Lórí owó tí o sì lọ́wọ́ ẹ̀. Lọ́dọ̀ àtẹ̀rẹ́ ìdí lọ́rọ̀ rẹ̀
0: kò tó ẹni kò tó tán ó pẹ́ ọkọ. Ẹ máa gbọ́ àtẹ̀jí ẹlẹ́ẹ̀kẹ́jì wọ́ọ̀sì Ẹjẹ̀ bẹ̀rẹ̀, ayé ayé lẹ́jọ́. Fóònù tẹ̀sí ẹ̀jẹ̀ mú lórí abẹ́rẹ́ ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ojú tó fẹ́ mú yìí wà láwọn mú ìwọ Friday yìí. Ayé ayé lẹ́nu.
1: Lọ́dọ̀
0: àwọn ọmọ ọ̀pẹ máa jẹ́bọ̀. Ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọmọ ìjẹ̀bọ̀ ọm

0: Christopher Abrukotoko-TV. Uye Magdala.
1: Oya, let's go there now. Where are you telling that boy you mop on our gun at us to win before I do it for you? You know where are you? I want to go to a place and take care of the first point. You want to take home. Come on, think you should look at you in better position. The late won't go. Come on, think you should move on to. I should write. You look like you're really the one. Yeah, I want to go to one. Tell me. So, I love you. If I say, I want to perform more of a good lady, why do you think she is? Last is why I last year, why do I want to call it? And then she said, so really, you want to do that last in my phone call, last in my phone call, last in my phone call, or I think she said, oh, for love, for it, but you get to go, for that thing call it, or really, you want to do that. You take it back, I don't want to say that back, or I do really, you want to do that. You feel to try one more, your life, you know, maybe you should get.
2: Yeah, I love that.
1: ojokun enikan to je congressman John Jones James ona ba ni o kun ti yi to se se o jobo ri le de na ti ayi pe komo komo ona ni awon pe ti won ti oro arakun na bi tani ni awon ti so ni pa ipo ti won ti sile won so ba kan na ni won ti so tun jọba orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n ṣe àtúnṣe dìbò ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ arákùnrin tani náà wípé kí wọ́n lo ètò ìdájọ́ orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n tún fi ti òfin orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ti sìn kí wọ́n wá mú ètò ojú àánú àgbáyé tí wọ́n ti sìn lẹ́yìn níbi ìdájọ́ arákùnrin ọ̀hún. Jane ilé ìwọ̀n kọjúmọ̀ ní ìwé ìròyìn newspaper láàárọ̀ tuntun ó ń ṣojú michigan ní ilé ìgbìmọ̀ aṣojú ní orílẹ̀-èdè amẹ́ríkà ó sọ ọ̀rọ̀ yìí nígbà tí jẹ́ pé wọ́n jókòó ìpàdé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí àwọn ibi tí wọ́n ń wò wípé àánú tọ́sí àti ìgbésẹ̀ tó lato ìpè ó tọ́sí wọ́n sọ ọ́ di mímọ̀ wípé ó ti gbọdọ̀ kí ìjọba orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n gbé ìgbésẹ̀ tó lato kí wọ́n tètè ṣe ní pápápá tí onílé tó nírètí ń ṣe ní pápá pé ọmọ onírètí tó bàbà àti tó bàbà àti ìwọ̀ pápá lọ wọ́n sọ di mímọ̀ pé nítorí pé ètò ojú àárín ní orí àgbáyé kò fi ọwọ́ sí nǹkan tí wọ́n ti fún alàgbà ńlá kalẹ̀ yóò ti gbà á kalẹ̀ nínú ìwé ìròyìn ní ìṣẹ́ láàárín
0: òkú olúwẹ́rẹ́ ti ń tẹ̀ síwájú fọ́ńdẹ́fẹ́ múláwà 19.9 ẹ̀kọ́ ṣe kókó ẹ̀kọ́ ṣe pàtàkì ọmọ tá a kọ̀ tá ọ̀pọ̀ ìwọlé nílé tá a kọ́ta ogún ayérayé ta ìfún àwọn ọmọ wa náà lẹ́kọ́ tó lè gbòòrò lórí gómìnà bábílẹ̀ sanwó-olú bẹ́ẹ̀ torí àtàwájú àwọn olórí àtàwọn tó ti kò sí mú ẹgbẹ́ kí wọ́n máa léwájú pẹ̀lú àpẹẹrẹ rere kí wọ́n sì máa kówó lé ẹ̀ka ètò ẹ̀kọ́ ní èrò ìṣèjọba wọn kí wọ́n sì dìbò wọ ọlọ́run tó ń gbóhun tán bá ń ṣe torí pé mọ́nyájú ni wọ́n jẹ́ àwòkọ́ṣe rere òun ni wọ́n jẹ́ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn ìwà ọ̀la kí wọ́n sì máa jẹ́ àpẹẹrẹ tó dùn wú ò tó dùn wí tó dùn gbọ́ sétí fún àwọn ìrandíran ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn ìwà ọ̀la wọn ni ọ̀rọ̀ yìí jẹyọ ibi gómìnà bájé sanwó-olú ti fi àwọn akẹ́kọ̀ọ́ kú oríire tí wọ́n gba olùjáde nílé ẹ̀kọ́ fásitì babcock university tó wá ilé ìgbésẹ̀ abẹ́mọ̀ ní ìpínlẹ̀ ogun gómìnà sanwó-olú gan wọ́n jẹ́ kọ́lé ètò àwọn ọmọ fúnra wọn pẹ̀lú àmì ẹ̀yẹ leadership and service awards látọ̀wọ́ àwọn management ní ẹ̀kọ́ fásitì náà ní ìṣẹ̀lẹ̀ ní ọ̀rẹ́ bí pẹ̀lú àmọ̀ràn tó máa ń tẹnu aláyélúwà olówó ètò bàbá kò wá ìjáde ní ìgbà tí ògùn àwọn tí gbogbo àwọn olórí wípé ó ń lóko lọ ẹ̀yìn ìgbàgbọ́ tó kó mọ̀sán ó ń lòdà ọ̀rọ̀ ìlú àti ọba ìlú Èkó ni wọ́n máa ń sọ àdìsí ànábì tí wọ́n máa fi ń ṣe ìyàásù ní gbogbo olórí yálà ìmọ̀ọ́mù yálà pásítọ̀ yálà ọba àlú yálà olóṣèlú gómìnà kánsílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé gbogbo yín o adaran jẹ̀mí o a fi yín jẹ́ ìṣe daran náà jẹ̀mí jọ̀ gbé ga jùlọ mọ̀ kí kálukú ó sì máa rántí wípé ẹ máa jábọ̀ iṣẹ́ tẹ́ ẹ bá ṣe o níwájú elétùmarì ẹ máa kọ́wọ́ pẹ̀yìn tẹ́ ẹ máa sọ nǹkan ìgbéli àríṣe ní ìtẹ̀síwájú inú ìwé ìròyìn náà ni aláyélúwà olóòkú mọ̀kò àdọ́bà nínúwà ní bàbá fi oṣù ẹ̀ láyà àwọn náà fi sọ sí mọ́ wípé ẹyin olóṣèlú tẹ́ ẹ ní kò sì mú àsìkò ayé ọjọ́ sí ni kẹ́ máa lo àwọn ọmọdé àlòkú nílòkulò wípé àsìkò ta wà yẹ́ lu àwọn ọ̀dọ́ wa kẹ́ ẹ lò wọ́n fún ìdàgbà tó tó léde nàìjíríà kẹ́ ẹ lò wọ́n lẹ́ka ètò ẹ̀kọ́ kẹ́ ẹ lò wọ́n lẹ́ka ìrónilátara kẹ́ ẹ dájú kẹ́ ẹ pèsè ohun àdéhùn fẹ́ ṣe fún àwọn ènìyàn láti ìpolongo ìlú kẹ́ ẹ ṣùgbọ́n rẹ̀ fún àwọn aráàlú inú ìwé ìròyìn leadership pride ni leadership lẹ́tí lélẹ̀.
1: Orin olóṣíwájú ọ̀tẹ̀ ló ṣe jẹ́ pé àwọn jagunjagun orílẹ̀-èdè Iran wọ́n máa ti pariwo jáde láàárọ̀ yìí kí wọ́n sì fi ìkìlọ̀ tẹ̀lé tí wọ́n sọ di mímọ̀ pé bí orílẹ̀-èdè Amẹ́ríkà bá gbé ìgbésẹ̀ wípé àwọn ó máa tẹ̀síwájú pẹ̀lú ogun eléyìí tó wà ní ìlú àgbáyé ìyẹn Middle East wípé wọ́n ó bá wọn bẹ̀rù bí wọ́n bá ti lò wọn àbá ń bẹ̀ wọ́n sọ di mímọ̀ pé bí ó ti jẹ́ pé ẹnìkan tí wọ́n pè ní Israel prime minister Benjamin Netanyahu tí ó fẹ́ ṣe àbẹ̀wò sí ìlú Washington wọ́n sọ di mímọ̀ pé àwọn gbàgbọ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà kò ní fẹ́ sí wàhálà àjòjò tí ó di kí ó wáyé ó ní ṣùgbọ́n bí wọ́n bá wá tẹ̀síwájú kí wọ́n tẹ̀ ní àwọn ọkàn tó jẹ́ pé wọ́n ń tàn wọ́n tàbí kí wọ́n fi ọwọ́ sọ ọ̀pọ̀ pẹ̀lú wọn láti rí i pé wọ́n ń tẹ ogun ìsíwájú wọn ni bí wọ́n bá fi wọ́n bá ń bẹ̀ ọ̀ lórí wọ́n di nǹkan láti inú afẹ́fẹ́ ni o tàbí àwọn òjò olóró eléyìí tó máa ń dún fáàmù tó bá jù ú tàbí wọ́n lọ sí àwọn ẹnu ààlà kan tí wọ́n kó jagunjagun síbẹ̀ àti tí wọ́n kó ogun síbẹ̀ wọ́n ni gbogbo àwọn òun làwọn òjò fọwọ́ sowọ́ pọ̀ ó sì jẹ́ pé àwọn òkè ogun náà síwájú sí gbogbo òjò ìṣù àta ní ọ̀nà ẹni tó sọ̀rọ̀ rẹ̀ yìí mọ̀ òun náà ni agbẹnusọ àjọ jagunjagun orílẹ̀ èdè iran mohammed akora ní níhà ló ń sọ fún ilé ẹ̀ tó ń sọ fún ẹ̀rọ ilé amóhùnmáwò kòkó máwòrán kan ilé ìtìjẹ́ pé wọ́n ṣe ìtàbí ìfún arákùnrin náà ó sọ ní mọ̀ wípé bí àwọn ṣe ń wo ìwé ìpè orílẹ̀ èdè amẹ́ríkà wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ kan ní abẹ́rẹ́ tàbí abẹ́rẹ́ tó sì jẹ́ pé ó dàbí ẹni pé wọ́n fẹ́ tẹ̀síwájú pẹ̀lú ògùn náà ni wọ́n níbi wọ́n bá tutù ní ó bá bẹ̀rẹ̀ nítorí pé tẹpẹ́tẹpẹ́ ti gbọ́ ẹ̀ òun náà làwọn dúró tí wọ́n bá ti bẹ̀rẹ̀ àwọn náà sì ti síwájú ni inú ìwé ìròyìn ní tẹ̀síwájú ló wà láàárọ̀
2: abi ọ̀rọ̀ gbọ̀ngàn yìí ọjọ́ àárẹ̀ ọjọ́ àárẹ̀ kí ti ẹni gan ẹni gbogbo wá ní ọ̀rọ̀ mi orí ara rẹ̀ ni ó ní kọ́.
3: ẹ̀gbọ́n mi ẹnìkan ò ṣe yí àárẹ̀ ara ló ń bá yín jà ẹsọ bó ṣe ń ṣe ní kẹjọ.
2: ẹgbọ́n ọ̀rọ̀ wọn sọ mi ìṣọ̀rọ̀ ń fà mí sọ oríkèéríkèé láti mú ìpàdé tóun ìtàrùkọ tẹ́tẹ̀mí ní ìlérí ògbó
3: ara ni oògùn téèyàn lè lò kóró ni ẹlòmíì tó fi dára tó ni multi capsule oògùn tó kápá gbogbo àmì àti àtẹrẹ tẹ ẹ sọ nìyẹn o ìlera multi capsule tẹ ẹ máa ta kébékébé padà multi capsule wà ní christian tó pharmacy ìdúmọ̀ta gbogbo pharmacy dolúkẹ microsoft pharmacy sango primark pharmacy àtàn tutex ìdúmọ̀ta roma pharmacy ìkòròdú gbogbo pharmacy ramgate àti juta pharmacy ìṣẹ̀rí roundabout iléeṣẹ́ kìnnìkan kàdé medical nigeria limited ló ń ṣe multi capsule jáde láti mú pharmacy tó súnmọ́ ní ẹ̀pẹ́ 08103369434 bí àyípadà bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o.
4: Lọ́mà wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.

Please.

tún sáré ṣe ọkọ ọdọ fún ẹ tí oyún bá ti yọ lára. Ìṣẹ́jú rẹ̀ yẹn máa ṣe fún ìpapọ̀ tó bá ti wá sí ohun rẹ̀ ti di àtẹ́.

Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè ní o. Kòkòrò kìí jẹ́ dé kàní ìjẹ́kẹ̀jẹ́ fún un tí ò bá

Thank you.

Grazie.

Yeah.

Mm-hmm.

0: lórí ayélujára pẹ̀lú ìròyìn gbàtì tí ẹgbẹ́ nǹkan máa ń rí.
1: Wọ́n jẹ́ ọ́ nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ sí màá ti tọ̀.
0: Kí ni yóò sọ fún ẹ?
1: Dára ẹ̀ má jẹ́ kí kí ìwé máa fìdí ìbẹ̀rẹ̀ sí ó yé ṣe àkíyèsí ọ́tún ọ̀pẹ̀ fáwọn àkùsọ kò bá nílò nígbà tó gbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè ní o kòkòrò tí ó jẹ dátà ní ìjọkẹ́jọ fún mi tí ò bá ṣe àmójútó dátà rẹ̀.
1: Bẹ́ẹ̀ báwo dátà rẹ̀ níjẹ̀ lọ ní 100 MTN.
0: Àpéjọpọ̀ ìtàkùrọ̀sọ ní àmì lẹ́bí mi. Ó fi ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ẹ náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starter àti látara ẹ̀wà soya, àlùbọ́sà àbí chili àti kòmẹ́tì.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.

20 of City Vikings, Rose and Mitchell.

performance day. It's time to

Vodafone

All right.

Ibi ka keje, ati polowo, o se royin.

0: Mamami, Dr. Emmanuel Asamba, Olùdarí Ẹgbẹ́ LASHMA, Lagos State Health Management Agency. Wípé ọgbọ́n Ọlọ́run tọ́lọ́run fún wọn láti lè fi darí ẹgbẹ́ yìí pé ọgbọ́n yìí kò ní dókè, a sì máa pọ̀ sí i. Orúkọ tèmi ni Ṣẹ́gun Àjídé, Area Coordinator fún Local Government ní ìlú Èkó. Èmi náà dẹ̀ tún ni aṣojú ìjọba sí ará ìlú lórí ètò ìlera ti wa
1: cooperative.
0: Báwo dáadáa, a máa ní rí wípé ọ̀nà táwọn ilé ìwòsàn kan tó ń gba bíìlì lórí àwọn èèyàn ó lágbára díẹ̀. Ó ní ìjọba ìlú Èkó ti wá wò pé nígbà táwọn èèyàn bá ṣiṣẹ́ lọ tán ṣe wàhálà tán ṣe làálà láti rí wọn tó bá wá dẹ̀ mọ́ díẹ̀ ọ̀ṣìṣọ́ alámúlẹ̀ wá gba gbogbo owó lọ́wọ́ wọn. Tàbá dẹ̀ máa wò ó dáadáa, ẹ lè jẹ́ ọ̀ṣìṣọ́ kan tán bá ní pé kẹ san deposit. Kẹ́sàn-án deposit ni ò tí ì jọrí ni ìwà mọ́ ọ́ bóyá ó lè wàá ṣẹlẹ̀ ìtẹ́lò ní ìlú ìmọ̀ lọ́dọ̀ tèmi ni ò tí ì jọrí pé kéèyàn san deposit nígbà kan bá tí ì tẹ̀sán kan wá ní owó ẹ̀sùn balance tó wá gbowó padà.
1: Ṣé owó yẹn tó ṣe owó ilé tó ṣẹ́kù ta àánáwó ìtàn
0: ọ̀hún àánáwó ìtàn ọ̀hún
1: ilé ọ̀hún wọ́n á yà àgbàdo ẹgbẹ́ balance
0: tó wà san awa tankiri owó tó ṣe ẹ̀sán lẹ̀ ìbíre ìjọba ìlú Èkó ti sọ pé ẹ jẹ́ ká dá ètò yìí kalẹ̀ fún àwọn aráàlú Èkó kọ́ má bàa máa náwó ànájù ní
1: kára
0: má ní wọ́n mọ́ then àwọn òwe ló lè ṣe àwọn ọ̀nà tó bá ti ń gbèkó òun ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ òun ní kọ́ńtìrì lẹ́kọ̀ọ́ onílé ìwé lẹ́kọ̀ọ́ òun ṣe oní association lẹ́kọ̀ọ́ òun tajà lẹ́kọ̀ọ́ nípa àwọn yìí ló qualify láti ṣe then and again a tún sọ fún wa wípé ǹjẹ́ ó pọ̀ owó tẹ̀yàn máa fi darapọ̀ mọ́ tó pọ̀ owó tá a máa fi darapọ̀ mọ́ owó kéré kéré kéré bíi pé èmi náà fi fún un kán lè mọ̀ wípé èmi náà ní stress ní ilé ẹ̀sìn ní owó tá ń gbà lọ́wọ́ àwọn èèyàn bàbá lọ sọ́dọ̀ àwọn iṣẹ́ mọ̀ private physician máa máa mọ iye tí wọ́n sọ fún ẹ̀sìn kan ṣùgbọ́n ìjọba ìlú Èkó sọ pé náà ẹ jẹ́ ká kọ̀ lè mọ̀ fáwọn náà ní àwọn náà fi lè fọkún òun ni owó tá ń gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ plan mélòó la ní ní ìkíta arúgbó tá ń pè ní senior plan àwọn àgbẹ̀ alága kan tuntun sí cbs lọ a ní ìtumọ̀ tó pè ní senior plan a ní kan tá ń pè ní standard jara ìyẹn ni fún ẹ ní bọ́dí tó ti máa rí àtẹni tó ti máa rí náà tó dẹ̀ jẹ́ pé wọ́n wà ní ọdún tí wọ́n ti dàgbà tó bẹ́ẹ̀ a tún wá ní kan náà tá tún pè ní standard jara plus ìyẹn tún wá ní coverage ti standard jara yẹn lọ ìbẹ̀ láti pè ní plus then a tún wá ní kan náà tá ń pè ní diaspora diaspora yẹn ìyẹn wà fún àwọn tí wọ́n wà nígbè yìí tó fẹ́ ṣe fún àwọn ènìyàn tó wà ní nàìjíríà tó àwọn ta ní ìyẹn èlé ló wá ní ó ní senior plan yẹn sí 2000 fún ẹnìkan fún ọdún kan bàbá wò dáadáa a máa rí pé àwọn àgbàlagbà wọ́n ti ní àwọn wọn níbi mọ́ ẹ̀kọ́pọ̀ nítorí pé wọ́n ní tára bá ti ń dàgbà ara máa ń padà sí bí ọmọ sí ni pé irú wọn oríṣiríṣi àìsàn ló máa ń jáde ní ìbílẹ̀ àti pé pákéjì yẹn kalẹ̀ fún wọn tó jẹ́ pé oríṣiríṣi nǹkan tó bá ṣe wọ́n nínú kọ́fíréjì kan tá a kọ́ bà tó jẹ́ bẹ́ẹ̀ nínú pákéjì yẹn ọmọ akọ́bẹ̀ fún wọn tí kí káàbọ̀ péré nìkan fún ọdún kan lọ́dọ̀ tó bá ṣe pé ọkọ̀ àti ìyàwó ni wọ́n 100,000 àjọ 20,000 ní ọdún yẹn oní standard jara ₦15,000 ni fún individual ẹnìkan ṣùgbọ́n tó ní nìkan ni mi ò tí níyàwó mi ò dẹ̀ tí ní ọmọ àbí ẹ mi ò dẹ̀ tí ní ọkọ ₦15,000 ṣùgbọ́n wọn tó bá ti wá lọ́pọ̀ tó ti lè márì láńpẹ́ àpẹ̀kọ ní ẹ̀ fámílì ọ̀pọ̀ ₦55,000 ìyẹn bàbá ìṣẹ́mọ̀ ẹni méjì ìkọ́ wà àdúgbò yẹn náà ní fámílì ọ̀pọ̀ ìyẹn ₦80,000 ni bàbá ọmọ méjì ọmọ mẹ́ta ọmọ mẹ́rin ₦80,000 ni lọ́dún tó ní standard yara plus yẹn ẹnìkan tó individual ni mi ò ní òsì márì òní nìkan ló fẹ́ ṣe ₦40,000 ni fún ènìyàn lọ́dún kan nítorí pé ó pọ̀ ju èyí tí oní standard yara tó gbé dání lọ ìyẹn ₦40,000 ni ẹnìkan tó bá jẹ́ pé fámílì ọ̀pọ̀ ni ₦142,000 ni ọdún kan tó bá jẹ́ fámílì ọ̀pọ̀ ni ìyẹn
2: ₦50,000 ni ọdún kan.

ìrànlọ́ báni kọ́lé báni tàlẹ́ báni ṣe àmójútó dúkìá ẹni ìyẹn property management bákan náà wọ́n ràn án lọ́wọ́ ní àmójútó òrùka dúkìá ènìyàn property development ẹ̀yìn tí wọ́n ní dúkìá yín ẹ fẹ́ gba àwọn ojúlówó ìwé ìrọ̀rùn ló gbádé ní visa big nigeria limited tó bá jẹ ti document services gbogbo àwọn tó ń bọ̀.

Vista Brick Nigeria Limited. Báwo ni o? Ọkọ̀ yóò gbalẹ̀.

Shine, woman, I'm not going to be a good one.

Ó dùn mọ̀rọ̀ ìmọ̀ràn yìí. Ẹ má rí kó bọ́ọ̀lù lọ́wọ́ 90 ọ̀tá ẹgbẹ́ gbàgbá iná o.

Yeah.

Ẹja ti pàdé lọ́sẹ̀ tó bá dé orí òkun Adé ní Pápá Ẹ̀lọ́ ti ṣẹ̀dá àdá. Báyìí fọ̀nà.

Thank you.

Inteligencia.

ẹsẹ̀ tí ẹsẹ̀ kó wú orí fífọ́ ní gbogbo ìgbà àrùn stroke tàbí ó lè fa no spankam zero spankam varicocel ibogel ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction hormonal imbalance àbí infection bẹ́ẹ̀ ni ó lè fa ìrọ́mọbí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blocking fibroid ovarian cyst hormonal imbalance infection ó lè tún fa high blood pressure kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má ja geere àkọ́kọ́ tí èèyàn bá dúró pé àgbójúkò pé o lè fà á kí èèyàn ó bá fẹ́ẹ̀sì ara ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ kí èèyàn máa jẹ pósẹ́sì kí èèyàn máa fẹ́ jẹun alẹ́ ni máa ń mú sìgá ọtí àmupara wọn lè ṣokùnfà ẹ̀ tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ṣe ní ẹ lọ fọkàn balẹ̀ orí ìrírí ìròyìn rẹ̀ fún yín ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú ní irú àìsàn ní ilé ìwòsàn wa àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ yìí máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìsí pẹ̀lú oògùn bí àlàáfíà yóò ṣe máa ṣe ṣe anion medication therapy ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy a máa ń lo ọwọ́ àti machine láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ kí àlàáfíà yóò ṣe máa ṣe bá ara náà ọ̀nà kejì ni akupọ́ńtọ̀ mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ china a máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni injection cutting or ìjàmà a máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood bad water toxin heat jáde kúrò nínú ara gẹ́gẹ́ bí àwọn akólẹ̀kọ́dọ̀tí bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára ẹ̀yin olùgbọ́ mi mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation ní ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú heat therapy tí ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá wọn yóò ṣe àgbo kí wọn yóò da aṣọ bò wá mọ orí ẹ kí àwọn àìsàn náà yóò sì máa bá ilà rìn jáde kúrò lára kí ara ó sì gba ìtúsílẹ̀ a ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí kí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré ẹ ò fẹ́ máa wá sí ní gbogbo ìgbà ni ẹ wo ìròyìn tó àfojúbà ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ní chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí a nílò ní ilé ìwòsàn wa lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá sí ilé ìwòsàn balẹ̀ sí abúlé ẹ̀dá àti ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi bá lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú ilé ìwòsàn wa wà ní 2-3 medical diagnosis building lẹ́gbẹ̀ẹ́ gbẹ̀ngàn newton bus stop gangan ní abúlé ẹ̀dá lẹ́kọ̀ọ́ call our WhatsApp number wa òun ni 0803-869-0104 0803-869-0104 a sì ní ẹ̀ka ilé ìwòsàn wa ní ìkòròdú ní nọmba 2 daniel simoni c high school junction sagamu ìkòròdú road ìkòròdú call our WhatsApp number ìkòròdú ni 0816-585-8582 0816-585-8582 àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ fún ìmọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ọ̀tọ́jú tí a ní ilé ìwòsàn wa tí kò mẹ́nu bà ẹ ò lọ lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com tí mọ́tò òun bá yọ ni mẹkáníìkì ni ẹ ò pé sí tí àìsàn kan bá ń dà yín láàmú àwa ni mẹkáníìkì ara ẹ kàn sọ wa fún ìtọ́jú tó péye a máa retí yín

is another set.

0: adalaji akwa bo de tinu emi lo gbe aje
1: Well,
0: Thank you.

8-0-8-2-5-2-8-1-7-3-0-0-7-0-4-0-2-4-2-3.

gbogbo méjèèjì wá sí etí gan wa five plus àti ìdágbóró méjèèjì a máa ń gbó ta kébékébé ẹ̀yìn wọn bẹ́ẹ̀yàn bá ń lò èèyàn ta kébékébé ìdíbi gbogbo tó bá lọ méjèèjì ló sì ní oòtọ̀ ìjọba nínú gbogbo àwa tí a bá wá ń fẹ́ kájọ sí òwò papọ̀ àyè alágbàtà tí ẹjẹ́ alágbàtà ńláńlá ẹ wá sí olú iléeṣẹ́ wa history zubairat atolita mọ́bí street rcc bus of yàmùyẹ sí ọ̀tà kogi state àti number 22 focus street ọlátẹ́jú olóòṣà kùsì bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ rí kódì kẹ̀síkẹ̀sí àtìkìní àti kejì tàbí kẹ̀sí sórí nọ́mbà 08030403521 lẹ́ẹ̀kan sí 08030403521 àti ìjà ara máa jẹ́ fún gbogbo wa.

Thank you.
kíṣòro ìdínigbé ìdààmú tó ń débà àwọn àgbẹ̀ ní ìgbèríko kó jẹ́ ìgbégidínà àìmúṣẹ́ ọ̀gbìn náà kúkúdùn láwọn orí ilẹ̀ wa nílẹ̀ yìí tó sì ṣe pàtàkì fún àwọn ẹ̀ṣọ́ agbófinró láti mójútó ètò ààbò ẹ̀mí àwọn àgbẹ̀ arúkó bádúndé kọ́ lè ba pèsè ohun jíjẹ káàkiri ilẹ̀ yìí. Àwọn tó dá sí abala àgbéyẹ̀wò náà túké sí ìjọba láti yọ̀ǹda àwọn irinṣẹ́ ìgbàlódé bí ajílẹ̀ ìgbà ọ̀tun àwọn irinṣẹ́ katakata fún àwọn àgbẹ̀ ìgbàlódé lójú náà àti máa ṣe ohun jíjẹ lọ́jọ́ fún ọmọ nàìjíríà. Wọ́n rọ àwọn àgbẹ̀ náà láti má ṣe kó ẹ̀wẹ̀sì ọkàn kí wọ́n tẹ̀síwájú iṣẹ́ torí fi ran wọn. Ìròyìn àpapọ̀ nílẹ̀ ń gbọ́ o láti ilé iṣẹ́ Bọ́ọ̀dà FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó.

0: kaabo pada eku tete siwa iroyin apapo nte siwaju eku kale senator to soju ekun ogun west ati adije dupo sipo gomina ipinle ogun labe si egbe oselu apc senator solomon olamilekan adeola yayi ti yonda iwe sowudowo fun eto eko ofe fun awon akeko toto egberun marun ogorun meta ati mejila kaakiri ekun itudibo ni ipinle ogun orinta gbo so pe eleketa riye ti gomi ti senator yayi yo se eto ohun fun eto eko nilu abeokuta senator adeola so pe ko si anfani fun omo to gbon lode ti o sowo to fi tesiwaju eto eko ohun ogbon re lo mu awon pinu lati odun meta seyin lati ma se eto na fun atileyin gomina won ba dapo abiodun ati ireti otun labe isakoso are Bola Ahmed Tinubu ki eto eko le ba rorun akeko senator yayi tesiwaju ipo kiritan egberun lona ogorko naira ni akeko omulole eto mu egberun lona igba naira oúnjẹ nínú wọn tí wọ́n sì tó ọgọ́rùn-ún márùn-ún àti ọgọ́rùn-ún mẹ́ta ó lé méjìlá akẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó jẹ àǹfààní náà láti ṣàmúlò rẹ̀ fún ìtẹ̀síwájú ètò ẹ̀kọ́ wọn torí ọjọ́ ọ̀la. Ìjọba ìpínlẹ̀ Ògùn pàápàá àjọ tó ń darí ọkọ̀ lẹ́kùn náà àti tìpínlẹ̀ Èkó ti sọ di mímọ̀ fún àwọn awakọ̀ tó ń gba ojú ọ̀nà márosẹ̀ Èkó lọ sí ìlú Ìbàdàn láti wà lójúfò pé iṣẹ́ àtúnṣe afárá Kára Bridge yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ti ṣe ọ̀la. Alámòjútó ètò ìròyìn àjọ ọ̀hún Babátúndé Akínbíyí ló kéde ẹ̀ fún àwọn oníròyìn wípé ó ṣeéṣe kí ìdíwọ́ kó bá lílọ bíbọ̀ ọkọ̀ lẹ́kùn náà ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ adarí yóò wà lójú pópó láti máa ṣe àtọ̀nà fún àwọn awakọ̀. Ọ̀gbẹ́ni Akínbíyí rọ àwọn awakọ̀ náà láti gbaradì fún ìrìn àjò wọn dáradára torí pé lílọ bíbọ̀ ọkọ̀ yóò máa fàdọ̀ bí ọ̀kúnlẹ̀ bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ yóò wà lójúbò láti máa darí wọn. Ìjọba àpapọ̀ sọ pé àwọn ti ṣe àlékún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n máa gbà wọlé sí ilé ẹ̀kọ́ bá a ti ṣe ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa ètò ìmọ̀ nọ́ọ̀sì yẹn nursing school kúrò ní 1,000 lọ sí akẹ́kọ̀ọ́ 1,500 tí ó máa wọlé sáwọn ilé ẹ̀kọ́ ọ̀hún lójúnà àti bí àlàfo ààyè àwọn nọ́ọ̀sì tó ṣílẹ̀ láwọn ilé ìwòsàn wà nílẹ̀ yìí. Mínísítà fún ètò ẹ̀kọ́ dókítà Tunde Alausa ló kéde rẹ̀ fún àwọn oníròyìn wípé àlékún ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wáyé pẹ̀lú èròǹgbà láti ró wọn ní agbára lẹ́kùnrẹ́rẹ́ lábẹ́ ìṣàkóso ààrẹ Bola Ahmed Tinubu pẹ̀lú ìpinnu láti fi ètò ọrọ̀ ajé ètò ìlera kó gbèrú sí tí ó bá fi lọ́dún 2030. Mínísítà náà tẹ̀síwájú wípé ìrónilágbára lẹ́kùnrẹ́rẹ́ yìí ni ìjọba àpapọ̀ mọ̀ọ́mọ̀ fi ẹ̀ka ètò ẹ̀kọ́ fi ṣe àtìlẹ́yìn fún ètò ìlera náà torí pé bí ìmọ̀ bá kún ìmọ̀ tí náà sì bá pọ̀ ní ìlera àwọn ilé-ìwòsàn yóò gbà yagiyagi. Mínísítà náà tẹ̀síwájú pé ìdánilójú wà pé àtúntò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yóò dí àlàfo ìfòró ẹ̀mí àìní àwọn nọ́ọ̀sì tó láwọn ilé-ìwòsàn wà lórílẹ̀‐èdè yìí. Ọ̀gbẹ́ni Aláúsá tẹ̀síwájú wípé ètò ẹ̀kọ́ ètò ìyáwó fún ètò ẹ̀kọ́ tamọ̀ sí loan foundation ń lọ lọ́wọ́ o láti ṣe ìrànlọ́wọ́ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún kí ètò ẹ̀kọ́ wọn kó lè ba kẹsẹ̀ járí. Nílẹ̀ òkèèrè àwọn òṣìṣẹ́ panápaná adigunjalè ni wọ́n sì ń wọ̀yà ajá pẹ̀lú ìjàm̀bá iná èyí tó bẹyọ ní agbègbè ilẹ̀ Faransé tó sì fòfẹ̀ wọ ilẹ̀ fún ilẹ̀ Spain látàrí ìjì líle tó ṣe ìrànlọ́wọ́ ohun atẹ́gùn burúkú tó da agbègbè náà láàmú láti gúúsù agbègbè Bordeaux. Òrìta àgbọ́sọ di mímọ̀ pé àrá gbá yamúyamù àrá ló san tó sì mú iná jáde tí atẹ́gùn sì ṣe ìgbè lẹ́yìn rẹ̀ tó sì ṣe ràn mọ̀ lọ lágbègbè Gironde region nílẹ̀ Faransé o. Òrìta àgbọ́sọ pé iná tó ṣẹlẹ̀ ní Bordeaux ọ̀hún yàtọ̀ sí pé ó ṣẹlẹ̀ ní ọ̀gànjọ́ òru ó tún ràn mọ̀ tílẹ̀ fi mọ́ tó ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ohun èlò. Ààrẹ ilẹ̀ Faransé Emmanuel Macron ti ń ṣe ìpàdé pàjáwìrì lọ́wọ́rọ́wọ́ pẹ̀lú olóòtú ètò jẹ́ ti ilẹ̀ Spain Pedro Sanchez lójúnà àti wọ́rọ̀kọ̀ fi ṣàdá láti wójú tú sí ìṣòro ọ̀hún. Ìpàdé pàjáwìrì náà ń lọ lọ́wọ́ nílẹ̀ Valencia tó sọ di mímọ̀ wípé 300,000 àwọn ènìyàn ni ìjàm̀bá iná ọ̀hún ti ṣe àkóbá fún ní orílẹ̀-èdè méjèèjì. Ẹyin ènìyàn wà ìgbàgbépọ̀ àlàáfíà ń lọ pákú tẹ̀lẹ̀dàgbàsókè ẹ̀jẹ̀ àgbé pẹ̀lú rẹ́pọ̀ ojúṣe gbogbo wa ni kàtó mú ìná wá sókun ẹgbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí amúwá wípé àjọ kólẹ̀kódọ̀ ti ìpínlẹ̀ èkó sọ pé wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n ọ̀sẹ̀ mẹ́rin fún bàbá ọmọ ọdún mẹ́rìndínlọ́gọ́ta tó dalẹ̀ síbi tí ò yẹ o bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ pinnu láti bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe afárá Kára Bridge ní ojúnà èkó lọ sílùú ìbàdàn wọ́n rọ àwọn awakọ̀ láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú òpópó bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ ṣe àlékún ìgbaniwọlé àwọn nọ́ọ̀sì sílé ẹ̀kọ́ ìmọ̀ nọ́ọ̀sì láti dí àlàfo àìní òṣìṣẹ́ tó lẹ́ka ètò ìlera àtúnwá pé ààrẹ ilẹ̀ faransé emmanuel macron ń ṣe pàdé pàjáwìrì lórí ìjàmbá iná èyí tó ṣẹlẹ̀ nílẹ̀ faransé ò tó gbàgbánibàgbàtà tán ládarí ẹ̀ sí ìròyìn àpapọ̀ oníjò báyìí lọ láti ilé iṣẹ́ bọ́ọ̀dà fm 92.9 ìkẹjà nípínlẹ̀ èkó ṣẹlẹ̀ wéyànù lólóòtú ìròyìn dìgbà míì táwọn pàdé abdul fatah ìyá abdulgafa ló sọ pé rere ní kẹjẹ ká ṣe ó dàbọ.
1: Ejimare lodi ri ewa pakuko
2: Ejimare lodi ri ewa pakuko
1: Oba oge lodi ri ewa pakuko
2: Ejimare lodi ri ewa pakuko Nibi kakeje ati polowo o se royin

Yeah.

0: nìkan ni mo mọ̀ tó dá mi lójú nínú ìrìn àjò ayé ẹ̀dá. Bí ẹ̀dá bá mọ àsìkò ni kò ní sáré eré ìje. Ẹ má jẹ́ àgbàdì gbogbo eré tí ẹ̀dá bá ń sá láyé láti ṣe àṣeyọrí nígbà míì ìṣubú máa ń wáyé. Ìgbà míì dẹ̀kẹ̀rẹ̀ ẹ̀dá ò ní ṣubú akọsẹ̀ ni. Ìgbà míì sì rèé ẹ̀dá ò ní ṣubú kò ní kọsẹ̀ gbogbo àádọ́ máa lọ sí níní sí ẹ̀wẹ̀rẹ̀ yóò máa tò létò bá a ti fẹ́. Àmọ́ gbogbo ẹni tó bá ń gbọ́ mi lásìkò tá a wà yìí tó dàbí ìgbà tó yẹ pé ìrìn àjò yẹn dàbí ìgbà tó ní kọlọ́fín nínú kò fẹ́ yí ẹ mọ́ ti dàrú ó wá dàbí ìgbà tó ò mọ ṣe àwọn akẹgbẹ́ rẹ ń ṣe wọ́n ń ri ṣe nígbà ọkọ tiẹ̀ ó dàbí ogun ayé ó dàbí òkè ẹ̀rìmọ̀ tá a lè gùn tá a lè rídìí rẹ̀ tá a sì lè ṣí nídìí ìwọ fi ọkàn balẹ̀ o ó sọmọ olókùn bẹ́ẹ̀ ni o àìmásìkò ló ń dààmú ẹ̀dá gbogbo ẹ̀ tó wò yẹn ó máa di ìpẹ̀tẹ́lẹ̀ láìpẹ́ tó ò bá ti ṣe kíni tó ò bá ti kánjú. Sùúrù lẹ̀dá nílò kí mo pè é sùúrù ni ẹ̀dá nílò ibi tó dé wà á débẹ̀ o. Ohun tọ́lọ́ ti kọ mọ́ ẹ gẹ́gẹ́ bí àyànmọ́ rere ó máa wá sí ìmúṣẹ ọ̀tá lè gbógun ọ̀tá lè halẹ̀ lóòótọ́ wà á débẹ̀ gbà bí mo sọ fún ẹ ó máa débẹ̀. Ó máa ṣe àwọn àṣeyọrí kan tó máa jẹ́ ìyàlẹ́nu fún wọn gan pé ṣé pé mo lè di ẹni tó ní ilé lórí mo lè di ẹni tó ní ọkọ̀ mo lè di ẹni tó jẹ́ aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ ńlá tó tó yìí. Tó o bá wo ẹ̀yìn wò wà á ti gbà lóòótọ́ wà á rántí o ìyà tó jẹ àmọ́ wà á mọ̀ pé ọlọ́run ti yọ ẹ́ lóko ìyà. Mo sì máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ wa má torí òní ba ọ̀la rẹ jẹ́ o má torí ohun tó fẹ́ jẹ kò bá ohun tó jẹ jẹ́ o torí wípé ohun tó jẹ ó tóbi ju ohun tó fẹ́ jẹ lọ èyí tó o bá sì jẹ ọ sùn mọ́ mi ọ yà á mọ́gbọ̀n sẹ́yìn. Àmọ́ èyí tó o bá jẹ́ yẹn ó ti wà nínú àkọsílẹ̀ pé lágbájá ọmọ lágbájá ó dirun báyìí báyìí àrọ́mọdé ọmọ rẹ̀ á bátàn wọ́n á dẹ̀ ti jẹ́ ń bẹ̀. Má torí ohun tó o fẹ́ jẹ ba ohun tó o fẹ́ jẹ jẹ́ o torí ohun tó o fẹ́ jẹ kò fi ohun tó o fẹ́ jẹ lèmi sílẹ̀ ló dá. Ẹlòmíì ní sáré àtàdúrà lẹ́ ń sọ bí n bá pẹ́ àtàdúrà kí ló burú nu kó o gbàwẹ̀. Tó o bá gbàwẹ̀ òní wàá jẹ́ tọ́kì ọ̀la ni ẹ awẹ òní ẹgbẹ́ ìnìbọ̀kọ̀tọ̀ ọ̀la ni awẹ òní ẹran ogun bí ọ̀la ni. Mo bẹ̀ nítorí ọlọ́run ọ̀rẹ́ wa ṣe sùúrù o má bà wọn kọjú jayé o ayé yóò gun o ayé yóò fẹ́ o ayé tó ń dẹwo ìkojé o ayé ò lọ títí asán ayé. Àwọn tó ṣáájú ẹ ṣe irú ẹ kí wọn fi gbẹ̀yìn ẹ lọ wò ó rádaràda lọ̀pọ̀lọpọ̀ wọn bá wọlẹ̀. Má wò ó pé bí nǹkan ṣe ń rí yìí àní kò tọwọ́ bẹ̀ jẹ àní kò tọwọ́ bọ ohun tí ò yẹ kò tọwọ́ bọ má bà wọn ṣe o. Ọlọ́run ọba ló lè dé ibi máa dé máa dé ibi máa dé máa dé o bó ṣe ó ń gbógun bàjẹ́ halẹ̀ ibi máa dé máa dé o bàbá ibi tọ́lọ́ máa mú ẹ dé ọlọ́run máa mú ẹ débẹ̀ o. Bó o bá nítàn tó o láṣeyọrí á jẹ́ pé o láṣeyọrí nìyẹn láti kóyẹ pé àṣeyọrí yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ kò ní ìpìlẹ̀ foundation tó dáa àṣeyọrí yẹn ò dódédé ṣùgbọ́n tí àṣeyọrí rẹ bá ní ìtàn ìyà nínú lọ́jọ́ ìpọ́njú lọ́jọ́ ìṣòro lọ́jọ́ ogun le lọ́jọ́ àìríjẹ lọ́jọ́ àìrímú nínú odò nínú ẹ̀rùn níjọ́ tó o ru ẹrù fún akẹgbẹ́ rẹ ìwọ náà ti wá dín ńlá lónìí wọ́n lọ láṣeyọrí ìwọ táyé ti wù ẹ́ ṣùtù báyìí tí wọ́n sọ pé o ò lógo o ò lọ́la o wá ṣe àṣeyọrí lẹ́ni ṣé ọ̀rọ̀ rẹ gan o rí pé ọ̀rọ̀ rẹ gan ó ti àṣeyọrí ó ti dìwé ó ti di ìtàn ó ti di àkọsílẹ̀ ọ̀rọ̀ rẹ ti di ẹ̀rí ní ìmọ̀ bóyá ohun tí mò ń sọ yí ẹ má ṣe kọjá agbára ẹ ìwọ ṣàṣe sùúrù jẹ́ káyé máa bú ẹ lónìí kó o lè bá lẹ́nu ọ̀rọ̀ lórí ayé lọ́la ni jẹ́ ọ̀tá fi ẹyẹ ẹ lónìí o kí ọ̀tá lè wá tọrọ jẹ lọ́wọ́ ẹ lọ́la ni o bó o bá fi ra ẹpin níṣà o tó o bá ń gbọ́ mi tó wà lára àwọn tó ra wọn pin ó tọ́nu o ẹ̀dá bá ti rora ẹpin ó ti tọ́nu àbí ọ̀rẹ́lú ọ̀gbìnàkè njọ́ tí ẹ̀dá bá ti ní àlóhùn ò lè ṣàṣeyọrí mọ́ láyé òun ó ti tàn ẹlòmíì ro o torí pé ó dùn sọ́tún kò bọ́ sí ó dùn sósì kò bọ́ sí ó wá rò kò ti tán.
1: Inú
0: ara ẹ̀ ló fi oríṣiríṣi sínú ayé ara ẹ̀.
1: Ìjẹ́ òun lè là lè yọ ọmọ báyìí. Kò mú ọmọ láìka tó ń kọjá lásìkò yẹn.
0: Kí ló bá dé bẹ́ẹ̀?
1: Ló bá kí la fẹ́ mu sùn lálẹ́ yìí. Lágbára lọ́ọ̀ máa jẹ chicken lálẹ́ ọ̀la. Tó o bá ti sọ bẹ́ẹ̀.
0: Wà á dẹ̀ jẹ́.
1: Téèyàn ò bá ti ṣọlẹ́ o.
0: machole
1: to ji la ro to mo suka ru e to gba bi ise lo to nse to fa dura ti ijoko ajejo kan
0: se pe iya oni oro la ni
1: ijoko ajejo kan
0: sejo
1: anu awa wari
0: ami
1: oju rere.

Ka atọ hụ ka
Onye kazi awanya. Ya mesia. Nyefe.

0: Root FM 92.9.
1: Happy and the 92.9.
0: Happy
1: and the 92.9.

Bravo Products Limited, I need it. Then, for the regular.

0: ẹ̀jẹ̀ sẹ́wà yẹn ẹ̀jẹ̀ wù sí ìdùnnú ní fẹ́ràn àti ẹ̀rọ ọ̀dọ̀ tí òun kọ̀kẹ́ ẹ̀rọ rẹ̀ kò rárá ó sì máa ń gbádùn rẹ̀
1: àmọ́ pé
0: lọ sí pé ìfàmà panilákòyà o ọ̀rọ̀ náà ló wá fẹ́ kí n rà báyìí
1: owó ló dìbò kings ló yẹ kó o ra
0: ó jẹ́ ọ̀rọ̀ ìsebẹ̀ tó kojú owó ó sì kún fún èròjà aṣaralóore vitamin a
1: ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi
0: bẹ́ẹ̀ ni ò parọ́ ó nira ìgbọ̀nba tí owó rẹ̀ bá kákó sí mọ̀ pé wà á gbádùn
1: oúnjẹ aládùn tó bá fi òróró náà sí
0: òótọ́ ló sọ ó ṣe wọ̀n rẹ̀ mi mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìsebẹ̀ tí even kings ní ọ̀rọ̀ ìsebẹ̀ tó dára
1: ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi
0: Even Kings, ọ̀rọ̀ aládùn, adùn tó kó ebí àti ara mọ́ra, ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

알았죠. 정말.

Thank you.

Are you

I'm not going to be able to do it.

I'm gonna go to the hospital.

Eu não sou certo.

0: 我说又是你们的事情，我觉得那我就让你们的事情。哎，你有干嘛呀？啦，我干嘛哩 ？Express， 我那有钱卡，如果把啥子把，到了把卡拿过来，对比，要把我我。ladipo wa ki dominique ja long ti mo gba koja ko ti ri pa debile ni kikida omi ni gbogbo yanu opaja o fese wo omi jade ni bi yo ba wa ki afu lasiko ta wa yi e ma tori pe e nsa fun omi e fe ma pe ara gana gba ke lo jura yin sinu kana e wa very very careful o da ke tese bo omi te mo pe we size bi to dedu to mu doju gori ke koja nu e iko bi te tin pe ese gan na tori pe akoko yi oju ona o tin pare pelu omi a ni bomi lo lagbara olorun eledumare iku ori je ku pade oke ti oke ti ni je ku pade ku aya yin lodo oni fade ni ese paya amo opo pa loruko alaja bilkis ayepo la ibrahim olotu agbagba olotu na ni alagba abiodun solomon elugbaju ti won wa lori ewe olotu na ni adeyemi adesanya omo oloku abaja lorun ni oloku ba wa se oju oni ti wa august 13 ati 14 ni lagbara olorun 13 ni christian waykeeper ati evening of tribute ti 14 de ma je funeral service gbogbo we je we mu interment kankan to fi lori reception on the 14 ye lagbara olorun number royce compound ni alara mimo street adjacent 33 ni oku oba gigi ni wiki buti ma wa mi ni interment ya ebe na ni ba di reception bola event center ni ni abimbola woli estate yen new oku oba road after abatio la gigi je ti ma wa gbo en te ba de yemi ri akoko re o en ti o mo ma lu wa alagbo olohun ni se wa ni omo oloku ko le jade so gbo ata je ore aye adeyemi adesanya alolufe adeyemi adesanya asu te ma fi mo lu da lolari apo resi apo ilubo apo gari ki gbogbo e ko fi le roso mo lojo na olohun ko saanu gbogbo wa abdul wasin salahuddin omo to mo ko lo loruko ti emi nje lori eto ojuse ta le ni ore mi na o tele mi wa ta jo ma ta ko roso lori awon bareke tuntun merin ototo ti ijoba apapo se agbekale re ti a ba ni ka wo lotun losi oloko ojo ka awon ipenija ti o nwaye latara ohun ti a n pe ni eto abo lorilede nigeria opolopo awon olulo ti di ahoro lawon agbegbe bi ipinle kwara abada awon bomi na ni zamfara ati awon ilu mi boya ni kogi state ṣùgbọ́n ìjọba àpapọ̀ wọn ní ohun tí àbá lè mójú kúrò a máa mójú tó ní tí a bá wo ológun ta ní lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ṣọ́ aláàbò generally wọn ló kéré jọjọ ẹ rí i pé ní kòpẹ́kòpẹ́ ni wọ́n ní ká gba bíi ẹgbẹ̀rún lọ́nà 50,000 police bákan náà ni ẹni ọjọ́ mẹ́ta yìí ni wọ́n kéde ìgbani sí àwọn iṣẹ́ ológun wọ́n wá ní pẹ̀lú àwọn báríkì tuntun eléyìí tó ń ṣàgbékalẹ̀ rẹ̀ yìí bi iru ti owo keta to ma wa ni ipinle taramba iyen ni jalingo lohun yo ma moju to ohun ti a mo si adamawa ati taraba eleyi ti o je bi ikarun to wa ni ipinle kwara yo ma sa moju to niger ati ipinle kwara fara re ti owo kesan ko niyen ni makodi iyen yo moju to ìpínlẹ̀ kogi makodi fúnra rẹ̀ àti nasarawa bákan náà ní ti kẹwàá tí ó wà ní benin city ìyẹn ó dúró fún agbègbè niger benin láì gbàgbé bayelsa lọ́hùn kí ọlọ́hun kó túbọ̀ ran ìjọba orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ wọ́n wá ní kò ní dín ní 2,000 personnel tí wọ́n jẹ́ àwọn jagunjagun ni wọ́n máa gbà nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tí ó jẹ́ olórí àwọn fúlàní ní ìpínlẹ̀ kwara ìyẹn alàgbà àdàmú ó fi ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú hàn sí ìjọba bola ahmed tinubu wọ́n ní nítorí pé tí a bá ní ká wò ó ọlọ́kan òjọ̀ kan ìṣòro ni àwọn tí àwọn táwọn jẹ́ fúlàní gan táwọn ń kojú táwọn sọ pé fúlàní ní jíyàn wọ́n láwọn fúnra wọn gan ọkàn wọn ò balẹ̀
1: wọ́n ní àìmọye màálù ni wọ́n ti jí lọ àìmọye ọmọ fúlàní tí wọ́n ti kó àìmọye èyí tí wọ́n ti pa wọ́n ni tí ń jẹ́ ètò àbò tó mẹ́ẹ̀ẹ́yì haúsá ti ibo ti fúlàní ti dánbọ̀rọ̀ nù ti ìrọ̀bọ̀ gbogbo pátápátá náà ni àjọ ń fara káásá gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ sídìkì fúlàní ti ìpínlẹ̀ kwara ni wọ́n ti ṣe sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tàbí ìtàkù ọ̀rọ̀ sọ pẹ̀lú àwọn oníròyìn tàmọ̀sí press conference alága tawhid ẹ kú kalẹ̀ ń bẹ̀ akin kábọ̀ sí orí ètò ojúṣe ta ni ní ìkànnì bond fm ní ọdún yàrá ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ pẹ̀lú ọ̀wọ́ mẹ́rin tíjọba wọn ṣẹ̀ṣẹ̀ gbé jáde yìí nínú èrò tí gẹ́gẹ́ bí oníròyìn tó ti ń lọ tó ti ń bọ̀ àwọn ìrànlọ́wọ́ wo ni ẹ lérò pé kínní yóò ṣe fún ètò ààbò ìkíní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé àwọn ọmọ ogun tí wọ́n fẹ́ gbà yìí gẹ́gẹ́ bí ètò ààbò ṣe ń lọ lágbàáyé kí ni yóò mọ jẹ́ bí àríwòye àti àríwísí tí ń lórí àwọn ọmọ ogun tí wọ́n fẹ́ gbà.
2: Ẹ ṣe gan olóòtú ẹ̀dẹ̀kọ òun látàrẹ olóòtú wà lè iná atọ́kùn lélẹ̀ akẹ́ atọ́kùn náà nǹkan tí èmi rí gẹ́gẹ́ bí ìwòye tòun ni pé ta bá wo lénìí wọ́n dín ní gbé lénìí ní bí wọ́n dín ní gbé náà lọ́la àwọn nǹkan tí mo rí bẹ̀ ni pé tẹ bá rí àwọn army mọ́ṣeṣe báríkì wọn kò ń ṣe ni pé ẹbí olè sáré pè pé ẹni tó wà ní ọyọ kò máa sáré bọ̀ lẹ́kọ̀ọ́ kò máa sáré bọ̀ lóògùn ṣùgbọ́n ìmọ̀ gbogbo lédè nàìjíríà tẹ́lẹ̀ ẹ̀ka mẹ́jọ la ní tẹ́lẹ̀ tó bá ti di méjìlá tó bá ti mẹ́rin fún mẹ́jọ di méjìlá méjìlá yẹn tó bá wò dáadáa mẹ́rin tó fi kù yẹn àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn stéètì kan wà tó àwọn stone pàtó yẹ pé bí region kan bí stéètì mẹ́fà bí stéètì márùn ni wọ́n ní ẹ̀dùkọ́tà tí ẹ pé wọ́n á ṣẹ̀ láti pe ọ̀gá wọn pátápátá níbẹ̀ pé ẹgbà míì àwọn ajínigbé tàbí àwọn ọ̀dàlérú wọn ti dé sí ọ̀dọ̀ mi o ṣùgbọ́n pàtó ó jẹ́ kíkiní yẹn súnmọ́ àwọn aráàlú jẹ́ kó súnmọ́ stéètì kọ̀ọ̀kan tó bá wò nísìnyí bóyá stéètì kan àwọn stéètì méjì mẹ́ta tí wọ́n dì mọ́ ẹ̀dùkọ́tà kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà àlàpá pọ̀ mi tó tóní káàkiri àgbègbè nígbà tó máa kó bẹ́ẹ̀ ni pé gbogbo rúkèrúdè tó ń ṣẹlẹ̀ ìjínigbé ni ìwà ọ̀daràn tó ṣẹlẹ̀ á dínkù torí pé ta bá wò á rí i pé àwọn tí à ń sọ ọ̀rọ̀ yìí ẹ̀yìn tó lógun bá gbàyàn tó bá kọ̀ tẹ̀ alẹ̀ lásán kọ̀ kọjá lásán gbogbo àwọn tó jẹ́ oníṣẹ́ ẹ̀dùn àwọn oníṣẹ́ kíṣẹ́ gbogbo wọn máa sá.
1: Ìyẹn náà pè ní olóbìnrin tàjò dé òkú bí ilé ẹ para mọ́.
2: Tó bá di pé àwọn iṣẹ́ tí wọ́n gbà wọ́n fún òṣìṣẹ́ pé kí wọ́n máa rìn káàkiri àdúgbò tàbí kí wọ́n máa ṣe káàkiri wọ́n máa ń pè wọ́n síbi tí wàhálà bá wà ní pé ọyá o wàhálà bá wà dẹ́kun kí ni á dé àwọn ìṣòro nǹkan tá à ń pè ní insecurity tọ́lá tó máa sọ nípa ní security ó jẹ́ nǹkan tó yẹ pé ó kẹnu tó dẹ́ fẹ̀ gan tó jẹ́ pé kò ṣe nǹkan tá a lè máa pé bóyá àwọn ajínigbé nìkan ni insecurity àwọn nǹkan wà tó yẹ pé wọ́n hùwà ìbàjẹ́ tó yẹ pé ìwà àbàjẹ́ tó hù yẹn ìwà àbàjẹ́ tó yẹ pé kò sẹ́ni tó lè dá wọn lọ́wọ́ kọ ni ṣùgbọ́n tó bá ti rí àwọn tó jẹ́ ológun torí àwọn náà lè dá ṣe bá ti ní ológun aláwọn torí omi aláwọn torí òkè aláwọn torí lẹ́ka mọ̀ sí ọlọ́pàá gbogbo àwọn eléyìí náà tó bá jọ ṣiṣẹ́ papọ̀ fi hàn pé tí commissioner of police tó wà ní èkó bá pe ètò wà ní bẹ́ẹ̀sì ìpínlẹ̀ àti ògùn tó jẹ́ ìpínlẹ̀ pé ìjọba báyìí báyìí kọmíṣánná àti ògùn náà wọ́n pàdé papọ̀ ti di mẹ́ta.
1: Àwọn náà ti gbé kúàdì kan lẹ̀ ní ìlú sápá méjì.
2: Wọ́n ti pe
1: tí a fi sowọ́ papọ̀ láàrin ara wọn.
2: Wọ́n tún pe ti ọ̀gá neighborhood safety corps. Wọ́n pe ti àwọn NCDC àwọn neighborhood safety corps.
1: Neighborhood yẹn lè
2: jẹ́ ọ̀rọ̀ ni. Inú ọ̀dẹ kò sọ ti fi sọ bá ti jọba àpínlẹ̀ Èkó. Mo sọ ṣe egbò tí mo sọ ni pé wọ́n á lè jọ máa fi ọwọ́ sọ wọ́pọ̀ láti jẹ́ kó máa rí ibi tí wọ́n àbàjẹ́ bá ti ń lọ. Wọ́n á lè máa fi ọ̀rọ̀ tó wọ́n lọ ṣọ́rọ́ àwọn tí ìjọba àpínlẹ̀ Gálẹ̀ mi sọ nípa àwọn ẹ̀rọ. Àwọn ti ìjọba àpapọ̀ ni mo sọ. Wọ́n ní Nigeria Civil Defence Ground lẹ́yìn ìgbà yẹn tó bá dúró mẹ́rin tán lábọ̀sọ́dọ̀ àwọn Nigeria Police lákúrò mẹ́ta lábọ̀sọ́dọ̀ Nigeria Army lákúrò mẹ́ta lábọ̀sọ́dọ̀ Navy lábọ̀sọ́dọ̀ àwọn Air Force gbogbo àwọn yẹn tó bá jọ fọwọ́sowọ́pọ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ lórí omi àmọ̀ràn tó mọ̀ pé ọ̀gá orí omi làwọn máa pè tí wàhálà bá ṣẹlẹ̀ lórí òfurufú wa wọ́n mọ̀ pé àwọn Air Force ló máa kéte tó bá ṣẹlẹ̀ lórí ilẹ̀ wọ́n mọ̀ pé ọlọ́pàá wà àtàwọn army tí wọ́n á dáàbò bá àwọn kíní á jẹ́ kí àwọn nǹkan tí a lè pè ní ìdá àwọn ìdáàbòbò wa á jẹ́ káwọn aráàlú nígbọ̀kànlé pé ọkàn àwọn balẹ̀ ta ba re so tun la ba re so sin to ba lo se okowo to je pe o ba ofin mu ni koni si o ma di awon isoro kokan ti an koju ni orilede wa Nigeria di ku bi re le kete de bi tun ori pe ni pe share lu ta wa yi gbogbo wa na ni a je
1: so ala
2: ele ja bo to ba ri nkan to je pe o isesi to je pe ko ise ladugo wa eje ka ni number awon lati owo CDA CDC ba ko da awon CDC an lo da awon police station divisional police station wa ladugo wa to je ta ba da awon kan to je nkan ti o ku die ka to
1: iba
2: a le sare pe won pe e wa o nkan ba bayi ni awon CDA ladi po ri o
1: ben
2: nkan bayi la awon CDA arojo be ri o nkan bayi ni CDA awon to je pe won ri o wa fi tun won leti won de awon to de je olopa won se ifimu file la je kon wa di otito ati to ba je pe nkan to ye ko le se itani to le se jamba fun ara lu won ti mu kuro nbe to ba wo gba awon nkan to sele yi won sele ni awon ta le pe ni oban ibi ti lo ta won yo po si ibi e ba igbo lo po si ju ko ti mi kon ma so ni pe bi ijoba apapo se da to fi ati kuku won to le fe gba awon to fe gba yi ba fe gba awon to fe gba akoko ni pe won godo gba to ye pe ise yin gangan o wu won se ko ma gba won oba yi je
1: ki se awon to ye pe ebi no le won de be
2: to ye pe awon to ko se ko passion wa to ye pe awon to ye pe won gba ti bi se to wa pe pe won wa ye pe awon gangan lo ye pe awon gangan lo ma lo fi ipo to se gba
1: yen ebi ati wa se wa se eleyi na
2: ja won wa mu se to gba yen to wa mu se to gba yen won wa ma lo fi se wa baje lawujo ki to ba fe se ru e awon boya ko ni en ta fe gba yi o en to ba je bi garado to ye ko je to ye pe o ni o le to ye ko mo lawujo
1: o ni fan le kan
2: le to ye pe won le so wi pe
1: awon ba fe gba yi o
2: mo ta fe gba yi o omo lu abi ni o en ta mo lawujo ni o ko se jagiri jagan o
1: ki se si bi anu ma daro
2: ko se en to ye pe ko ni bi kan le wa si o awon nkan to le je ki eto abo ti ba to ba je pe nkan ba ti sele lawojo wa a di awon isoro ta nso yi ku ifu gan gbogbo awon legalism to sele la gbogbe wa ko ni sinbe mo ba ti ri pe won to wa ni se olopa omo oluabi ni won to wa ni se army omo oluabi ni won to wa ni se awon civil defense omo oluabi ni awon to wa kaakiri omo oluabi ni a je to ba pe won won a le se wadi won a le se ofin toto awon kan to pon si la je kon mu otito obe ati to je ro obe jade sugbon ba je kon wo pe mo gba se mi na fe lo jeep lotun la wahala ni won aye pe 40 e ka ki ijoba papo tori pe ko derun kon ma pe lotun pe ojo lori kon pe lotun pe ah won ti je egbe lotun o won ti je egbe losi o won ti je egbe niwaju o won ti je egbe leyin eni yen gun ni lesu to la ni ani lati ki awon lori yen tori pe ko se nkan to derun ko se nkan to yi se arara ato
1: oju ni ma ni ro
2: ko se nkan to yi se arara o ko derun arara to ba gbe sare pe se ohun to se lawyer state won gbe take it dey won gbe to ndode won gbe sanfarade won gbe tanambrade iwo lo wa fe so ko fe tele lo fe sa ko fe se bo ile mi si awon to wa fi si di division kokan won a le ma moju to eto abo yen won a le ma fun are labo pe bi ta ba de mi o awon kan ta se mi o a je ka bo wa ni agbegbe ti e fi mi si sa
1: e se pupo e ku ibi ti on ba bade awon re mo fun are ni abo pe ibi ta bade leleyi le aye ti e fi bi sisa sugbon ta ba ni pe ka wo eyin so ni si pe ti o ba gba eyan kan sa awon eyan gba sugbon opolopo odo ni won ki fe pinu fe do lo gba se ologun kini awon nkan to fa ki de mi ijoba le tun se lati le je ki ise yen ko to ma wu awon odo lati darapo
2: e se atokun seri bere de bere de la la ni e wo omo ti o lo sile iwe lati primary lo secondary o wa pari secondary o lo tertiary education e wa gba eleyin fun ni 120,000 lesun ko si wuri kokan fani so wa fe je da to da da ti wa wa fe se da akoko ni pe awon to ye pe won da bubu wa ni mi owo won gboro jowo to ye ko gboro je owo to joju iyen ni o wo awon odo na ta so pa fe sise oko ma fun osise ijoba ise adan lo fe se atari pe gba to ba gba e won lo gba sile 8 step 2 tato gbe sibe ba to ma se owo lo yo owo gba owo pension lo yo owo tax lo yo gbe o ko 140,000 naira lodi oni ki 140,000 naira ran baba mi
1: e sugbon scale ta won ologun yato
2: ko si scale kokan ni last time ta gbo won to pa won experience owo scale ologun lati 60,000 si 100,000 naira ki ni 100,000 naira loni loja ka wa leni
1: e sugbon ni te te ko mu package won ati nkankan enikan lo sumo 300,000
2: ko to gba 300,000 yo ti sumo awon ga gba ta no ma se yes sir ijoba ma ri be ti ma so fi joba ni pe ki joba se ki salary ti je ko ma fa awon
1: ko joju
2: ko joju
1: ko je
2: ise mi to se o to wa be ni pe to ba fe gba se ami awon babe o ti ko bo we pe atoku ataye awon yo nda fi joba mo ti o fi je ka awon odo fe se awon obi won so pe kilode
1: eh but te ba so ka awon odo awon obi o fe se te ba wo bi awon apade kan lo lede Nigeria kan ta jo wa yi to ba fi le so pe se ba ti riri nigba ti space ta lodo won Olorun ta ri eyan ti o wa to gba form Lagos Island to gba to
2: sojo
1: eh awon yen se se awon yen emi ta won ni o ni duplicate ni abi awon se ro ra won da sibe ta won apa bi nsa
2: egbon eni ti o ri gari ko ni so sori awon bi bayi oju wa ti la sawon kokan won ti ati njaye ati mo to njowo ati mo nkan to je pe te ba ro ke le fowo se to ba ni ko lo gba se to je pe to ba lo to so pe baba o atoku ataye wa saiwe wo baba baba se o le ko bo e bo gbugbo ala mo pe o ti o di se investment mo so pe lo gbe lati primary secondary tertiary wa ni pe ko wa se
1: so wa ye ko di gba ti jo ba fun pe ka mo hin won la pa igba tan ba
2: hin won le hin la pa awon kan wa sori e o dabi alati ma se ti se mo se ba pele ko di bere si ma se ba ma fa won yin ran pe ba ni ta won bi ko bo ye ti ya a ko si ni ni ko ni ni ni ni ni ko ba ya o mo ma ti ni ni ko ni gba kan to je ko yo wa ni ko ba lo se ni ko ba je o ka ni ya ga ba je ko o ni ba le ti se ni awon je ko ta won je o ni ba ni ba ni ko ni ko ni ko ni ko ni ko
1: Yeah.
3: Thank you.

0: destiny of Hackaholics, one of Bank's innovation platform, where bold, tech-driven ideas become real solutions. Calling all-round innovators, startups, and creative thinkers, come pitch your innovative solutions at Hackaholics 7.0 and compete for the 150 million naira prize pool. Visit hackaholics.onebank.com to submit your entries. Applications and participation are free and open to all-round Nigerians and startups across Nigeria, whether you code or not. Hackaholics 7.0, powering possibilities.
1: Kíyà wa ìfáwá ṣe nílé ayé, níbo la ti wá tí a bá ti ayé sílẹ̀, níbo la ń lọ? Ọlọ́run ni a ti ń gbà sí ẹlẹ́dà tó dára sáyé. Kí ni àwọn òṣìṣẹ́ tí ẹlẹ́dà tó ń ṣàkóso ọ̀rọ̀ ìwé ayé? Àwọn jẹ́ ọmọ ọlọ́run, wọ́n jẹ́ ọmọ ènìyàn. Ẹ kàdúrà lórí ètò ọ̀pọ̀ olúwa káyé so níbi tí a ti ń lọ lọ́ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gbádùn láti ọwọ́ àtúnṣe lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́ ní wẹ́ǹsì láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìwé àti ìṣẹ̀dá ọ̀nà gbàgbé ọjọ́ olúwa káyé so aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Lórí ìkànnì Bond FM 92.9 ní gbogbo ọjọ́ ní Wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Ẹ kú ìkànnì.
0: The National Broadcast Academy in Ikeja, Lagos announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10th to September 18, 2026. Let us hold Monday to Friday from 9 a.m. for 6 weeks. Prospective candidates must be degree or HND holder. School set program with credit in 5 subjects, including English language, may be considered. Admission form can be obtained at the National Broadcast Academy, Plan A at Ekunetaji Way, Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/ndacademy.ng. Announcer, the management.
1: Kíyà wa ìfáwá ṣe nílé ayé, níbo la ti wá tí a bá ti ayé sílẹ̀, níbo la ń lọ? Ọlọ́run ni a ti ń gbà sí ẹlẹ́dà tó dára sáyé. Kíyà wa òṣìṣẹ́ tí ẹlẹ́dà tó ń ṣàkóso ọ̀rọ̀ ìwé ayé. Àwọn jẹ́ ọmọ ọlọ́run, wọ́n jẹ́ ọmọ ènìyàn. Ẹ kàdúrà lórí ètò ọ̀pọ̀ olúwa káyé so níbi tí a ti ń lọ lọ́ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gbádùn láti ọwọ́ àtúnṣe lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́ ní wẹ́ǹsì láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìwé àti ìṣẹ̀dá ọ̀nà gbàgbé ọjọ́ olúwa káyé so aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Lórí ìkànnì Bond FM 92.9 ní gbogbo ọjọ́ ní Wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́.

الجبل علينا.

Yeah.

Thank you.

ti la wa fe se ugbo mo dupe lojo toni pomo nje kojo emi ko jojo ayo fun wa omo wa sori re awa lo wa de to foko bale bayi oju mi ri to la ba fe oju mi ri wo oju mi ri to ya je ni mo ri poju ha la ba ke ṣùgbọ́n mo dúpẹ́ ìyá àgbà ọmọ ní òye mi kí lẹ̀ ń sọ ọ̀rọ̀ ní òye mi ẹ̀láyé mi ọkọ mi ṣe ojú mi ti rí tò torí ẹ̀ làwọn àgbà ṣe pòwe kan pé ohun tó jẹ́ àgbàlagbà rí tó fi jù sínú tọmọdé bá rírú ẹ̀ ojú ọ̀ máa fọ́ ni ojú mi rí tò mẹ́wọ̀ mélòó ni mo fẹ́ sọ mélòó ni mo fẹ́ ròyìn màá mi ó dẹ̀ pé àsìkò ti kó báyìí ká ṣíṣe lójú egbò ká sọ bó ṣe ń lọ yín lápákẹ́ o kó lè máa hùwà dáadáa láàrin àwùjọ kó tún lè jẹ ọmọ dáadáa kí wà ẹ kó tún lè lékún ó mà ga ọ gbogbo ọrọ tẹ ẹ ń sọ yìí máa yà mí lẹnu tẹ ẹ mi ìrẹyìn méjèèjì máa ń mi ìyá àgbà kí ìrẹyìn méjèèjì kẹ ẹ sọrọ báyìí rí èmi ò tiẹ kí n tiẹ lè dúró láti gbọ látẹnu yín màá mi àti látẹnu burama gbogbo ọkọ tẹfẹ sọ fún mi gbogbo ìtàn tẹfẹ sọ fún mi. Làbá kẹ́ ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ ni torí pé kí ni orí ọ̀fẹ́ lọ́wọ́ fi fi ẹ́ fún mi nítorí pé wọ́n fún ẹni ọkọ̀ gidi ó tó rẹwà ó tún wá gbẹnú lé àwọn fámìlì tó dà àwọn èèyàn dáadáa ló bá pàdé wo ọlọ́run ó kọjú sí ẹṣí ẹ láàánú rẹ̀ mo wá gbà dábàá pé léyìí tó kù tó máa lò tó bá gbọ́ àwọn ọ̀rọ̀ gbèsè ayé màá mi àti tèmi yìí lọ́nà wàá lè fi ṣe àríkọ́gbọ́n ọ̀rọ̀ tó gbọ́ láti bíi 25 years sẹ́yìn wàá gbọ́ lẹ́yìn lálùgbà tí mo ti bí ẹ wàá gbọ́ wàá tún lè fi ṣe àríkọ́gbọ́n tí wọn náà fi ń ṣírò àbí láàrin àwùjọ orí kan tó ṣẹlẹ̀ sí mi ní ìrìn pé kí ni àti ṣẹlẹ̀ sí ẹ mọ́ àmì ẹ má jà mí láyé àkílẹ̀ ń sọ yìí gan-an bẹ́ẹ̀ má máa bẹ̀rù kò sí nǹkan kan èmi ní pé tẹ́tí ẹ báyìí kò gbọ́ nǹkan tí mo fẹ́ sọ pé pé kí ni ó máa ṣe ó láǹfààní á dẹ̀ kò ní jẹ́ kí wọn náà ṣìyà lọ́jọ́ iwájú nígbà tí mo parí secondary school rẹ nígbà tí mo wá gbogbo ẹ̀ ó ní ó rọrùn ká má sọ nǹkan wọn lé nígbà báyìí kò sí owó kò sí kò sówó tí máa fi ṣe exam kò sí nǹkan kan kò sówó tí máa fi kọ wà ẹ́ẹ̀kì kò sí nǹkan kan torí pé kí ni mo dẹ̀ mọ̀wé nígbà yẹn mo mọ̀wé ṣùgbọ́n inú agbolé láti dàgbà nígbà tí ò tiẹ̀ ti sówó tá máa fi ṣe wà ẹ́ẹ̀kì èmi gan ìwé gan òwú mi lórí mọ́ ìwé gan òwú mi lórí mọ́ ṣùgbọ́n inú àfẹ́fẹ́ ló ń la dàgbà sí i torí ẹ̀ tó gbogbo ìgbésí ayé tá a ń lò ń gbà yẹn ìgbésí ayé mo fẹ́ gbé ìgbésí ayé tó ga ṣùgbọ́n ibi tá à ń gbé àti gbogbo bí ta bára wa tí àpótí ẹ̀jẹ̀ lè ṣe nǹkan dáadáa rárárárá àárín àwọn ọmọ ọ̀ta lóríṣiríṣi àwọn tó ń fa gbó àwọn tó ń ṣaṣẹ́wó gbogbo ẹ̀ ni ó pé kí ni èmi ò dẹ̀ fẹ́ gbẹ́rù gbé bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n nítorí pé nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ nígbà ẹni pé mo fẹ́ gbé tan màá mi lára àwọn ọkùnrin tí wọ́n ti ṣèkà fún màá mi ìyẹn ló wà lọ́kàn mi o pé màá fìyà jẹ àwọn ọkùnrin tó ti fìyà jẹ màá mi torí pé mo fẹ́ gbẹ̀sán lára àwọn ọkùnrin nǹkan ṣe fún màá mi ṣùgbọ́n nígbà tó wá pásítọ̀ láti fẹ́ ọkọ mo ti pọkàn lóko pé ọkùnrin ti gbàgbà ni màá máa fìyà jẹ wọ́n ni màá máa fìyà jẹ wọ́n á ṣe wọ́n bó ṣe ṣe ń ṣe ojú ṣùgbọ́n nígbà yẹn báyìí tí mo wá fọ́kọ ọkọ mi máa nífẹ̀ẹ́ mi o ọkọ mi máa nífẹ̀ẹ́ mi o ṣùgbọ́n ìwà burúkú tó ti wà ń nínú yẹn tí mo ti ṣiṣẹ́ burúkú tí mo ti gbìyànjú pé màá ṣàárí pé mo rẹ́yìn àwọn ọkùnrin orí nǹkan ti ṣe fún màá mi òun ló wà lọ́kàn mi pẹ̀lẹ́ kí ní dada tí ọkùnrin yẹn ń ṣe fún mi bí mo ṣe wá délé báyìí ó ṣe pé mo ti ń ba gbé tó bá gbé gbá báyìí àní kò mò ń gbé tó bá gbàwé báyìí àní kò orí ṣe gbogbo tó ṣáà ṣe kò ṣáà tẹmi lọ́rùn bó ṣe ń fìfẹ́ wọn mi kí ẹkẹ́mi náà dákẹ́ yẹn padà láyé omi ìfìfẹ́ wọn o nítorí nǹkan tó wà lọ́kàn mi tí mo fẹ́ ṣe yẹn ló wà lọ́kàn mi bí ṣe bẹ̀rẹ̀ sí máa pàjà nìyẹn tí wọ́n máa bàjà bàjà bíi ilé ayé ti fẹ́ sí i màá tún rí i àlùwà ló kọ́ mọ́kùn máa fi tiẹ̀ ṣe nínú ìṣòkan àwọn mọ̀lẹ́bí ẹ̀ nìyẹn báwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣe wá ilé mi jáde nìyẹn láti inú ilé ẹ̀ wọ́n ṣe ilé mi nìyẹn pé kí n má pọ̀ ọmọ àwọn o kí mo ṣe padà sọ́dọ̀ màá mi nìyẹn nínú àfẹ́fẹ́ yìí kan náà náà bí ẹni mo padà sí ìgbà ẹni wá pinnu pé mi ì ní fẹ́ ọkùnrin kankan mọ́ àjọkẹ́ ìyẹn ni wípé gbogbo nǹkan tó ń ṣe lélẹ́yìí ó dẹ̀ sọ nǹkan kan òfin kọ́kọ́ tó mi létí àjọkẹ́ ìyẹn ló jẹ́ kọ́kọ́ kúrò lé ní ti ẹ̀rọ tó fọ́bọ̀ wọn lórí mi ó dẹ̀ wá sọ nǹkan tó ń ṣe òfin kọ́kọ́ tó mi létí màá mi kí o fọ́bọ̀ mọ́ o màá mi ṣé pé fọ́bọ̀ mọ́ dájú mi lórí ẹ̀ ń kí ló lè fi ìyẹn.

Shut up now.

Thank you.

Also, bleib bis dahin.

Àwọn

Ìjọba àpapọ̀ ti fi fún ìgbìyànjú

Thank you.

Ten bells, three in one chapel, three

coming. The world's like tonight. We've got the men on the brush.

0: Turn right, plate 1 taco, turn right in.
1: Kí ni àwa ìgbà wá ṣe nílé ayé? Níbo la ti wá? Tí ẹ̀ bá fi ayé sílẹ̀, níbo la ń lọ? Ẹlẹ́yin ni fúnbà sí ọlọ́dà tó dá wa sáyé. Kí ni àwọn òṣìṣẹ́ tí ọlọ́dà fi ń ṣàkóso ọ̀rọ̀ ìwà ayé? Àwọn oúnjẹ ọmọ ọlọ́run, kí ni jẹ́ ọmọ ìran? Ẹ pàdé wa lórí ètò ọgbẹ́ olúwa káyé ṣe níbi tí a ti ń yọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ grammy láti ọwọ́ adresse lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú wednesday láti agogo mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Àǹfààní wà láti bèrè ìbéèrè nípa iyì àti ìṣẹ̀dá. Ẹ má gbàgbé ọgbẹ́ olúwa káyé ṣe aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá. Ẹ kú ìkànnì.

Okay.

0704-886-6422. 0704-886-6422.

0: ọba mímọ́ fún ọ̀rọ̀ ọkùnrin náà dayọ̀ lálẹ́ ètò ní wọ́n rán abita kìí ṣe àlàáfíà gbogbo akókè ọba mímọ́ fún ọ̀rọ̀ wa dayọ̀ ẹyí èèyàn ní òṣìṣẹ́ wà bá bóyá ní wọ́n rán abita àtìmọ́ àbí kí wọ́n mú kí yí o wọ́n tún ní àti wọ́pọ̀ ọ̀rọ̀ ọmọ olúwàbí káwọ́pọ̀ ọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ síra wọn wọ́n rán abita àwọn wọn ní bóyá tó gbẹ ń lọ déédé ọlọ́run ní fiásílẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tí ọmọ ìyá méjì bá tilẹ̀ kò tí wọ́n bá ara ọkọ̀ tí wọ́n rojú òun tó ọ̀rọ̀ ni wọ́n bá bá ara ọkọ̀ tí wọ́n rẹ̀ ní jáde lọ bẹ̀ẹ́bẹ̀ ni o wọ́n rán abita ọlọ́run ló kọ́ ọ̀rọ̀ báwọn lọ́dọ̀ aṣọ lálẹ́ ìpè ní wọ́n rán abita gbogbo ara mọ kọ̀ǹpútà ń sọ yìí kí ọtí gbogbo òun ti gbà báyìí pé orin baba ńlá bàbá tún bàbá bàbá pítà wọ́n rán abita wọ́n wá ní kí wọ́n jẹ́ iṣẹ́ yìí sí gbogbo ẹ̀yìn oníbàárà wọn akọkùnrin àtọkùnrin tó mú fọ́n rán abita pàápàá jùlọ láti kí a mọ̀ pé ó kọ dandan kí a tún ọdún méjìdínlógún sókè káàbọ̀ tẹ̀lé kan fọ́n rán abita ìyẹn tó ń ta má ta fún ni tí ò bá sí ìpè kí n yẹ sókè ìyẹn tó bá sí ìpè kí n yẹ sókè lọ pàtàkì láti ilé iṣẹ́ tó kan fọ́n rán abita má mú ìpè lọ lọ́run kò bá ọ̀sẹ̀ ni fọ́n rán abita wọ́n wá ní ìdí ọjọ́ mọ̀ pé fọ́n rán abita kì í ṣe ọtí tó jẹ́ pé ó wá láti pa àwọn èèyàn lára ìdí ìyẹn tá a ti kọ́ lọ́nà ìgbà lójú lọ́nà tó tọ́ tó tẹ̀lé lẹ́nu ìtẹ́lẹ̀ rẹ̀ lẹ́nu ìwà pọ̀ sí pé kó o ní ìyẹ́kùnú tó o mú àmì para fọ́n rán abita kò fẹ́ kí ìwọ́ tó mú omi kó o wá di ìgbàkúgbà torí pé o fọ́n rán abita ìgbádùn ní fọ́n rán abita ọdún àkókò kódà àní fọ́n rán abita kò dìgbà tí mo bá ń fọ́n rán abita síwájú tí o wá ń ṣe kí ni tí o wá ń ṣe ojú bàlàbàlà tó ń bí tó ń lajú tí o wá ń ṣàtìkọ òṣìṣẹ tí o wá ń ṣe fún àwọn èèyàn tó ẹdá fún táwọn ìjẹ bàtà ní mọ́tò mi kí ló jẹ ẹjẹ mi àwọn òbéèrè òdì òbéèrè tí o bá jà lọ òbéèrè tí o borí títí dé tí o borí títí mi tí o rán bíta ìwé tí o bá mú o mọ̀ pé o ò gbọdọ̀ ta níbi wípé ọjọ́ ọ̀la ẹgbẹ́ kọ́lùkọ́lù wà á fọ́n rán abita fún àbórí ẹ̀ fọ́n rán abita wà fún àwọn tó mú ìsinmi ká gbádùn ara wa ká ṣàyé ká ṣe ṣáájú ká tún ara bí afẹ́fẹ́ tó gbádùn rẹ̀ afẹ́fẹ́ ìgbádùn sílẹ̀ sí pé kí o ṣáájú ìmọ̀ oníwọ̀n mo wọ́n náà mọ sí mẹ́jọ ó gbọ́dọ̀ fẹ́ fọ́n rán abita tó jẹ́ olùmí fọ́n rán abita ó gbọ́dọ̀ mọ̀ pé ìgbọ́dọ̀ fọ́n rán abita kò ní ìlà kárí mi o gbọ́dọ̀ mọ̀ gbà tó ti bá ẹ lára mu dé ó ti pé ìgbà tí òun bá ti dáwọ́ dúró ẹ̀rọ fọ́n rán abita kì í pé kó o ní kó o lọ sí ilé ìgbọ̀nsẹ̀ kó o sì gbọ̀nsẹ̀ lọ́wọ́ kó o jẹun dáadáa kó o sùn kó o jẹ dáwà kó o sùn láì tó bá mu kò sórí ìfẹ́ tó gbádùn ẹ̀kọ́ tẹ̀ sí ẹ̀kọ́ tẹ̀ kẹta ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀ka àwọn ẹ̀kẹta ẹ̀kẹgẹ́ fọ́n rán abita dúró ẹni bá mu fọ́n rán abita kò ló kú ma wá tó tẹ̀ ẹ̀ mo lánàá yẹn ẹ̀ mọ́tò fẹ́ gbà òun lọ́wọ́ tí dára fọ́n rán abita tòṣì ní ìrọ̀lẹ́ fọ́n rán abita ó ò gbọ́dọ̀ fọ́n rán abita wọ́n bá inú kòkò dání nínú dọ́tà rárá ó fi ṣe ẹni tó gbé olólùfẹ́ fọ́n rán abita dúró rárá o fọ́n rán abita kò gba kí o mú ọtí tó kọ wájú ẹni tó ń ṣẹlẹ́yà láwòrán tó ra ìyàwó rẹ rí wọn lò dá ní ẹni rárá o tó ní mọ fọ́n rán abita bí ojú tó rẹwà àwọn arẹwà ọkùnrin àti obìnrin ló sì ní ọmọ tí wọn gbàgbé kalẹ sínú ìpè omi ìpè ọmọ tó fọ́n rán abita ọtí àwọn tó yá ẹyìn ní ó máa jẹ kí ọpọlọ rẹ pé àlàáfíà rẹ á múná dépò ọ̀pá ìyá ń nà dáadáa ọkùnrin ádúrógbé bí ọkùnrin obìnrin ádúrógbé bí ọkùnrin gbòòrò wà á ronú ìyá ara ta lọ́nà tó tọ́ fọ́n rán abita ọmọ adé ìfi ta ló jáde níta kan àtàrà báwọn ìfi débi adáko ta ló ń wa èdè yìí ta ló ń wa sílé yìí àrárá o ó ti kọjá ìwé yìí fọ́n rán abita kò gbọ́dọ̀ fọ́n rán abita ó ti ní òun náà èyí láti tètè tọ́ mú mi fọ́n rán abita kí dáná wa kọ̀ nígbà ìpàdé àbójútó tó péye fọ́n rán abita kò kàlè gbá tó tó ní òun tó bá máa wakọ̀ tó bá fún fọ́n rán abita máa wakọ̀ tó bá máa wakọ̀ máa fọ́n rán abita wípé fọ́n rán abita fẹ́ ìgbéyà fọ́n rán abita fẹ́ àlàáfíà fọ́n rán abita fẹ́ ààbò fọ́n rán abita wọ́n fẹ́ ìgbà tí kò tó da pàápàá díẹ̀ láàbù láwọn èèyàn tuntun fọ́n rán abita fún mi jọ̀wọ́ gbogbo ẹlẹ́yàjọ́.
1: tó bá mú fún ọdún ká kí ìwà táyì ní òfin ọpọlọ ní ní ìwọlúwọ kí olùdarí tọ̀ wá ní ìpè ìwọlúwọ kí ọmọ bá fẹ́ kí olùdá ọmọ tó wá nínú ìyẹn nínú ìlú fún ọdún ká ẹni tó bá mú kí ní lọ sọlé òfin ní o tàbí ẹ̀rọ amúnáwá ká fún máa wù àpẹẹrẹ ìgbẹ fún ọdún ká fún ọdún ká àfẹn tó máa gbé ìwúrẹ kí ni rárára fún ọdún ká fún ọdún ẹgbẹ́ ẹnìkan àbíkà ìwọ̀n níwọ̀n nítorí àṣà yìí nítorí ìfọ̀kànbalẹ̀ ní níbi tó jẹ́ pé ìrẹ́gbọ́n lè nílẹ̀ bí pé ẹnìkan àbíkà tó ṣòkòtà yàtọ̀ àrà yára ni nínú ẹ̀rọ àbíkà ní ìdìbò sí torí ẹ̀kan àbíkà ní àwíńṣẹ́ ìṣẹ́kẹ́ máa mú ẹ̀rọ àbíkà bí ìṣẹ́ adúlé kàjọkà àti ìṣẹ́ ìdàkíkẹ́ ní níbi ìṣẹ́ nígbà wà nígbà tó ní ọtí nílẹ̀ àmọ́ nígbà fún àtẹ̀lẹ̀ tó bẹ́ẹ̀ sí kí ní bẹ́ẹ̀ bí nígbà fún àdìkà nígbà ọ̀tẹ̀lẹ̀ fún ẹ̀rọ àdìkà ní pẹ̀lú ọpọlọ ní ìwọ̀n níwọ̀n ní ìpínlẹ̀ pẹ̀lú àṣà ìpínlẹ̀.
2: Èyí ni àdúrà àṣálẹ́ láti ní ìjọ The African Church. St. Peter's Blessed Aladiba Mission School, number 30, Aladiba School, Ajegun. Pẹ̀lú the Right Reverend Chijo Bamboyo, Bishop of Aladiba Mission School. Oya Ẹja Gbàdúrà.
3: Ẹgbẹ́ Hallelujah, shout Hallelujah, ẹgbẹ́ Hallelujah, shout Hallelujah. Àdúrà alẹ́ àdúrà wákàtí ìtúsílẹ̀. Wákàtí ìtúsílẹ̀ night prayer. Jámọ̀ ni Ọlọ́run ká bí irú àwọn ọ̀rọ̀. Let us worship God before we go into the Bible. Jámọ̀ ni Ọlọ́run ọ̀rẹ́. Let us thank him in song. Àwọn ètò pàwá máa lóyún ọ̀dọ́ Alléluia ní the Lord who has preserved us in our journey today. Àlẹ́ láyọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó dá wa padà wá sí lóyún.

0: وأمده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. أفرجوا لنا أبناتي بالتقوى لابتون سسوى جنري بطورة فيها إسلامية يوري إليه يعني أولا إسلام والقلشة إس إسلام أتي أولا أشاتي شيوا أولا أشاتي شيوا لولي نبعو في إسلام إليه يعني أبلا ليه كفا سيلا أبا جنيا أبلا أهلو بيوزنا تشاتي يوري àwọn àṣà lórí káyé ṣẹ́lú àṣìṣẹ́ wípé orí ìdí àṣà náà àgbọ̀dọ̀ fábùsùn ní ìdí ẹ̀ nítorí wípé ọlọ́run bá fúnra ara rẹ̀ ló sọ wípé ká má ṣe é ànábì ọlọ́run bá fúnra ara rẹ̀ ó sọ wípé ká má ṣe é àdẹ̀sọ wípé lára òṣùwọ̀n tá a fi ń wo àṣà àti ìṣe tá a fi ń mọ̀ bóyá wọlé àbí òwò ní ìwọ́n náà ni pé tó bá ti kọ lórí tọ́lọ̀ ọba ní ká má ṣe àgbẹ̀dẹ̀ débi ẹ̀ o lẹ́yìn náà àwọn wo àṣà abẹ́ṣà ìgbínlẹ́wẹ̀ ìdábò ìgbínlẹ́wẹ̀ bákan náà àwọ àṣà adélé mọ́tò lórí obìnrin so níbi tí àpàdé ní abala ẹlẹ́ẹ̀ta ro nìyẹn wáyé ní ìtẹ̀síwájú lára àwọn àṣà míì tó tún wà pẹ̀lú wa pàápàá jùlọ lápá ọ̀rọ̀ wa ń bí nílẹ̀ yorùbá èyí náà ní pé ẹrù tó lára ìfẹ́ ọlọ́run tí ọmọ ẹ̀dá èèyàn èyí náà ni ọlọ́run fún ọ̀lọ́mọ gẹ́gẹ́ bí n tí ọlọ́run bá sọ fún ọ ní kùránì nígbà pé yàáàbò lè máa ń yàṣáwù ìyáátá wọ yàáàbò lè máa ń yàṣáwù òkúkú rẹ áwùn ìlà òwúgbò fún kòkòrò adánwà ìyáàtá lára wàhábù ìwọ ọlọ́run bá èyí náà ni kó o fún ọlọ́mọbìnrin lára rẹ̀ lọ́mọbìnrin lára rẹ̀ ní méjèèjì kéèyàn máa bá kọ kéèyàn máa bá kọ lára ìfẹ́ ọlọ́run ọba náà ń gbà mí òun náà ní pé ọlọ́run bá fún ọlọ́mọ méjì lẹ́ẹ̀kan náà ṣẹ́ẹ̀dú mẹ́tọ́lárì lọ́málẹ̀ ọmọ ọ̀kọ̀ọ̀kan là ń rí bẹ̀dúgbà mí ọlọ́run fẹ́lẹ̀ mí ní méjì ẹ̀mí mẹ́ta ẹ̀mí mẹ́rin mọ́rin mẹ́fà méje àbìrì tó wáyé bẹ́ẹ̀ náà lọ́dọ̀ wa ń lẹ yóò bá ń bí bẹ́ẹ̀ yọ kábíjèjì nínú àṣà àti ìṣe àtìṣọ ọ̀rọ̀ ikú kábíjèjì àtìṣọ ọ̀dàṣà eléyìí náà ló bí ẹ̀wà àbejì ńlẹ̀ yóò bá náà ẹsẹ̀wà àbejì anífẹ́sẹ̀wà àbejì nígbà míì ẹ̀ẹ́rọ àwọn míì tó máa ń tọrọ bára wọn ni ẹ̀ka méjì lọ́rọ̀ yìí ẹ̀ka méjì lọ́rọ̀ yìí kí ni sì ń bí àwọn ọ̀gbọ́n yìí ìdúkà lọ́wọ́ ayẹyẹ wò náà ni tá a bá ti dèjì nọmba wọn ilẹ̀ yorùbá lè kọ́kọ́ ló ń dìbò tá a bá ní àwọn àgbáyé ló ń dìbò jù oṣù wáyé tó ní ìgbà tó yá ń dìbò tó wá dé ìṣà oṣù wáyé ló ń bẹ̀rẹ̀ wá làbí ń sọ̀rọ̀ ìbejì oṣù wáyé ló ń ìyá àbẹ́jì bí ń tọrọ ayá èyí tí àfẹsẹ̀jẹ́ ayé ẹ̀rọ mú wá láyé nìyẹn ìdílé máa bú ẹ̀ tọrọ tí ó yọ̀bá tó yẹn nípa wá wà fún wa odìdẹ lọ bó rí ìlú kù ní àwọn ọ̀rọ̀ bá fẹ́ ẹyẹ tó kú ọlọ́mọ méjì ìké àárọ̀ ọlọ́rọ̀ báyìí èrò lọ́dún wọn kú bí nǹkan fi ojú tí ò sọ nìkiri ààbẹ̀ fi ń wádìí ìdí tá a fi ń wádìí yẹn ló máa wá gbogbo kú lórí wa lọ́wọ́ so àṣà wípé à ń ṣẹ̀wà àbejì àṣà àbẹ̀rùjáde ṣílíkòrò ìbejì ò lẹ́wà tó kẹ́ kò sí special àbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ń ṣètò ìbejì èyí tó bá bí gbogbo àárín ọlọ́ọ̀bá ìkẹ́ ẹ̀rẹ́ ni pẹ̀lú àwọn àjọ kárakára àkẹ́ ọlọ́run kápá máa ṣọ ọlọ́run ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ ṣé àṣà ẹ̀wà àbejì kò wọlé nínú ìsìlám èyí tó bá bí gbogbo máṣẹ̀wà máṣẹ̀wà àbejì má lọ ṣàyẹ̀wò ó kí ni àfẹsẹ̀jẹ́ ayé rẹ̀ tó wá sáyé àṣà tó tẹ̀lé lọ́wọ́ tó wà tẹ̀lé rẹ̀ má débẹ̀ ṣé látàrí bẹ́ẹ̀ gbogbo àwọn akọ́kọ́
1: nípa ní kí ìṣẹ́lẹ̀ bá máa wá kiri láwàá tọ̀wọ́ dún un ṣá ètò ìfọwọ́ ìṣà kankan nínú ìbejì òjì ń tó fẹ́ ṣà ń bẹ̀ ọlọ́run ṣàánú ní ìkẹ́ ọlọ́run ìdìbẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ náà ní pásítà kódà ń bẹ̀ mí ni wọ́n tí wọ́n bọ̀ wá bẹ́ẹ̀ yẹn bá bí mọ ọkùnrin mẹ́ta léra ọba kọ̀ọ̀kan ọbọ̀kùnrin ọbẹ̀kejì ọbẹ̀kùnrin ọbẹ̀ta ọbíkọta ọbẹ̀kùnrin ìwọ́n náà lọ́jọ́ ìṣà lọ́dọ̀ àwọn máa ń fi inú ìyábẹ̀ wá ní ìyá alágbèé ìyá alágbèé wọn máa ń tẹ̀ lọ́dọ̀ wa ó dúró ń ṣe àwọn ìkìlì tó gbèsè tí ìyẹn náà lọ́tọ̀ ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn àṣà wọ̀nyí àṣà tí ò wọlé owó lábẹ́ ètò ìsìlám ni pàápàá ẹgbẹ́ ni abẹ́ ṣíríkì náà láàjò sí àìsàn tó ṣíríkì rèé fi gbogbo àṣà tó bá ti ní mú àgbẹ̀dẹ̀ kánò kò ní lọ bẹ́ẹ̀ náà ni dada kábímọ ọba bí mùsùlùmí má tiẹ̀ bímọ lọ rẹ gbogbo ẹ̀ síbẹ̀ níyà kórókó ya dada tó bá tẹ̀lé ìdàgbà súnmọ̀ ọmọ òun ìyá dada ó gbé bàbá bá wà bẹ́ẹ̀ wọn dada ìyẹn náà ó dìbò ìjà fẹ́rẹ̀ yóò wá lọ́dọ̀ ní kó lọ pa tọ́ka yẹ kókó gẹ̀rẹ́ yẹ gbé oríṣi tó gbogbo àwọn ọ̀gá wọ̀ yẹ gbẹ́gbẹ́ bí mi mùsùlùmí àtẹ̀tẹ̀ bá wọ pípa ń bẹ̀ ẹ̀tẹ̀ gbogbo tó bá bí rẹ̀ lọ́wọ́ ẹ̀ fún ẹ abọ́lọ́ rẹ̀ ẹ bá ṣe ẹ̀fọ́ àgbọ̀dọ̀ ní wá ń di ẹ̀ náà lára àwọn àṣà tá a tó gbogbo yẹra fún tó àtọ̀lé wá ní ẹyin ọ̀bá òun náà ní sọ̀nà ìsìlám pàtàkì kíkí kárí àwa kárí àwa bẹ́ẹ̀ sì ni ìsìlám pàtàkì ọmọdé bọ̀wọ̀ fágà òjíṣẹ́ ńlá mọ̀kànlá onípa ńlá ńlá ńlá nífẹ̀ẹ́ gbòòrò ìrànà wà lánàá ńlá àríkò akọ ẹ̀dùnrún rímọ́ balẹ̀ ìsàmìlì àgbàlagbà tí ò bá láàánú ọmọdé wa ọmọdé tí ò bá bọ̀wọ̀ fágà wa adámọ̀ kì í ṣara wa lára ibi tí ọ̀wọ́ ti ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọmọdé sábà ó lọ́ọ́ lè tó ká kíyàn ọmọdé kàgbà ìṣúná àwọn pàtàkì rẹ̀ àmọ́ òkè tó wà tá a máa wá láti kún ilẹ̀ yorùbá olùbàdàn ọmọdé wá jẹ̀ bálẹ̀ gbalaja tó nà ọ́ tẹ́ akọ́gbà tó ọmọ yóò wá sí ìwé náà fún ọ̀dá bẹ́ẹ̀ mùsùlùmí ó yẹ ká ti jáwọ́ ńbẹ̀ ó yẹ ká ti jáwọ́ ńbẹ̀ àìjọ àìdókò tọmọ bá fẹ́ kí wa ó gbọdọ̀ kò kálẹ̀ o àbẹni tí ò tó wa bẹ́ẹ̀ nínú ọtí wa o àbọ̀dọ̀ tẹ̀ bálẹ̀ gbalaja bàánà ó yẹ ká ti dáàbò ní ìyẹ̀bọ́ ọ̀sìn náà ó sì ń jàlẹ̀ ìrìn àjò ẹ̀ ọdún ẹgbẹ́ bẹ́ẹ̀ ọmọdé ìgbàdọ̀ tẹ̀ bálẹ̀ tí bàbá ẹ̀ lọ́ni oníkan kiri kan tí ò bá ní ẹgbẹ́ tó bá lékòó tó gbọ́dọ̀ sí ẹ̀ ẹni tó náà bá kó ṣe àwòkọ́ṣe fún wa láyé ẹni tó ló wá di gbọ́ láàrin ọmọ ẹ̀dá ẹ̀yàn láyé òun náà ni adájọ́ ẹ̀dá mùsùlùmí sọ́nà láàrú àlẹ́ ẹni tí gbogbo ọ̀rọ̀ ayé yìí tó sì jù lọ lànàbì bí òun ọ̀rọ̀ ọ̀dọ̀balẹ̀ tó lọ́dọ̀ ànàbì ìkọ́nú àwọn tàádé agbábọ̀ wà òun ló lọ sí ìlú sí orí àrúgbà kan nígbà tó dé bẹ̀ ó wá rí wípé àwọn èèyàn máa ń dọ̀balẹ̀ tó bá fẹ́ ní àwọn lọ́yà bí ọba àwọn tó wà ní ipò aláṣẹ àwọn àlùfáà àwọn àgbàlagbà wọn máa dọ̀balẹ̀ fún wọn nígbà tó padà débi mọ̀dínà ó wá sọ fún òjíṣẹ́ lọ́dọ̀ kágbà sọlọ́lá ọ̀gágbà àyáàrò sọlọ́lá ibi tó ń lọ ìwé ń wà ní àìdí àkà ó sì wù ú pé ń wà ní àbẹ̀ ọ̀pá ọ̀pá ó fi ẹ̀ inú ẹ̀bẹ̀ tó ń wà ní ìṣúná alámọ̀ra ní pépínlẹ̀ àìdí àti ìpínlẹ̀ orí náà ìpínlẹ̀ àṣàfihàn orí náà ó ní mọ̀ wọ́n ní pé àwọn tí ò pé àwọn ọba kọ́kọ́ ẹ̀ fẹ́ tí ò jẹ́ pé wà ànábì wọn ànábì tó jẹ́ ànábì ọ èyí tó náà ìwé máa ń dọ̀balẹ̀ ẹ̀kú wọn ni oní oyin òwe ní ẹ̀jẹ̀ káwọn náà máa ṣe bọ́ọ̀ fún òwe ànábìyà mùsùlùmá ó bá àwọn ọba ti fẹ́ kí ẹ báwọn máa dọ̀balẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ànábìyà ní mohas òwe ní kí tó wáyé láti ní olóyè ìwé ní ẹni tó ní ìṣúra ẹba ọlọ́run ní kí dọ̀balẹ̀ ọba ọlọ́run ìfọlọba tó ń fà dọ̀balẹ̀ ó wá ń di wípé ìgbéga tó ń bá kú tó bá ṣe fún gbogbo sàárè tó bá kọjá mi sàárè tó ń dọ̀balẹ̀ fún mi ìyẹn ní rárá àdábì níbẹ̀ ẹ̀ má dọ̀balẹ̀ ẹ̀ má dọ̀balẹ̀ kí ló gbogbo ìgbéga ìfọlọ́bàtà tó ń rí síra wáyé bí ọdún alọ́bẹ̀ yẹn ti dáa bẹ́ẹ̀
2: Lalabu Abu Bolo, the people now came to Amira Ahadi, and Tajidali Ahadi, La Amaruku Lori Ata, and Tajidali Yaudina. So that's what we say, at the ballot. Can you come out the ballot? Can you meet? So I don't think that's what I mean. And the team, by me come out the ballot, can you get in here? Only Yahweh, only the Bapala, the come out the ballot for a third. I'm not going to go to the ballot, you're going to be in Islam.
3: I'm going to go to the hospital.
2: ẹjẹ akọbi akọbi òkú ṣíṣe tó ìwọ tí ìwà là ń tẹ ọwọ rẹ àwọn ayé ọkọ akọbọdọ nínú islam kò sí tí ń jẹ òkú òkú ọkọ òkú ọkọ òkú ọkọ òkú ìdòdó òkú òkú òkú òkú ìdòdó rárá òkú ni kó ń jẹ ọba àfihàn ọmọdé òkú ńlá bó ìwọ tí lágbà ìfúnpá. Èsìsí àtọ̀dún ní bá jẹ́ ìsìnkú ẹni bí àti ìsìnkú ní ìsìláà. Bẹ́ẹ̀ ló bá tún ní ìsìláà. Lẹ́yìn bàtà bá ti kọ̀ ọ́nà àmì ìdókù kú. Ìdí ẹ̀sìn ìdókù bá ṣètò bá ṣe yẹ̀ tó. Ìyẹn jàmẹ́ gba rẹ̀. Tá a bá ti yẹ̀ tó ábúra fún dáadáa. Tá a bá ti múra fún tó kí ìrìnsì lára. Tó bá ti kí ìrìnsì lára tó ń dojú Èkú ti parí nínú ìsìláà. Àmọ́ àwọn adájọ́ ẹ̀ka ẹjọ́ ọ̀gbọ́n ẹjọ́ àṣetágbá ìyẹn ní òkú padà táwa dáadáa ṣe gbogbo ẹ̀ bá fi lóye fọ́ gbogbo ìyẹn ìdàlóye náà pàdé. Tó bá ṣe wípé

Oh,

Yeah.

lọ́pọ̀ kárí ayé.

Mm-hmm.

Sebastian.

Oh,

0: και ηλεκτρολόγια γελούν οι ΣΕΣΕΦ. Ιδιά γκέ το λαό γκαχοντάμπο. Μαγκρι τα βαβά. Αλουκού το λεσού. Γκαχοντάμπο. Μαγκρι αγκέ βαβά. Λέκε ηλεκτρολόγια γελούν οι ΣΕΣΕΦ. Γκαχού μαγκρι αγκέ βαβά. Κουγί. Ατσιμπούμπα μαγκριμπόβα. Εκουνίδια κοκοδιού. Το είτε κουλέλα καραλέ. Ερωάλα κερώνα. Έτσι ο παλοκίδε. Είναι τα αντίνα νεούλη. Είδε αλλιώδη αλάφια. Κοντζε θέλει κόκοβα. Ωραία το τάφι. Ναι εφουρά. Νίκανε. Αλλά λάφια εικόνε. Το μπαλούμπα γουρουγε. Είναι έτσι λάμπα. Νιάτσι μαγκόβα. Αργό πολλό μπαμπά. Τα σόγκο. Βέτο γιτ αγγέλη μαριουα γκό. Νιμπουμπούμπα. Μπαμπό κεβού. Tan so ngbo we to ye awon le ti ti o je ko ri o da ko la ye awon le ji ka to gbe wu ti o je ke wo ma ye gere lohun wa baba o ke won lohun ba bi ma yi tin da fun yi ko ni pada le ni la so lohun ba e fura yi fo ta ni o ni ibola te ya se kini ta fe wi kini ta fe ti pira wa sa kisi emi a ma wi ni gbogbo ba wi pe ẹni tó bá ti jì sí kò tara yòókù ló fi kọ́ lọ́gbọ́n o nítorí ẹ̀ la ṣe ń fi kẹ́ ẹ fura pàápàá jùlọ lórí ìlera wa ó ṣe kókó ṣe pàtàkì ẹni tó bá wà lálàáfíà ní ronú pé mo fẹ́ kọ́lé ẹni tó bá wà lálàáfíà ní ronú pé àjẹ́ ọkọ̀ mi tó bàjẹ́ èlò ni wọ́n fi ṣe ẹni tó bá wà lálàáfíà ní ọmọ pé àbọ̀ ní ti sanwó òsìkú ọmọ àlàáfíà láwùjọ ọ̀rọ̀ ẹni tó ń bẹ lórí ìlú àìsàn bí ó ṣe gbádùn ni ó máa ronú kò lè máa ronú pé lágbájá ló wọlé ètò ìdìbò tamẹ̀dì ló wọlé ètò ìdìbò kọ̀ọ̀kan kò tó di pé àwa náà bara wa nínú ipò bẹ́ẹ̀ la ṣe ń tẹra sáàkíyèsí ká gbìyànjú ká mọ́rọ̀ ìlera wa lọ́kùnkúndùn onírúurú àwọn ọ̀nà ìlú ti ń bẹ tí a fi ń ṣàyẹ̀wò ara bí èèyàn bá dọ́dọ̀ bàbá òkè hò rárápọ̀ báyìí kàsábà yìí káwò jù ó láwọn àyẹ̀wò tí wọ́n ṣe fún àti wọ́n fi mọ̀bí táwọn ẹ̀kùdìẹ̀kùdìẹ gbé ń bẹ lágọ̀ọ́ ara ó láwọn àyẹ̀wò tí wọ́n ṣe nílànà ti ìbílẹ̀ pé ó dáa ẹ̀ báyìí ni ẹ̀yà àṣebáyìí ẹ̀jẹ̀ àṣebáyìí tí ó sì lọ sójú ẹ̀ lára àwọn tọ́rọ̀ kàn tó yìí pé nígbà tọ́rọ̀ yìí tó búrẹ́kẹ́ tán nígbà tọ́rọ̀ yìí dì ṣòro ńlá mọ́ wọn lọ́wọ́ ni a ṣe ń kíkà àbámọ̀ bọnu pé ẹnìkan sì ti wí fún mi nígbà kan o kódà àwọn ti gbọ́n pa kinní yìí gbà kan o kódà àwọn ò bá sì ti ṣe báyìí o ṣùgbọ́n ó padà bọ́ nílẹ̀ mọ́ wọn lọ́wọ́ tán díẹ̀ lóko. arábìnrin kan la mọ́rọ̀ rẹ̀ wá arábìnrin jẹ́ oníṣòwò káràkátà arábìnrin yà á máa ṣòwò á máa ṣalájàpá á máa lọ́rọ̀ gẹ̀dẹ̀ rọ́sàn ragbadó débi wípé iṣẹ́ tárábìnrin yìí ń yàn láàyò rẹ̀ tọwọ́ rẹ̀ sì jí fowó pèpè obìnrin bìnrin látara àwọn wípé à ń lọ ra ọjà lọ́nà oko à ń wá tàá sí gbòòrò iná ló mú tárábìnrin tàwé ìfìdẹ̀ tí ń kọ́lé ó wá ń ṣe wàhálà yìí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lẹ́nu ọmọ ẹ̀ pé mọ́mì ń máa ń ṣiṣẹ́ lóòótọ́ o ṣùgbọ́n mọ́mì ń sinmi ọ̀pọ̀ ọgbà mọ́mì lè lọ fún bí ọjọ́ méje ọjọ́ mẹ́ta ń gbà wọ́n bá dé wọ́n tún ti lọ tò sọ́jà wọ́n ti máa ṣe kìtìkìtìkìtìkìtì kẹ́dà ó kàn máa jókòó máa fara nísinmi ó níwòsàn kan ti máa ń ṣe fágọ̀ ara ìlàṣẹ́ ń pèwọ́ náà ṣàkíyèsí ṣe iṣẹ́ làárọ̀ lọ́sàn-án lálẹ́ ní gbogbo ìgbà ìjọ́wò ló ti ronú fún ara rẹ̀ pé ẹlẹ́kẹ̀mí náà ti ẹ̀fẹ̀ ní sinmi látàárọ̀ sílẹ̀ wọn ò ní jáde kí n máa jẹ kí n máa mumi àwọn nǹkan míì wà pé ìpè lágọ̀ ara wa lásán àwọn tọ́lọ̀hún dá bí àwọn èso àtàwọn ewébẹ̀ míì la kàn nílò láti mára wa pọ̀ sípò ṣùgbọ́n nítorí wípé a kì í mójútọ́rọ̀ ara wa ni ò jẹ́ ká lè mọ̀ tó yàtọ̀ ábìrin tàwí ti ń bẹ lẹ́nu iṣẹ́ tá a sọ pé ó ṣe yìí fún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún iṣẹ́ tàwí yìí ló fi bí gbogbo ọmọ rẹ̀ tọ́lọ́wọ́n ọba mi ìdùmàrí sì ń gbà fún tó ń tẹ̀síwájú díẹ̀ ṣùgbọ́n ìyá tàwí yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí pé ìgbà tó ń bá pé kò wọ́n gbé nǹkan apá òsò òun ni bí kẹ́yìn pò ń fẹ́ gbápẹ̀rẹ̀ àbóhun fẹ́ gbé kí ọjà kápá yìí ó kan kí ó fi àtìgbà tó bá gbẹ̀rù tó gbé ìyàtìgbà tó bá gbé ilẹ̀ padà pé ìlú fẹ́ gbé kan lẹ̀ láti lẹ̀ lórí kò jẹ pé ngbà tó bá dé àfùbá ìlọwọ rẹ yóò hangi ní òní lílo òkè máa fi gbà tó bá gbòrò náà lẹ ó ṣeéṣe kó jẹ pọ ọlọpọ wàhálà lábìrì ti ṣe sẹyìn ìlú ṣokùnfà rèé ó wá rí bẹẹ ni o kò tẹsíwájú láti lọ ṣàyẹwò láti lọ ṣe ìwòsàn ara láti lọ mọ ọnà tí yóò gbà kí wọn fi tọjú ẹ lábìrì ń tẹsíwájú ṣùgbọn ngbà tó wá tó àkókò kan lódì pé bábìrì bá fẹ́ ìṣẹ̀lẹ̀ yóò máa ṣe ṣeréṣeré báwo láti ṣe inú èyí sí mẹ́wàá ń ṣẹlẹ̀ o ló fi jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà gbọ́dọ̀ tó àwọn tó ní mímọ̀ nípa káàmì lọ dáadáa torí pé ká má lọ máa lo oògùn ẹ̀fọ́rí fún inú rírun ká má lọ máa lo oògùn inú rírun fún ojú a gbọ́dọ̀ tó àwọn tó mọ̀ pẹ́ kí wọ́n sì ṣàlàyé pé nílànà ìbílẹ̀ báyìí láti ṣe o nígbà tí ìfàwé ìbò jẹun kò kọ́ máa lọ́wọ́ rí ọlọ́run ọba ní ìgbìmọ̀ tó sì ń tẹ̀lé ohun bàbá òkè hò débi bí ẹ̀rí lọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mú wá kí wọ́n àwa náà sì ń dùn tá a bá gbọ́ ẹ̀rí lẹ́nu àwọn ẹlòmíì bẹ́ẹ̀ ò lóòótọ́ ìtẹ̀wé yìí ó kà sára láti ìtàwé yìí látàrí àìsinmi àìṣẹ̀yẹ̀wò ara ẹ̀ nípa gbogbo tó ń fà á ní sọ́sọ́ arábìnrin yóò lè rìn láti ní ìdébi òkun náà méjì síwájú bó ti jókòó ìgbà míì yóò máa fọ́ tẹ̀bàdí gẹ́gẹ́ bí ìta àgbọ́ nínú àwọn ọmọ arábìnrin yìí èyí ò tó àkókò arábìnrin yìí lè jókòó sójú kan fún bíi wákàtí méjì wákàtí mẹ́ta tó bá ní kò wọ́n dìde yóò dogun dọdẹ ni àfìgbà tó bá rẹ́ni fọwọ́ tì í lápá fọwọ́ tì í lẹ́sẹ̀ kò tètè párábìnrin gbogbo àwọn àpẹẹrẹ yìí máa ń gbìyànjú bá ṣe báyìí èyí ò tó àkókò kan arábìnrin yìí ó kò bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí pé ojú òun ò rìnà dáadáa bíi kí kùrukùru ó máa wà lójú kí èèyàn máa wọ ẹni méjì náà kọ́ kúrà bíi pé mẹ́ta ni ẹlòmíì àtìgbà tó bá fẹ́ wo tẹlifíṣàn àtìtọ̀ tó bá jókòó tì í dáadáa tó fẹ́ dàbí pé àwọn èèyàn tó wà nú ẹ̀kọ́ mú wọn jáde ìrora wá ṣe kókó ṣe pàtàkì bàbá òkè wò elégògi dèbèdèbè egògi bàbá yìí làwọn èèyàn fi ń pè wọn ní bàbá dèbèdèbè ó kọjá bẹẹ lóòótọ bàbá òkè wò ń bẹ ní shop 10A oyè kọlá shopping complex ìlànàjúkọ dupala church ìjàkọ̀ǹdé gate egbe road ìsọlọ nípínlẹ èkó 080-9447-1143 080-9447-1143 ẹ̀rọ bá ń sọ̀rọ̀ tẹ̀rọ aláǹfààní àti pé bàbá òkè kò sí nìyẹn nípa arábìnrin tá a wí yìí nígbà ó di pé àìsàn yìí dá a gúnlẹ̀ torí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní náwó lé arábìnrin yìí lórí iná lárábìnrin yìí tó mọ̀ pé àágbé ìgbésẹ̀ ni o ìṣe ni kò wọ́n gbìyànjú kò wọ́n lọ ilé ìwòsàn kò wọ́n ṣàyẹ̀wò ibẹ̀ ni a ti ẹ̀wọ́ májẹ̀ ń parọ́ tán ẹ máa fi oògùn ẹ̀tẹ̀ má fi wo làpálàpá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣe ni lágbo ara tó yẹ pé ẹ ní láti gbìyànjú kẹ́ ẹ ṣàyẹ̀wò lórí ẹ̀ kẹ́ ẹ tó lè mọ ohun tẹ́ ẹ ṣe sí ni ìgbà wo fi ṣàyẹ̀wò fárábìnrin yìí tán kí ni tó kó ṣàlàbìnrin yìí ẹ já dìkì lọ gbà ń bọ̀
1: àrí tẹ́ẹ̀dìkẹ́
0: tàbí òkèwò ni wọ́n ṣe ń bọ̀ wọ ètò ọkọ̀ ilé ìtẹ̀ ń dádùn pé tá a fi ń pera wa ṣàkíyèsí wípé ọ̀rọ̀ ìlera wo ò ṣe é fọwọ́ yẹpẹrẹ mú àfi ká gbìyànjú ká tọ́jú ara wa kúrẹ́ tó bá wà lálàáfíà irú ẹni bẹ́ẹ̀ kì í jùmọ̀ ayé gẹ́gẹ́ bí ohun tá à ń bá bọ̀ nípa arábìnrin yìí o gbà wọ́n ṣàyẹ̀wò fún wọn ní àhà iṣu ara arábìnrin yìí inú ti ní kùdìẹ̀kudiẹ o ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run àtàwọn ètò tí wọ́n ti ṣẹlẹ̀ láwọn egbòogi eléyìí tí wọ́n fi rí àtẹ̀gbọ́ àwọn bàbá ńlá wa tí wọ́n fi ṣe rọ́bẹ̀ sí nílùú àwọn ògùn nígbà wọ́n ṣe ṣètò ẹ o ṣùgbọ́n nígbà ìgbẹ́ yín arábìnrin tàwọn ìpadà yá tó ń gbèsùbọ̀ kalẹ̀ fún bàbá òkè hàn làṣẹ ìpèdí náà ṣàkíyèsí tẹ má káwọ́ tó ń bèrè bọ́tọ́ bẹ́ẹ̀ bá ti rí àpẹẹrẹ kékeré kan lára ayé tẹ rò pé kò yẹ orí bẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí tẹ́lẹ̀ ẹ̀kan sàwọn tó mọ̀ ọ̀pẹ́ bàbá òkè owó àdíṣọ 10A Oyetola shopping complex ládojúkọ nípa life church dákọ̀dé gate ìgbèrò òdì sọ́lọ̀ nípínlẹ̀ èkó 00-94-47-1143 lè máa fi wọ́n sí 080-94-47-11-43 ẹ ṣeun o lágbọ́rọ̀ lọ́wọ́ ọba àmì ìgbìmọ̀ àyẹ̀sọ nípa ara wa ṣe wọ̀nyí.
1: wọ́nmọ́ ọkùnrin tọ́ owó ra ẹ̀ dáadáa tó jẹ́ tó láàrin ojú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ abíwọ́ tó tẹ́ ọ̀tẹ̀ nílé ìbá obìnrin rẹ̀ ṣeré mẹ́ẹ̀mejì dé ẹ̀mẹta sílẹ̀ tó mọ́ abíwọ́ tó tẹ́ ẹ̀jẹ́ pé ní ara ti òkè ẹ̀mí gbéra dáadáa dépò pé ọ́ lè ṣe ojúṣe rẹ̀ mọ́nítọ́ bá ti nípa ìníjà nípa iṣan ara tó máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin ìdílé máa bọ̀ ọ́bàbàbókè o ní shop number 10A Oyetola Plaza opposite the Palace Church níjà kan dé ìṣọ̀lọ̀ road ibẹ̀ ni bàbókè o wà báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè kó bàbókè o sí 08094471143 bẹ́ẹ̀ kìí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni wọ́n ó ti ìju ọmọ tó ti yẹ sí lọ ó ti ìju ọmọ tó ti yẹ sí lọ ó ti ìju ọmọ sẹ́wọ́n ti yẹ sí lọ ó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ̀tún ìdá tó wẹ̀ lẹ̀ mo nítọ́ bá wá pápá bókè o wọ́n jẹ́ ó mọ̀ ìpé ní ọlọ́run ìbẹ́ lẹ́yìn ìbàbókè o àwọn ò mọ nǹkan méjì o bí iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè fojúṣe ẹ̀ déédé lọ́dọ̀ aya rẹ̀ lórí iṣẹ́ ara tí àbókè ń sọ̀rọ̀ nípa ẹ̀ nǹkan tó fi ṣẹlẹ̀ sẹ́mi gan fúnra mi rí ni tí mo sì lọ oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yóò lọ yóò tún padà wá nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ibú mi òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ̀dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin bẹ̀rẹ̀ àwọn náà gbà pé a ọlọ́run bẹ lẹ́yìn ìbàbá òkè o pẹ̀lú àtẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá tó mú kó ń bẹ̀ tọ́ bá dọ́dọ̀ bàbá òkè o ní shop number 10A Oyetola Plaza níwájú Deeper Life Church níjà kan lè gé títí ìṣọ̀lọ̀ road ibẹ̀ ni bàbá òkè ó wà báyìí pẹ̀lú àti lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ náà nítorí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 lẹ́ẹ̀kejì 08094471143 àbí 08022613442 08022613442
2: ilẹ̀ ti gbọ́ yẹn ṣe mọ̀ wípé yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà ohun tí ò bá tí ì ṣe ni rí kí àwòsàn a ò lè sọ pé báyìí ni wọ́n ti ń ṣe ìwòsàn rẹ̀ òun lẹ ti gbé lẹnu bàbá òkè òní ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí ọlọ́run tó lo èèyàn fún wọn ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ kí bàbá òkè òní náà tún lọ wá ìmọ̀ fún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara bàbá òkè òní nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta
1: ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó dájú pé ní yóò lè ṣe ń dèdè bó ti yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì arábẹ́kú ara ó tìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú ara ń tìtẹ̀ ara ó tìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò dá ìgbà tó rántí nǹkan kan ara rẹ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìdélékọ́ máa bọ̀ wá kan sí bàbá òkè láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run kò bá dọ́dọ̀ bàbá òkè ọgbà fọlọ́run bọ́ lọ́dọ̀ wa ọlọ́run ti bá wa ṣe.
2: Bàbá òkè ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan lọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpè ní iṣan ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti rí bí lọ bó ṣe yẹ kó mọ lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá àkọ́kọ́ náà ló tún ń jà ó ṣeé ṣe kọjá tó kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa ní ẹlẹ́ẹ̀lẹ́ ẹlòmíì yóò máa rìn gèégèé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgbòmọ́lẹ̀ nítorí tí àtẹlẹ ṣe ó máa kan gbòrògbò ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ó máa gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ẹlòmíì ń bẹ́ nǹkan ó máa rìn káàkiri inú ara títí ẹ̀mí àbí kí inú ara bẹ̀rẹ̀ sí pààyàn ẹlòmíì ń bẹ́ òtí ẹ̀mí ló rórun sùn déédéé kórìí máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni káàtẹ́ báyìí àbẹ́kẹ́lòmíì òtí ẹ̀mí rí bẹ́ẹ̀sẹ̀ tó déédéé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so iṣẹ́ apá kó máa fa ẹ̀ so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bu wọlé tó nínú àwọn iṣan yẹn bá fún àwọn ẹsẹ̀ yìí pẹ̀lú ògbó lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókè ìwọ gbọ́ gbà pé ní ọlọ́run jẹ lẹ́yìn bàbókè ìtòrí bàbókè mọ nǹkan méjì bí iṣẹ́ ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédé sísàlẹ̀ nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pá yìí kò máa romi gbogbo eruku kó bẹ̀rẹ̀ sí ru ẹlòmíì ẹlòmíì ń bẹ tó dáa ní ìgbàdúrà pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pìpì kẹ́lòmíì máa rọ orun sùn déédé orí máa bẹ̀rẹ̀ sí pọ́n ní gbogbo ojú èèyàn máa sú ẹlòmíì ń bẹ ìgbọ́mọ rìn káàkiri inú ara ẹ̀mí àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹ̀rẹ̀ sí fàyàn tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àtẹ̀tọ́ ọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ tó bá dọ́dọ̀ bàbókè ìwọ ló gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbókè bàbókè ó ti wá wà ní ṣọ́ọ̀bù nọ́bà 10A Oyèkọ́lá plaza níwájú dípà lẹ́tọ̀ọ̀t ní jákàndé gate ní ìsọ̀lọ̀ road ibẹ̀ ni bàbókè wà ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ní 08094 7114 àbí 08022613442 08022613442.
2: O lágbára o olùfẹ́dọ̀ ọba máa ma ṣàgbá rẹ o nínú ìmọ̀ wípé àìsàn ní sara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àti bẹ́ẹ̀ ṣe ń la ayé wa ó dẹ̀ tó wájú wa yékè báyìí àwọn tí irú nǹkan bẹ́yẹn ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ́ yín wọ́n á ti máa gbìyànjú àti kékeré ojú òpó ń ṣùgbọ́n ká tó máa káfíìkì yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ọwá fún ajẹ́gùn ọwá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yìn máa ń fi nǹkan kan fún ajẹ́gùn tọ̀dọ̀ kí pé ajẹ́gùn àdáyébá sí ìyà tó ń bẹ láàrin ajẹ́gùn látà àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ kí
1: atọ́kùn ìbéèrè tó béèrè ìbéèrè tó lágbára ní gbogbo ìyẹn máa pọ̀ fún púpọ̀ ajẹ́gùn àdáyébá kí mo sọ rẹ bẹ bàbá tó bí bàbá mi ní ajẹ́gùn nítorí pé ọbẹ̀ ni wọ́n àmọ́ ni ajẹ́gùn àdáyébá yìí nípa ìmọ̀ lọ sókè ọbẹ̀ ibẹ̀ láti bá pàdé nígbà tí wọ́n wá bá pàdé wọ́n ti sàkọ tó ń bẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin mi ní kẹ gbogbo lọ́wọ́ òní wọ́n fi wá ti fi bàbókè àbíjú tó ń bẹ nínú ajẹ́gùn àdáyébá wà tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gùn àdáyébá ìmọ̀ kò ní
2: sáré ìṣẹ̀lẹ̀ ìgbà
1: yìí lóbi dájú pé ní mo ti ní ìbára mo ti ní ìgbèrè mo ti lọ wá mo ti bẹ̀rẹ̀ tó bá dọ́dọ̀ bàbókè àwọn náà máa rí pé ọlọ́run ìgbẹ́ lọ́dọ̀ bàbókè tọ́lọ́ bá wà sí.
2: Adúpẹ́ fún ọlọ́run yìí pé ó ń ba ilẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ta báyìí fẹ́ ń tọ̀ ọlọ́run ìjẹ́ kó di ẹran níbi ìlú ọ̀rọ̀ ẹ ká tó máa lọ ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì ilẹ̀ kan ti gbẹ̀dẹ̀ sọ ojú òpó ẹ wá farabalẹ̀ pé torí àwọn ẹlòmíì tí wọ́n ń tètè rí nǹkan mú.
1: Bàbá òkè ó ti wà ní ṣọ́ọ̀bù nọ́bà 10A Oyèkọ́lá plaza níwájú Dípà Lighthouse ní Jákàndé Gate ní ìsọ̀lọ̀ òun tó bẹ ní bàbá òkè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe bàbá òkè òní 08094471143 lẹ́ẹ̀kejì 08094471143 àbí 08022613442 08022613442 a ti ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ti àwòkè ò fáwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara wọn sì máa rí àwọn ìpèníjà tó bá bá ìsàn kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ náà ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ nígbà àgọ́ tí ẹnu mi ṣòro ṣe bàbá òkè ó ti wá wà ní ṣọ́ọ̀bù nọ́bà 10A Oyèkọ́lá plaza níwájú Dípà Lighthouse ní Jákàndé Gate ti ìsọ̀lọ̀ ibẹ̀ ni bàbá òkè wà.
2: Olè ti gbọ́ yẹn gbogbo ènìyàn bí wọ́n fi àpò kọjá sí ṣọ́ọ̀bù nọ́bà 10A tó bá ti ń bọ̀ láti ìsọ̀lọ̀ báyìí bí ẹni pé ò lọ sí ìkọ̀tún tó bá ti dé Jákàndé Gate bí ṣọ́ọ̀bù méjì sí mẹ́ta ó ti rí Oyèkọ́lá plaza níwájú ṣọ́ọ̀tì ńlá kan Dípà Lighthouse tó wà ńbẹ̀ wọ́n ṣáà ti wọbẹ̀ bèrè ṣọ́ọ̀bù nọ́mbà 10A ibẹ̀ ni bàbá òkè ò kalẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 08094471143 o tún lè pe 08024 22 51 34 42 àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé o ìwọ náà ṣe ìgbésẹ̀ wọn a máa retí rẹ níbi iṣẹ́ ìgbàgbọ́ tó ó dìgbà kan náà.
1: kí ló àrùkẹ́ rikẹ́ inú ló dé tí mo rojú koko báyìí.
3: ojú ló sì ń sá àwọn tí ìyàgbọ́ ń bẹ.
1: ẹni ló ṣe.
3: ẹni bá yọ ọmọ sí ilé ìfìlẹ̀ kẹ̀kẹ́ fún kẹ́kẹ́ bí ẹni bí ìyẹn ṣe kìdí ẹ̀ka tó wọ̀ mí sí.
4: Thank you.
1: orí ta ta ta ma bọ́.

Thank you.

gbogbo anigboro ti mọ kí ló ń ààbò àpapọ̀ mọ̀ pàpà ẹ̀ onímọ̀jì ìgbà tí gbangba tó wá jẹ́ kùgbèdèrè tọmọdé tàgbà wà jẹ́ dodo àmì.

Mute everything.

0: ẹ̀rọ ti àsọ̀nà àfẹ́fíbọ̀ ọ̀bìnrin kan fẹ́jọ.
1: Jẹ́ ìrírí ẹ̀jọ́ ni ẹ̀ ń fi ro ẹ̀ ń tẹ́pa ọlọ́ńdá sọ̀rọ̀ ìjọ.
2: Béèrè ìtẹ́ lẹ́nu ẹ̀ èmi ti sọ áyù ìdí alẹ́ òní ẹ̀ dá ìyàmọ́
0: ọ̀bẹ̀lẹ́ o kí ló fa tó fún mi.
1: Bàbá ẹ̀yìn náà ti sọ pálù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọ̀sọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti ẹran ara yín jẹ́.
0: Bàbá ìgbà tẹ́ ní bẹ́ẹ̀ ló dùn ṣe ògbó ló gbogbo bàbá ìgbà bí àmì gbà ló sọ pálù.
2: Ṣé jẹ́ pálù ọ̀nà yọmí lọ́wọ́ à ń tẹ̀kọ̀ ìbà gbogbo lọ́wọ́ ara síta ọ̀rọ̀ sísọ mi jáde ara báyìí àtẹ́lẹsẹ̀ tó wà mí lè mọ̀ ilẹ̀ ti dàtí sẹ́yìn. Owó ni kẹ́yàn máa ta géègì bíi kẹ̀kẹ́ Mario ọlọ́ngbà wá lọ́wọ́ ìsàn afinipamọ́ àwọn afiniṣẹ̀sìn ìdè mi ká ojú tó bá pàkókò ẹni ṣòfò ajẹ́ ìdúrà lọ́dọ̀ bàbá àgbà.
3: Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street Jeyara bus stop off Abarajaru Ìpọ̀tún Lagos.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821 6859 lẹ́ẹ̀kan sí 0806821 6859. Béèrè ìfẹ́ ó sì ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ pánù.
4: Gbogbo àwọn pátá la mọ̀ wípé àlàáfíà òun ṣe pàtàkì ló ṣe kéde. Ẹ̀dá tí wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọ́n ti wà ní òkú lónìí. Bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa ṣe sì dárúkọ yín.
2: Orúkọ mi ni bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀dì lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń ṣe yá àti gbọ́ṣẹ́ mara ilé rẹ̀. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wáyé pé àrùn ní 500.
4: A wà ní nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abarajaru Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859 0806821 6859.
2: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa sọ̀rọ̀ nípa ẹ̀mí àìsàn amú ìṣan tàbí wọ́n tó ní àwọn káàbì arọmọlé ìbí mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á onígbà náà mi ò mọ tó máa ń fà á bóun ṣe eré ìtàtì òun gbogbo èmi pé ọ̀pọ̀lọpọ̀ ní òkú ti ṣubúrú abẹ́ńtó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ńtó ti ṣiṣẹ́ bóyá iná ló ń bá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti ewu kí ó gbogbo kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà ojú ọ̀nà níwọ̀n tó bá tó ní àpẹẹrẹ gbogbo ara ń ronú apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì máa rìn lọ́dọ̀ ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀yẹ jábọ́ tó bá tó láwọn àpẹẹrẹ ìtìmọ̀ ìgbà àìsàn tàbí àrùn ló ń bọ̀ ní àjọ ara rẹ̀ ni àti ìwé gbogbo ìpàdé kó máa bù ọ́ sọ ní gbogbo ìgbà káfí ìwé gbogbo kó tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyàdó ó máa jáde ẹlòmíì apá kara láti òkè désàlẹ̀ ní òkú táìtàì ẹlòmíì gan gbogbo nǹkan ló máa máa ṣe pìpìpì inú àgọ́ rẹ̀ tó bá tó láwọn nǹkan láì.
4: A wà ní nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abarajaru Ìkọ̀tún. Ibodè tẹ bá ti ń bẹ̀ tẹ bá ti dé kọ̀tọ̀ Amaga ẹ̀rọ márùá tó lọ sí Abarajaru tàbí tẹ bá ń gbọ́kọ̀ ọ̀rọ̀ Abarajaru Ìmọ̀tẹ́gbẹ̀ ẹ̀bọ́lẹ̀ ní Délé Ara bus stop apáàtọ̀ ọ̀lẹ́yà nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abarajaru nínú Ìkọ̀tún lókè ní.
2: Bàbá àgbà tẹ níbẹ̀ bí ló ní kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún gbìmọ̀ ìrẹwẹsì ọkàn ni wọ́n gbè bẹ́ẹ̀ ẹ̀kọ́kọ́ tọ́jú ìrẹwẹsì ọkàn yìí lọ kẹ́ ẹ gbéra fàáyì báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹ níbẹ̀ lójú ní nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abarajaru nílùú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún
3: ẹ lọ bá ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ lè fi pè mí
0: 0806821 6859 0806821 6859.
2: Ẹ̀yin náà máa rò mọ́ ní àfíjú ìròyìn pàṣẹjúwà àwọn àmì òkè láwọn òbẹ́ni òbíbílẹ̀ ọmọ ẹlọ́sọ bẹ́ẹ̀ ẹ mẹ́sàn-án bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọ̀gbọ́n ní owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó gírèsì inú ẹ̀ ìdáàbò ara rẹ̀ jọ tọ́jú ẹ̀ tó bá wá dé màánú nàlá ẹ̀ náà. Wọ́n bá sọ fún nàlá ẹ̀ bàbá àgbà tẹnibẹ́ gbogbo bá ti dé ìdákọ́ máa fún ẹ tó bá ti nínú àgọ́ ara mo lò òdì níbi ilé ìpínlẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
4: A wà ní nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abarajaru Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821 6859 0806821 6859.
2: Ìwọ bá ti rí gbogbo fún bóyá àwọn ìwọ kúwọ́nkú ọ̀run ní ọ̀rùn kẹ́ẹ̀kọ́ nígbà ẹlòmí etí ẹ̀ máa pariwo ni ẹlòmí ìdíṣẹ́rì lójú ọ̀nà ló máa jókòó ìdíṣẹ́rì ló máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi jẹ́ ìwò tó bẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́ wẹ́rẹ́ tó fi ń di omi yẹn kì í ṣe gbogbo ọ̀sọ̀ bí àwọn aláìníyàn ìwọ̀n tọ́wọ́ ẹ̀ kú àbẹ́mẹ́ka ara kú tọ́ọ̀tù kò jáde báyìí kó máa bọ̀ wá fún ìdìtọ́jú àti ìmọ̀ràn nípa tówó kejì.
4: Ní nọmba 20 Amoka Street Délé Ara bus stop off Abarajaru Ìkọ̀tún.
2: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́ ń bẹ́ dúró wá fún ìtọ́jú tó péye ọ̀rún ìw àti ìwé di ọ̀rọ̀ fún wọn ìwọ́n jẹ́ gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kọ́lá bó ṣe ń bẹ̀rẹ̀ ló mọ̀ kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ló mọ̀ kúrú má jẹ́ kíkẹ́ òdi bẹ́ẹ̀. to ba ti ran tere keke keke ti gbira bayi
4: mo bo so ba baba awa ni number 20 amoka street daily ara bus stop of abara jero ikotun ero ba ni so wa 08068216859
2: gbogbo adugbo to ba ti gbo wa bayi de to ma be mo bo baba gba lori ati igbogbo ati se igbese ndoran ni ke lo mi ti ba bolon sa mi wa to ba gbo won gbo ka to se igbese ni be se ndo mi ba de le mechanic ni elo mi eyin le ba soro nitori be lo mi o mo lawo sa gba re ati ni si ko si ba ni dola fun lawo ti o mi se e ma fi ra yin sere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe ni ara mo ti lo le ko si se e ma so be gbogbo wa la lo ni ko se ti o wo sugbon lohun ba fe nikan ti je nikan lo bọ́nà ṣe máa ṣe iṣẹ́ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà yìí á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbọ́dọ̀ lé ní tọba tí wá pẹ̀rẹ̀ gbogbo ọ̀hún nínú bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìwé gbogbo apá omi ẹgbẹ́ kara omi àti gbéra gẹgbẹ́ bá nípa tí àìwé òní lọ odò lónìí ẹgbẹ́ ọmọ ní ọlọ́run ògùn dáwọ́gbọ̀ ìtọ́tọ́ òun lójú ọlọ́wọ́ tó ń bẹ̀lẹ̀ pé gbọ́ ọ̀rùn náà tí ṣòro kan sí kejì bá fi wà láàgbà rẹ̀ tó ń fura sí kìkì náà bọ̀
4: sí nọmba 20 amoka street daily ara bus stop of abara jero ikotun
2: lọ́dọ̀ bàbá àgbà pẹ̀lú gbogbo
4: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859
2: ẹ̀ tètè kọ́ ọ́lẹ̀ ẹ bá ń gbọ́ lálẹ́ ẹ̀ jíde lẹ́ dàbí ẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹtùkú náà bọ̀rọ̀ kẹ máa bọ̀rọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí ìfowó tẹ̀lé tí ó bùkára yẹn ṣe kébékébé ṣàgbàdo ó máa ń gbé pakébé lọ́dọ̀ bàbá àgbà lẹ́nu bẹ́ẹ̀ lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń gbéyà tó gbé sọmọ ara lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí bí ó ṣe rí gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá lọ ara wa ara dàbí mọ́tò ni tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà níbi tá a bá lọ tá a bá sáré ìṣẹ̀ ọ̀nà tó lè pa fún gbogbo ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tọ́ tí ń jẹ tọ́ tí ń mu tọ́ ń gbádùn tọ́ kò jẹ tọ́jú ara ẹni tá máa sọ̀rọ̀ pé báyìí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ní gbogbo ohun tí mò ń gbé pátá àdúrà náà máa ń ṣe é tèmi pé agbègbè ara ló ń tẹ́ni ara yín omi ọwọ́ nǹkan lórí ẹ̀ẹ́dẹ́ kan ara omi ni tọ́ bá ti wá rí àwọn àpẹẹrẹ kan ọgbẹ́lẹ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
4: ní nọmba 20 amoka street daily ara bus stop of abara jero ikotun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọ̀pọ̀ ló ti lọ́wọ́lọ́wọ́ tọ́wọ́ ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gbìgbà kí wọ́n máa bọ̀ ní ìlú ìkọ̀tún tó yẹ́ lómi máa sọ pé ìkọ̀tún jìnà o.
5: bàbá àgbà tẹ́lẹ́gbẹ́ bí lóbi ni kẹ́ ẹ máa sọ pé ìkọ̀tún jìnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n gbè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín lọ kẹ́ ẹ gbéra fàáyì báyìí
2: ogun wàhálà yà ń lù kìkìkì àyíjọ ẹjọ bèrè ń lékẹ ìgbọ gbogbo tí mo sọ pátá àwọn alẹ àbúrò ìsọ ọgbọ obìnrin ni gbogbo tọkùnrin tó bèrè ń lù dáàṣọ yìí ṣùgbọ́n ìwọ tó bá wọ àwọn ojú ọlọ́tọ̀ ń bẹ náà náà tọ láìsàn kan sí kejì ní agbára ìwọ kù sí bàbá àgbà tẹnudẹ gbogbo ọ̀nà àbáyọ náà ń ṣe ọba ti dé lórí gbogbo ìdájọ́lá lè máa fẹnu gbà gbogbo tí wọn náà máa ń jòkó tó ọdún tó ń ṣe ọlọ́wọ́ lọ́wọ́ báyìí nípa ìtàn àtàrùn tẹ́ẹ̀ bá ti dúró náà bọ̀ sí
4: nọmba 20 amoka street daily ara bus stop of abara jero ikotun.
2: tètè máa bọ̀ tó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́dún ò ní sọ wáyé ẹni tó máa kiri àti ó ṣe àfiwọ́nsẹ̀ rẹ̀ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ kí ẹ bá ti ní pápá kúni ẹsẹ̀ ń kúni àbúrò tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ́n tó ti bá wọn ṣe ìdáná lóríṣiríṣi tí wọ́n ti di gbogbogbogbo ara ó máa ń fa títa ara àbí ẹ̀já tó bá ń jẹ́ pé wíìkì ẹjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ìwọ́n tètè máa bọ̀ ṣàgbàdo ìwé máa ń gbé pàdé lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo ẹjọ́ wá ti gbẹ̀gbẹ̀ wọlé ní bàbá wọn ní ìtọ́wọ́ là ń máa di ọbẹ̀ àti gbókèrè máa dúdú ọbẹ̀ tí ẹ̀ máa di ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbé ní èkó àbúbàdàn ìjọ kejì ó ràn máa lọ pé ẹlọ́gbà ara wa tó bá ti dá ni olóyìnbó àti gbòòrò ìwé kò pọ̀ lójú ẹ̀ yóò gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ọmọ sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi láì rẹ dìde kíá ẹ máa bọ̀ pé a ẹgbẹ́ ẹgbẹ́ ti ẹ̀ wá ẹmú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá tó bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo.
4: nọmba 20 amoka street Daily Arab Bus Stop of Abara Jerome Ikotun.
2: O wa ke wa jampa ni ile ati bi pe ni wa bi eyin na bi ke ba be. Ki lo nse o ki lo ye elenu. Wa lati da lowo ni wa ni agba re to ti pa sambe ati ile gogo. Ati gbese ibi wahala. Gbogbo egbe ka ara kuta ita je nje ni bi ni e le wo si bi ni. Olodun ni pe ka wa ro gbe pa. O fa buruku ni ba wa fe fe buruku ni pe lu wa. O ni si ni se na ro ba wa lo ni a fe fe ni ti e. And the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the new value, and the
4: new value, and the new value, and the Daily Arab Bus Stop of Abara Jerome Ikotun.
5: Then my bag was a little bit blue.
4: Ero Bani Shurewa is 080-68-21-6859. 080-68-21-6859.
2: Ema Nesi Newa Beti Bebi Kore, we have moved that going down. Ewa ni, we know what I'm asso, if you tell you, come on. Ewa Bati Bebe Bati Bebi, we only say Bati Bebi. Ewa Bini Ati Wala, Atai Sa, Tuna Elam, Kuti Se. Ewa Bini Aung Kadang Pani Nirani, Ati Se. We are to see a jabber looking. We are to see a jabber, and we are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We are not there for matter. We
4: are not there for matter. We are not there for matter. We are Daily Arab Bus Stop of Abara Jerome Ikotun. You will be the Latin book about the book of the Ambagas. Or your Maratin Messi Abara Jerome. But the Bank Book of Abara Jerome Ikotun. Or Bolen, Daily Arab Bus Stop, apart from the rest, number 20 Amoka Street. Daily Arab Bus Stop of Abara Jerome Ikotun. Book of the
2: Ambagawa. Every band is over in the
4: beginning. 080-68-21-6859. 080-68-21-6859.
5: And there was a thing of the unit of the unit. I want to know what I like that. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is. I want to know what that is.
3: Mario, I'm not answer. Keep down the low, keep down the bullet, keep me so free. My bad, for you that makes you a lot of money for all. 080-68-21-6859. I'll be calling up for you. Baba, number 20, Amoka Street, Daily Arab Bus Stop, of Abara Jerome Ikotun, Lagos. A lot of money for all. Baba, 080-68-21-6859. 080-68-21-6859. Baba, that's what you do. That's what you do. Baba, that's what you do.
6: Not FM.

0: dájú ọlọ́mọba mi dàkàn oṣù kan lọ ẹ̀gbọ́ torí bá kú alábẹ́là àkáàpọ̀ kódò bá wá fún òmùwẹ̀ láàpẹ̀ o tó bá wájẹ́ ti pé dókítà bá gbà débi ká àsìkò yí ojú ojú ó mọ́lẹ̀ ní pinpin ojú ó mọ́lẹ̀ ló koko ilé iṣẹ́ tọ́lọ́mọba mi dájú rẹ̀ fún kí wọ́n mọ ìtọ́jú ojú iléeṣẹ́ òfúlá aba isolution àwọn gbẹgbẹlọ lọ́wọ́ ọba àmìrán àwọn lọ́wọ́ ọba àmìrán torí wípé ọlọ́wọ́ ọba àmì fẹ́yìn kan sí gbọ̀nà ìgbìmọ̀ àmọ́ mò ń bọ̀ mọ́lẹ̀ ìgbẹ́ ẹgbẹ́ tí ìgbẹ́ kan sí ní ọjọ́ ẹ̀dùn ìgbà. Ẹ̀pẹ́ bàbá torí nọ́mbà yìí bóyá ẹ̀yìn fẹ́ lọ bá wọn ń bi tẹ́ wọn ẹ̀wá wò wípé kẹ́ ẹ̀ má bàa kó tọ́wọ́ àwọn tí ó mọ ọ̀pọ̀ yìí ẹ̀yìn ẹ̀pẹ́ wọn torí nọ́mbà yìí tẹ́ ẹ tó lọ 0915789016 tàbí ẹ pè wọ́n sórí 0703861 5168 0703861 5168 tó tó di pé òun ó tẹ̀síwájú ẹgbẹ́ ìdarí sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́ ọba mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá òṣìlà arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó ẹ̀rùn bí ikó dúró dédé máa kú ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ó ti di pé bàbá yìí ò ní ìrànmọ́ wọ́n ti gbé káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà fúnra rẹ̀ wọ́n ti lọ gbá àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú wọ́n kàn náwó náwó orí àtúnyẹ̀ náà ní gbogbo ẹ̀rọ sí làwọn ọmọ báwo wípé àwọn ò lè wọ bàbá àwọn níran òun ló mọ báwọn ti dé ìlú òyìnbó wọ́n ní kí bàbá ọmọ bọ̀ ní ìlú òyìnbó tó ti má kàn mí gbogbo bí wọ́n ti gbìyànjú tó ojú kan náà ló padà sá sí bàbá òmíràn o òun ni wọ́n bá dá bàbá padà sí nàìjíríà bàbá ti gba kámú pẹ́ká tọ́lọ́wọ́ bá mi ti kọ́ òun ó lo ìgbésí ayé òun tó kù ni ọ̀rẹ́ bàbá ìtàn ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé àlè máa bá lọ báyìí òun mọ̀ mọ́bìkan bẹ́ẹ̀ á níwò wípé ẹ̀sìn náwó ẹ̀jẹ̀ àjọ̀gbẹ́gbẹ̀ bàbá yìí tó fẹ́ wò pé gbogbo ló tún fẹ́ dàbí gbogbo ibùsọ̀ yìí ti lọ àmọ́ fọkàn tán pé òun ò fẹ́ gbọ́ ọ̀rẹ́ òun lẹ́nu bàbá yìí sì fi wọn ó di iléeṣẹ́ òfúlá aba isolution nígbà tí wọ́n débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀ bàbá tó ti ń rí kìrìkìrì tí ò ti ríran mọ́ nígbà tí wọ́n dọ́dọ̀ òfúlá aba isolution ọlọ́wọ́n ọba tẹ́lẹ̀ wù má ní rí èèyàn bẹ́ẹ̀ nílé tẹ́ẹ̀lì láyìíká ní kí wọ́n ti náwó náwó ẹ má jẹ́ kọ́rọ̀ ọwọ́ sí yí o ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ òfúlá aba isolution bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ìdí tí wọ́n wà
1: fún àǹfààní gbogbo ẹ̀yìn tẹ́ ń sọ pé bàbá òṣùlà dandan lọ fẹ́ rí a wà níbi ìpàtẹ ọ̀sìngbùn tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú ẹ̀pẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ ní ẹ̀pẹ́ ẹ sọ wípé kan máa gbé ń lọ sí recreation center níbi ìpàtẹ ọ̀sìngbùn tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ńbẹ̀ apọ̀ ńbẹ̀ o tẹ́ ẹ bá ti wọnú ọgbà tansis ni mo wà o ẹni pé ẹ rí tansis kẹ tó wọlé o ẹ ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o olúlé tẹ́ ẹ wá wà ní ìkòròdú níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní agric bus stop ẹ sọ pé ń lọ sí asọ́lọ̀ ilé epo tó dojúkọ asọ́lọ̀ bus stop ní ẹ gangan street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ odò arawa street number 30 ẹ bèrè òtún láàbà ń bẹ̀ ilé tẹ́ ẹ wá tó wà ní ipò ẹ bọ́lẹ̀ ní first park bus stop ní ipò ẹ gbé ọ̀kadà ẹ sọ pé ń lọ sí ọ̀dọ̀ bàbá òṣùlà ní dr abaka tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ ti rí bánà wà ń tà ń bẹ̀ a tún wà ní ìkẹjà lung níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní láti pọ̀ bọ́ọ̀kọ̀ ní ìkẹjà long ẹ ti rí ilé epo majok níbi bíríìjì ẹlẹ́fẹ̀ yẹn shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ magnet shopping complex ní block 125 ẹ ti rí bánà wa ní entrance ibẹ̀ ẹ bèrè sún láàbà.
0: Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí tẹ̀sí wọn sórí 070 38 61 51 68 070 38 61 51 68 Bẹ́ẹ̀ gbọ́, ìwọ báwo bá ti gbìyànjú tí o ti lọ káàkiri o ti lọ bá o ti làwọn onípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbíi pé o kì í tú wa ẹ ò tí ì lọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n ọba àmì ti rán ẹ tí ì lọ́dọ̀ ẹni tó mojú ìlejà rẹ̀ ní o àní kẹ́ mo sì kì í tẹnu mọ́ torí pé ohun tó bá dáni lójú àáfi gbáyà ni gbogbo àwọn tí wọ́n ti wá sílé iṣẹ́ òfúnà àbá àìsàn yìí sọ̀rọ̀.

0: ìṣòro àìṣedédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fún àkókò ṣòfò mọ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ tó bá wá rí bẹẹ máa bọ lọdọ òsúlá herbal òtítọ inú àti ìbẹrẹ ọlọrun ni wọn fi ń ṣiṣẹ tiwọn kò rújúra.
1: Ìwọ́ ti rí bí ọyẹ́ tàbí o ti rú kùrukùru ojú léwó ó ń tàbà ìbáyé àbí irú orúkọ tó mú kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú àbúrú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì fú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ òsúlá aba eye solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ ìtàn àkọ́tẹ́ ní òṣè o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ gbọ́mùn inú rẹ̀ lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá akọ náà ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́ dápá ó kó bá a pa ó wọ́ dẹ́sẹ̀ ó kó bẹ́sẹ̀ ó ti gba ohun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹlòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kúrò kalẹ̀

0: káàbọ̀ padà.
1: Ẹ wá gbọ́ o, gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe ló dín pá tó ń wa mi pòròpòrò. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín. Ẹ mú wọn wá sílé iṣẹ́ Òsúlá Abà. Ẹ̀yin náà ò ní fọ́ ìsan lùgbà. Ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tì í débi tí Ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ Òsúlá Abà Eye Solution, ibẹ̀ ni kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, Ọlọ́run ọba àbí ó débi ìjù yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun, kórí náà rí n tó fẹ́ jẹ. Àbí ká lè jò ó wọlé, ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ sí wa lájá wọlé, kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀, tí kàbírù ó wọlé táwa méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn. Tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà. Àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádà ni wọ́n dópin lórí ojú wọn tó ń yọ wọ́n lẹ́nu. Lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òsúlá Abà Eye Solution. Òpó Ọlọ́run ọba mi làwọn dìbú o, òpó Ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì rèé, àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní sẹ́hù nínú alágbo nílẹ̀ yìí, gáúsù sàmọ́nì tá a wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òsúlá Abà Eye Solution kò tí ì dé sẹ́tì ìgbọ́n ti yín ni? Àbẹ́ẹ̀ máa gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka báìbù, ẹ lè ka kùránì, kòtùlẹ̀ yín wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só ti pẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀. Àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun, ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn Ọlọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú. Bóyá ẹ mú báírò kẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091 57 58 90 16 091 57 58 90 16 tàbí kẹ̀pẹ̀ 070 38 61 51 68 070 38 61 51 68 Nọ́mbà Bàbá Òsúlà ni. Bàbá Òsúlà ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ̀, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka báìbù, kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọni lẹ́nu nínú ojú la àbá mójútó. Ká ẹjẹ́ a ká fìgò sílẹ̀. Ẹ wò ó, ẹjẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ọyá ẹ kú òkà yìí.
2: Bàbá Òsúlà kí a ti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n bọ̀ wọ́n bọ̀. Wọ́n ti dé o. Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá gbogbo ènìyàn lọ́rùn. Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá. Yálà ó ti pẹ́ tàbó tàti bẹ̀rẹ̀. Ẹ ti náwó náwó, ó ti sú yín, ẹ ti fẹ́ gbà tẹ́wọ́n. A ò mà ní gbà tẹ́wọ́n àbúrú. Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ̀ lẹ́run. Tó ń ṣe àkóbá fọ́jú wa àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àfọ̀jú ṣúgà ni ò jẹ́ kójú wo clear. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá. Ṣé bàbá Òsúlà léwu àti gbòógùn tó fi lè kojú ẹ̀?
3: Kí gbogbo etí tó n
0: ni anfani ati ma gbo mi ni deede akoko yi oruko temi ni Olawale Osu Olale alase ile ise Osula Aba ile ise to je pe igbaye gbadun gbogbo eda lo je won logun nibi cafe we atego tuide daide gbogbo aisan olojo pipe abi eyi to sese bere aisan telomi ti nawo nawo si tan ti fe gba kamu tan ti fe sori tinu e ma ti je ka gba kamu aburu o adiye ti o ti iku si le jagbado ile ise wa lo si agbekale egbogi alagbara bi ara egbogi oni beta 3-in-1 package to n se ise fun isoro oju olojo pipe ati gbogbo aisan to le fa sababi re Osula Eye Solution Powder Plus Osula Ababita Osula Antibiotic Powder mete ta ni joba si ti sayewo lori re tan si ti lu lonte won ti ni Nafdac number o to ba n se wa bi eni pe oju wa nlewo o n ta baba o n to sumo la leri to ba jin a o le ri eyin ri bi oye se leyin ri purupuru koto leyin wo o wa n jo gegele loju wa eyin ori na kan kan to ba we mo abi gbogbo nkan n sokunkun eyin o le wo ina eyin o le wo orun se ni won sese n fa yin ni tete ke to le jade eyin o da oju eni to n ki yin mama gbogbo aye tin fura pe nkan kan tin sele si oju titi wa eyin o le wa moto lale mo nitori airi na won ti fe da wa duro lenu se eyin wo nkan funfun to le tonto sibi iriran titi wa iru oruko owo lawon oloyinbo ni won tin ba wa pe ntin yo iriran ti wa lenu Osula Eye Solution Powder Plus ni egbogi tawon aye tun lo to fi ni lokan bale to kaju eyikeyi isoro to nyo oju wa lenu ile ise wa lawon eyan duwe fawon eyan won to ni pe ni ja oju tan ti nawo nawo toto popete si danu nitori re si e ma laagun jina mo o eye fowo sofo eyin ologbon dori eja mu eyan te ba ti ri pe nkan kan tin sele si oju wa tabi ani eni to n sele si ile ise Osula Aba ni ke mo botara Osula Eye Solution Powder oni gbogbo awon to ni pe ni ja oju tun lo tan fi mori bo lowo anawo si bu atu Osula Eye Solution Powder o mu oju to n su to ri bi oye atoju to n wo bye bye ti ko le kawe ka bible mole rekete ni o gbogbo eyin to je pe beyin o bai ti figo soju eyin o ki ri nkan ka I ma figo soju kawe ka bible te phone te computer ki ma je ke eyin o mura si ntin yo mo lenu ninu oju o nto n yo ni lenu ninu oju lo si ye ka moju to o ko to di pope melo melo ase yori ta ti ni akai mo ye jeri ni le se Osula Aba se ti arabirin kan to je pe bi o bai ti figo soju ko ki ri nkan ka tolorun lo wa fun la fe so ni abi eni to ti se ise abe lekini to ti se lekeji to je pe nti won tori re se ko kuro nibe abi ti arakunrin kan to ti lo si oke okun lati lo se toju oju nbe nigba to pada de se lo tun ri bi oye se lo tun ri kurukuru afigba to lewe ategbo ile baba wa nile se Osula Aba lana danu fi dopin lori oju won o Osula Eye Solution Powder ti wa yi won o ki nkan soju o enu bayi le ma lo si te si ma ri resort ti re ninu oju wa gbogbo eyin omo tawon baba wa ati ya wa n pariwo pe awon o mo ri na dada tan ni se lo ma n da bi en pe kurukuru n bole ninu oju awon nkan kan se weli weli ninu oju won to da bi n pe iri n se gbogbo nkan wa n jo funfun funfun loju grandma grandpa ba se n ko lugba be na n ko lawo ninu ile e ma mo je ko ro won osu wa awon baba ati ya to jiya nitori wa ka le debi giga ka le je eyan pataki won o mo gbodo di tan wole ke eyin o fe jeun kori na ri n to fe je ka le jo wole ka mo ru alejo to je aise deede oju lo mu ke eyin o sese mo fowo pa ogiri ko to le rin yoruba ni eye ki ifo ko fori sogi bi eye ti o loju ko o gbogbo eni to n gbo mi oju oni relede gbogbo wa o address wa ni yi o
3: fun anfani gbogbo eyin te n so pe baba Osula gangan le fe ri a wa ni bi ipate esegun tin lo lowo lowo ni ilu epe ni bi gbogbo te ba tin bo te ba ti bole ni epe e so wi pe kan ma gbe yin lo si recreation center ni bi ipate esegun tin lo lowo lowo nbe a po nbe o te ba ti wonu ogba stand 6 ni mo wa o e ri pe e ri stand 6 ke to wole o e ni bo sowo lowo o olu ile ise wa wa ni Ikorodu n bi gbogbo te ba ti nbo e bole ni agric bus stop e so pe n lo si asolo ile epo to dojuko asolo bus stop yen gangan street to wa legbe re odo arawa street number 30 ebiro sula abambe ile se wa to wa ni ifo e bole ni first park bus stop ni ifo egbe okada e so pe n lo si odo baba osula ni Doctor Abata, te ba ti debe e ti ri bana wa nta nbe a tun wa ni ikeja long nbi gbogbo te ba ti nbo e bole ni ladipo

0: 061-5168. Emule Kansi, 070-38-61-5168.
1: Wọ́n àgbàbọ̀ wọn sọ pé igi gbogbo má gbomi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wà wá nbá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣe déédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti lọ́gbàrá lọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣe déédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣe déédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ òsúlà herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúró.
2: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́ òsúlà herbal àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ òsúlà high solution powder òsúlà antibiotic powder òsúlà herbal bitters kò ṣe mọ́ ni ni àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà gbogbo tí ń jẹ́ titọ́ lọ́hun ànádànù àádópin ni o òsúlà bitters kò ṣe mọ́ ni ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọ́n lógún òsúlà bitters ló ń fọ́ró ń tó dùn tó dùn kúrò nínú àgọ́ ara a máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹun tó dùn tó dùn àti kaya ní òsúlà bitters nínú ilé o kó bá wa fọ́ró ń tó dùn tó dùn kúrò nínú àgọ́ ara wa bí ṣúgà bá pọ̀ lápọ̀jù àkóbá tó ń ṣe nínú àgọ́ ara wa kò kéré o a máa ṣe àkóbá fún ojú kìí jẹ́ kéèyàn ó rìnà dáadáa bójú bá ń yọni lẹ́nu téèyàn sì ní àpọ̀jù ṣúgà àti ká kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà kálàáfíà kó lè dé bá ojú wa ni o àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga a sì máa ṣokùnfà ojú sísú àti àìróorun sùn a máa ba iṣan ara èèyàn jẹ́ a máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó gbọ̀n pẹ̀pẹ̀ ẹ̀yin ti ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn lóru kílẹ̀ ó tó mọ́ òsúlà bitters ni kẹ́ lo ńṣe lẹ́yìn gbìnkìn kẹ́ ẹ tó lè fẹ̀yọ́ ẹ̀yin tẹ́ ń ṣègbọ̀nsẹ̀ kólíẹ́kólíẹ́ ọmọ ń rẹ̀ wá tẹnutẹnu ọmọ ń rẹ̀ wá tọkàntọkàn ìrìn kékeré la rìn ẹ̀yin ti ń sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ lò òsúlà bitters kọ́ọ̀bù omi kan lẹ̀yìn mu ike ọ̀dà bíi méjì lẹ fi ṣẹ̀yú ẹ̀ padà àpọ̀jù ṣúgà tó ṣe àkóbá fún ojú òun náà ló ń pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fin tí ò lè gbérí mọ́ òun ló ń fiwájú kó tó di pé ẹlòmíì ní stroke a ò ní rógun apákọsẹ́ o ẹsẹ̀ náà tún di jọwọ́lọ́ o tẹ́ ẹ bá ń gbọ́ silent killer àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mú àwọn ọmọ wa o tọmọ kékeré tàbágbàlagbà tán bá ń jẹun tó dùn tó dùn àti kaya ní òsúlà bitters nínú ilé o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òsúlà bitters gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òsúlà bitters ojúlówó egbòogi ajísanni òsúlà antibiotic powder òun ló ṣẹlẹ̀ kẹta rẹ̀ fún gbogbo èèyàn tó ní chronic infection ojú ara yín wa nǹkan funfun jáde wá láti ojú ara tí ò tẹ́ wa lọ́rùn inú wa ń kùn gbùrùgbùn nǹkan ń lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun ó ń ṣe bíi kápọ̀ a ò dẹ̀ rí pọ̀ òsúlà antibiotic powder ló ní agbára lórí ògbólógbò chronic infection tó ti wọ inú ẹ̀jẹ̀ tó ti di kòkòrò abẹ̀jẹ̀jẹ̀ tó mú kí nǹkan kan mọ sọ kúlú káàkiri ara wa ara ń ta wá ara ń já wa jẹ chronic infection tó ti mú kẹlòmíì kó ṣàdédé máa rù kán máa gbẹ gbogbo àyẹ̀wò lẹlòmíì ti ṣe pàtó ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara wọn ò mọ̀ òsúlà antibiotic powder a máa ń fọ́ró ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń bẹ̀jẹ̀ wọ́ káàkiri ara tó wó dápá tó fún apá ní ìṣòro tó wó dẹ́sẹ̀ tó fún ẹsẹ̀ ní wàhálà tó mú kí gbogbo ara ẹlòmíì kó máa wúwo láti gbé bára ṣe ń yún wa bẹ́ẹ̀ ló ń já wa jẹ ara a máa ta ẹlòmíì láì fomi atapara òsúlà antibiotic powder òun lọ gbágbá agbárùn wọlé o tẹ́yin bá ń tọ̀ séré gbíngbin lẹ́yìn gbìnkìn kẹ́ ẹ tó lè fẹ̀yọ́ ẹ̀yọ́ tí yóò kí ń jáde dáadáa gbogbo àwọn àgbàlagbà tí ò gbólógbò infection tó ti sọ wọ́n di ẹni tó ní prostrate tí ẹ̀yọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ jáde dáadáa mọ́ tójú tún ń yọrú wọn lẹ́nu kòkòrò inú ẹ̀jẹ̀ tó ṣe àkóbá fún ojú òun náà ló ṣàkóbá fétí o fétí ẹlòmíì ò fi gbọ́rọ̀ mọ́ gbogbo ìgbà ni kòkòrò ń jáde lára tọ̀dọ̀ ẹyin kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti fàkóbá sínú ẹ̀jẹ̀ tó ti fún wa ní akọ ọ̀nàrun tó wọ́ sínú ojú tó mú kójú wọn mọ́ sú tó mú kójú wọn mọ́ wò bàìbàì tí kò jẹ́ ká rìnà dáadáa bá a ṣe fẹ́ ẹ̀yin wá ń rí bí ọyẹ́ ẹ̀yin wá ń rí kùrukùru èèyàn tó ní ìṣòro ojú tó sì ní akọ ọ̀nàrun bẹ́ ẹ ṣe ń ṣe ìtọ́jú ojú bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa ṣètọ́jú akọ ọ̀nàrun o béèyàn bá ní akọ ọ̀nàrun lára tó lọ ń ṣe iṣẹ́ abẹ fójú ó dàbí ẹni tó ń gé igi lórí tí ò wu tegbòtegbò ni o òun ló máa ń ṣe okùnfà tí ẹlòmíì fi ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní tí wọ́n fi ṣe lẹ́ẹ̀kejì nǹkan tó ń torí rẹ̀ ṣe ló tún padà síbẹ̀ òsúlà herbal antibiotic powder ló lágbára lórí gbogbo chronic infection àti ògbólógbò

0: kòkòrò inú ẹ̀jẹ̀ pẹ̀lú akọ ọlọ́run. Tá a bá ń sọ̀rọ̀ nípa káfewé àti gbòsè ìtọ́jú ojú àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀, ká wú gbogbo ẹ̀ ti gbòǹgbò ti gbòǹgbò. Olókìtì bí ọ̀bọ ò sí o, iléeṣẹ́ Òsúlà Àbà, òun ni kẹ́ ẹ máa bọ̀ tààrà. Ìbẹ̀rù Ọlọ́run làwọn fi ń ṣiṣẹ́ tiwọn o.
1: Tuntun tún leléyìí o, láti iléeṣẹ́ Òsúlà Àbà, Òsúlà Bità ló ń jẹ́. Bọ́mọ kékeré tàbá gbàlagbà bá ń jẹun tó dùn tó dùn, àfi kẹ́ ẹ yà lọ ní Òsúlà Bità nínú ilé o. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kára yín tó wúwo kó fúyẹ́, ẹ fẹ́ móríbọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà. Ẹ máa lo egbògi alágbára bí ara Òsúlà Bità. Gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ tíbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo, kẹ́sẹ̀ wo máa wúwo, ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle. Ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀, ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà. Ṣe ló dàbí pé wọ́n de búlọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí. Òsúlà Bità ni kẹ́ ẹ máa lò. Ẹ wá gbọ́ o, àkíyèsí kan pàtàkì rèé. Kẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé síkà sílẹ̀ tó ń pariwo ògùn iléeṣẹ́ Òsúlà Àbà, àwa kọ́ la rán wọn níṣẹ́ o. Èèyàn lẹ́gbàtà tẹ́ fẹ́ bá wa dòwò pọ̀, ààyè ti sí sílẹ̀ lọ́dọ̀ wa o. Lórí egbò igi Òsúlà Bità, ẹ pè wá láti forúkọ sílẹ̀, a ó máa sọ àdúgbò ibi tí ẹ wà. Gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo Òsúlà Bità, gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò. Ó máa ń rẹ̀ wá tẹnutẹnu. Ògbólógbòó infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ Òsúlà Bità ó fọ dànù. Ká wá móríbọ́ lọ́wọ́ ara yíyún, ara títa, nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi kápọ̀ tẹ́ ò dẹ̀ rí pọ̀. Iṣan ara wa tó ń fani so dẹndẹn. Ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀, Òsúlà Bità ni kẹ́ ẹ lò. Ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkùn wa dànù. Òsúlà Bità, ojúlówó egbògi ajísan ni.
0: Àdírẹ́sì wa nìyí o.
2: Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá Òsúlà gangan lẹ fẹ́ rí, a wà níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ẹ̀pẹ́. Níbi gbogbo tẹ́ bá ti ń bọ̀, tẹ́ bá ti bọ́lẹ̀ ní Ẹ̀pẹ́, ẹ sọ wípé kan máa gbé yín lọ sí Recreation Center. Níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀, a pọ̀ ńbẹ̀ o. Tẹ́ bá ti wọnú ọgbà Stan 6 ni mo wà o. Ẹ rí pé ẹ rí Stan 6 kẹ́ ẹ tó wọlé o. Ẹ ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o. Olú iléeṣẹ́ wa wà ní Ìkòròdú. Níbi gbogbo tẹ́ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop. Ẹ sọ pé ẹ ń lọ sí Asọ́lọ̀. Ilé epo tó dojúkọ Asọ́lọ̀ Bus Stop yẹn gangan. Street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, number 30. Ẹ bèrè Òsúlà Àbà ńbẹ̀. Iléeṣẹ́ wa tún wà ní Ifọ̀. Ẹ bọ́lẹ̀ ní First Park Bus Stop ní Ifọ̀. Ẹ gbé ọ̀kadà. Ẹ sọ pé ń lọ sí ọ̀dọ̀ bàbá Òsúlà ní Dọ́gsán Àbàtà. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ti rí bánà wa ń ta ńbẹ̀. A tún wà ní Ìkẹjà Long. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Ládìpọ̀ Bus Stop ní Ìkẹjà Long. Ẹ ti rí ilé epo Majok níbi bíríjì ẹlẹ́sẹ̀ yẹn. Shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Magnet Shopping Complex, Magnet Shopping Complex ní Block 125. Ẹ ti rí bánà wa ní entrance ibẹ̀. Ẹ bèrè Òsúlà Àbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o. WhatsApp number wa náà sì ni 070-38-61-5168. 070-38-61-5168. 070-38-61-5168. Ẹ mú lẹ́ẹ̀kan sí. 070-38-61-5168. Ojú òní relédè gbogbo wa o.
4: 1FM 92.9.

0: ಇದು ಮುಖ ಅದು ಇದು ಮೊದಲು ನನಗೆ ಬನ್ನಿ
1: Let's do that tonight.

Ibati banga to wa de bugedere, tomade tanga wa ide jodo.

I'm going to go to the hospital.

Do you think of the man who's traveling from Ottawa to Ottawa?

Ne nazar bekliyorum.

Yeah, buddy.

Ты мой дежавю, мой дежавю, тебя порой.

0: Let's do this now.
1: I'm about to go to the...

I'm not going to be able to do that.

I'm not going to be able to do that.

I'm gonna go

I'm gonna go to the hospital.

I'm not going to be able to do it.

I'm gonna go to the hospital.

I'm not going to be able to do it.

Bye-bye.

Hasta luego.

Yeah.

Haremos algo.

Oh, you're not about to do it, you're out of time.

Aquí todo para la paz.

I'm gonna go get some.